0: Gùgá wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Gùgá Agbẹ́mágbẹ́.
1: 89.3 FM, your preferred wholesome radio.
2: Àsìkò ti tó láti gbàdúrà fún gbogbo abiyamọ.
3: Abiyamọ
2: tó fẹ́ gorí afẹ́fẹ́.
4: Ìyìnrẹ́ ọtí ẹ̀lẹ́ tẹ́lẹ̀ ni wọ́n sábàdà. Nínú ètò Ọlọ́run làwa ó ṣe wá lógo yàtọ̀. A ò ké yé lórí àwọn ọmọ wa lọ́gànjọ́ òru. Ọ̀rọ̀ fẹ́mìlì ọ̀rọ̀ ẹbí wo òdìyẹ́kanyẹ́rin kí làwọn jẹ yóò tá a máa sọ pé ṣe. Gbogbo ilé káwọ́ yín méjì sókè pariwo
5: ògógógógógó.
4: A sọ pé kẹ́yẹ mọ́ni bàbá alábìyamọ ni mò ń jẹ́. Lórí àwọn ọmọ yín ẹ láyọ̀ dọjọ́ alẹ́ o. Èmi ò mẹni tó rí ètò yìí gbọ́ ní àkókò yìí. Bí o mọ orú nǹkan tó lè máa là kọjá. Mi ò mọ ibi tí wọ́n dá ìjókòó sí lọ́wọ́lọ́wọ́. Mi ò mọ̀ bóyá ẹ̀sẹ̀ ló dá ìjókòó. Mi ò mọ̀ bóyá àìní ló dá ìjókòó. Mi ò mọ̀ bóyá àìníṣẹ́ ló dá ìjókòó. Mi ò mọ̀ bóyá àìlọ́kọ ni ò jẹ́ kí inú rẹ máa dùn. Bàbá mi ò mọ̀ bóyá ìyàwó fi àwọn ọmọ sílẹ̀ fún ọ. O tún lè máa gbọ́ mi kó jẹ́ owó ilé ìwé àwọn ọmọ yẹn ló ń kà láyà. Ó lè jẹ́ inú àìríjẹ́ àìrímu ni ọ̀rọ̀ yìí bá ọ. O tún lè máa wò wípé ṣé ọmọ rẹ máa bọ́ nínú nǹkan tó kóra rẹ̀ sí yìí. O lè máa gbóhùn yìí kó jẹ́ pé owó ilé gan ò jẹ́ kó rọrùn sùn. O ti lè wà nínú mílíọ̀sì tẹ́lẹ̀ ṣùgbọ́n ń sì kó máa yẹ owó ọ̀kadà jáde. Ọmọ tó dàgbà kò pé kọ́ lo ẹmọ kò wá jẹ́ kí inú rẹ̀ ó dùn mọ́. Ìfá tó lè máa sunkún lọ́wọ́ àbí kò ṣẹ̀ṣẹ̀ sunkún tán. Ọ̀rọ̀ ìtùnú rẹ̀ láti ìtẹ́ Ọlọ́dùmọ̀rẹ̀ wípé bó ṣe ń gbóhùn yìí. Wọ́n kàn rí wípé àwọn kan tí ń gbé ọlọ́kàn yìí á kàn di ohun gbàgbé. Nítorí mo mọ ọ̀rẹ́ kan. Wọ́n ń dédé pè ní olùdámọ̀ràn. Wọ́n ń dédé pè ní abiyamọ fún àwọn ọmọ orúkan. Ó ní abiyamọ fún àwọn tí wọ́n ń pera wọn ní abiyamọ. Ó ní ọ̀rẹ́ àtàtà gbogbo àgbáyé tí à ń pè ní Jésù. Ó ní wọ́n pè ní bàbá abiyamọ àgbáyé. Ó ní mò ń pè sí ní ìṣòro ayé rẹ pé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí iṣẹ́ ọkọ rẹ pé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí iṣẹ́ ìyàwó rẹ pé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí ẹ̀sẹ̀ yẹn pé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí àròkọ ọkàn yẹn wípé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí ìkórìtà ìnírètí tó bára rẹ wípé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí àlákálẹ̀ yẹn lórí ọmọ rẹ wípé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí májẹ̀mú ká máa fi gbèsè rọ́gbèsè yẹn wípé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí májẹ̀mú tí mú kí ọlọ́rẹ bá ní yodì yẹn wípé kó yanjú ẹ̀. Ó ní mo pè sí májẹ̀mú tí mú kí ọmọ má gbé kọ́ọ̀lù ìyá àti bàbá rẹ̀ mọ̀ wípé kó yanjú ẹ̀. Bó ṣe yanjú ẹ̀ ìtura dé bá ọ. Bó ṣe yanjú ẹ̀ àlàáfíà dé bá ọ. Bó ṣe yanjú ẹ̀ owó rẹ̀ máa dé. Bó ṣe yanjú ọmọ máa tọ́jú rẹ̀. Bó ṣe yanjú ẹ̀ ìṣòro di ohun ìgbàgbé. Bó ṣe yanjú ẹ̀ ire wọlé wẹrẹ o. Bó ṣe yanjú ẹ̀ lọ ra ilẹ̀ yẹn. Bó ṣe yanjú ẹ̀ lọ máa kọ́ ilé yẹn. Bó ṣe yanjú ẹ̀ lọ ra mọ́tò yẹn. Bó ṣe yanjú ẹ̀ yẹn lọ máa wọṣọ gidi. Bó ṣe yanjú ẹ̀ lọ máa rówó ṣòwò. Bó ṣe yanjú ẹ̀ iṣẹ́ ọmọ rẹ̀ dìde. Bó ṣe yanjú ẹ̀ owó sukúù yẹn Ọlọ́run kò bọ̀ san. Pariwo ti níyanjú. Ọ̀rọ̀ kọ́ mi. Ọ̀rọ̀ ayá mi. Ọ̀rọ̀ ọmọ àtọmọ ọmọ. Ọ̀rọ̀ girama girama. Iṣẹ́ ọkọ iṣẹ́ aya. Ìrìnàjò sílùú òyìnbó yìí o. Àìlera yìí o. Ọ̀rọ̀ tó ń gbé ọlọ́kàn yìí. Tọ́ọ̀rẹ́ èèyàn kankan bá sọ. Lúpọ̀ 37 kò sọ tó Ọlọ́run ò lè ṣe. Ọlọ́run yóò yanjú ìṣòro ayé rẹ. Ọlọ́run yóò bá ọ gbẹ́rù àwọn ọmọ yẹn o. Gbogbo ẹni tó ṣe lóore tí wọ́n ṣe lóore mọ́ wọ́n á bẹ̀ sí ṣe ọ lóore báyìí. Ojú kí pẹ́ sí kí sí mọ́là. Ojú òní pọ́ nílé aláàyè. Bó ti kọ́ lé tó aláàánú máa dìde sí ọ. Jésù rán aláàánú sí ọ lẹ́ni o. Ẹkú Jeremáyà orí kẹrin ẹsẹ̀ kìíní. Wúrà ọmọ rẹ ò ní dìbà ìbàyìí. Omi pọ́dọ̀ ìdílé yóò ní gbẹ lójijì. Egígun rẹ ò ní gbẹ tọmọtọmọ. Omi jẹ́ gbígbóná kò ní kásílẹ̀ lójú ìwà tọmọ rẹ o. Ilé yóò ní di ahoro. Ayò ọkàn rẹ ayò ọkàn mi ò ní sọnù. Ọmọ rẹ ò ní padà máa tọrọ ògo lọ́wọ́ àwọn tó ti gbẹ ògo lọ́wọ́ rẹ̀. Olúwo ò ní bídú sí ẹyin ọ̀dọ́ tí ń gbọ́ mi ní àgbáyé yìí o. Ẹ̀sìn ọ̀dọ́ inú ilé yìí ò ní yẹ. Ọ̀dọ́ ilé yìí máa lọ́jọ́ ẹ̀yẹ. Ọmọ rẹ ò ní rógun rìbá ríbo. Àti alákọ̀wé lórúkọ Jésù ò ní dààmú lórí ọmọ rẹ o. Ó yẹ gbọ́ ògo tuntun yánranyánra. Ìlú ayé ọmọ rẹ ò ní dòbu màmá. Mọ́gángán ni mọ́lé ayé ìmọ́lé ayé rẹ ò ní dí okùnkùn tọmọtọmọ. Dáríjẹ nìkan lẹ́ni ò ní jẹ̀bi Ọlọ́run o. Lọ́dọ̀ ẹ̀d jáde ẹ máa pèsè fún ilé yín ọlọ́run yóò pèsè fún yín o ẹ̀fọ́ òní fún ọmọ rẹ èdè òní di àwọn ọmọ wọ o ẹranrọ òní jẹbi ọlọ́run tọmọtọmọ ó sì máa dà ìfà tó ti dára fún ọ lẹ́ni tọmọtọmọ ẹ̀yin ọkọ àwọn ọkọ jòkòtòkò ní jábọ́ o tètè sàmì eléyìí wọn ní fògbó ọmọ rẹ gbà pààrọ̀ Matthew chapter 6 verse 22 ojú ní fìtílẹ̀ ara wà á ríran ayọ̀ ọmọ rẹ wò ó ní rẹ bọ̀wọ̀ fún ọlọ́run wà ní ànító àti àníṣẹ́kù èso igi inú lẹ́yìn ò ní so kíkan o onímọ́tò oníkẹ̀kẹ́ wà á máa lọ rè wà á máa bọ̀ rè ọlọ́kadà rọra ní kọ́nà yẹn o wà á délé rẹ láyọ̀ o abiyamọ ọmọ rẹ ò ní lùgbàdì àìsàn ó ní jóúnjẹ ọmọ rẹ nínú ìpọ́jú ó ní ju ogúlùtú òkùnkùn lu ajé rẹ ó ní ju ogúlùtú òkùnkùn lu ọjà rẹ ó ní lé ọmọ rẹ obìnrin kúrò nílé ọkọ o bọ̀dá jàmí kò ní kùwọ́ nìkan o ó ní fayé hàn ọmọ rẹ ilé ayé ò ní sún ọmọ rẹ ọ̀rọ̀ rẹ yé ọlọ́run ọ̀rọ̀ rẹ sì máa dayọ̀ rúra ká sì sá ọpẹ́ ló máa já sí àrònú ti wọ́kọ́ ló ní ìbànújẹ́ ọmọ rẹ ò ní ti aṣọ ayé mọ́lẹ̀ ọmọ rẹ ò ní di ẹnu arinlẹ̀ ó ní rogun ribaribo lórí àkọ́bí rẹ o ọpọlọ ọmọ wo ò ní dọ́bà ọmọ rẹ ọmọ mi ò ní ṣe sábà bíbí ọlọ́tẹ̀ kò ní kí ọmọ rẹ mọ́lẹ̀ bẹ́sí tó rọ́jò ìhòòhò ló máa ń wọ àwọn ní sọ ayé ìwà àtọmọ rẹ sí ìhòòhò alágídí kò ní dọ̀rẹ́ ọmọ rẹ o alárùká kò ní ro ìwà àtọmọ rẹ fáyé o olójú kòkòrò bíi júdásì kò ní ta ọmọ rẹ fáyé ojú ò lè tì ọ́ o jésù olúwa wa ẹnjíníà bá mi gbé àwọn ẹ̀rí yẹn jáde.
5: Mo dúpẹ́ lọ́wọ́ ìpè orí òkè yìí tó jẹ́ kí n tún gbọ́mọ sí lẹ́ẹ̀kejì.
6: Ẹ ti sọ̀kan nù rí.
5: Bẹ́ẹ̀ni.
6: Ìgbà wo lẹ sọ́nù?
5: 9 years ago.
6: Nine years. Àtẹ̀tí bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ńlá yẹn. Kí ló ṣẹlẹ̀ sọ́mọ?
5: Ó ń lọ sùkúl náà lọ́la accident, ó dẹ̀kun instantly. Ó pé 21 years, ó ti wọlé sí àgọ́ òwòye ní yẹ́ yẹn. So ó ń padà lọ sí sùkúl lọ́la accident. Then àbúrò ẹ̀ náà ó pé 21 years lọ́dún yìí. So ọjọ́ Sunday, ó ní pé òun fẹ́ lọ wá márúwá tó máa bá òun kó ẹrù lọ sí àgọ́ òwòye.
6: Sùkúl ti dà kọ́kọ́ lọ.
5: Bẹ́ẹ̀ni sà.
6: Òun náà lè lé náà tó lọ.
5: Bẹ́ẹ̀ni.
6: Mo ń gbọ́ díẹ̀ díẹ̀.
5: So nígbà tó ṣàwọ̀ mọ́tò mo wá ní àárò ọmọdé yìí dẹ́n sọ mí o. Mo wá ní ọlọ́run bàbá alábíyámọ́ má jẹ́ kí ní èsì tún jómi láìkejì o. Kí n ṣe máa fọ̀rọ̀ ògùn lọ́jọ́ Sunday yẹn. Fóònù ṣáà rẹ́ngì. Mọ́ mi mi, mọ́tò wa lásídẹ́ǹtì. Mo ní yé ọlọ́run bàbá alábíyámọ́ jọ ọ́ jàre. Mọ́tò wọn kọ́ tọ́ǹbù tọ́ǹbù. Ó wá ìyípadà sí táwọn ti ń bọ̀. Gbogbo wọn wá fún sí títì ká. Ọwọ́ ló fi ṣèṣe. 21 years ní ẹlẹ́gbọ́n ẹ pé tó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bàbá alábíyámọ́ tó jẹ́ fojú sunkún wọn mọ́. Tó jẹ́ kí n rọrùn. Gbà tí yẹn ṣẹlẹ̀ hán ní èmi ni mo pa. Pé àjẹ àjẹ ní bíbélì ni mí. Bó mo kàn máa ń pretend ni. Ó dúpẹ́ pé ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ kò jọ ọlọ́run jẹ́ kó tó fọ ohun sí mi lẹ́ẹ̀kejì. Mo dúpẹ́ ọlọ́run ìpè mi.
6: Gbogbo abiyamọ tó ń gbọ́ mi nínú ilé ẹ kàn yíra ẹ sọ pé Olúwa má jẹ́ ká yóò gbọmọ lọ́wọ́ mi.
4: Màmá ọ̀la ní Sunday kejì nínú oṣù October. Ọ̀la náà lọ máa ṣèdúpẹ́ àwẹ 21 days tí a gbà. Níbi tá a ti tẹ́ pẹpẹ ó pẹ́ lẹ̀ fún Ọlọ́run. Pẹ̀lú ijó àti ayọ̀ ní sà. Ajọ funfun ní gbogbo ènìyàn dẹ̀ máa wọ̀ wá. Tó bá ti ń bọ̀ rí wípé ó mẹ́yàn mẹ́fà wá. Ẹnìyàn náà jẹ oore ọ̀fẹ́ àwẹ̀ yẹn nìyẹn. Jíjẹ mímu ọ̀la ìrọ̀rùn ló bá dé nítorí a máa wéwọ́. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọrẹ abiyamọ máa jẹun ọmọ ni gbogbo wa máa dálé ní. Tó o bá ti darí rí kó o dátò ní. Tó o bá ti darí rí kó o tún dálé ní torí pé òun la fi ń gbé prógrámù yẹn kiri. Kò sí iye tá a lè fi ṣe o. Ìbá kéré ìbá pọ̀. Ṣé àrí wípé o dá sí kò á jẹun ọmọ láyé. Inú mi dùn láti kéde fún ọ pé lára kan tí àwọn abiyamọ ti ń retí ti dé o. Àǹfààní ńlá ti sílẹ̀ fún àwọn abiyamọ o. O ti gbogbo abiyamọ ti ń dúró de Ọlọ́run ti jẹ́ kó ṣeé ṣe. Gbogbo abiyamọ fẹ́ lọ gbàdúrà nínú Jordan nínú Israel. Bàbá alábiyamọ ló dẹ̀ ń kó gbogbo abiyamọ lọ. Tó gbọ́ kan báyẹn nú gbogbo abiyamọ ló ń dùn lọ́wọ́. Kò sí ìka méjì tá a fẹ́ lọ jẹ nílẹ̀ mímọ́. Mo fẹ́ kájọ lọ gbàdúrà fún àwọn ọmọ wa nílẹ̀ mímọ́ ni. Ó dẹ̀ dájú wípé èsì ibẹ̀ máa ń yàtọ̀. Èmi lè fọwọ́ rẹ̀ sọyá o. Nítorí nígbà tí èmi lọ tí mo padà dé mo rí èsì o. Nítorí náà tó bá fẹ́ wà lára àwọn tá a jọ fẹ́ lọ. pe mi je ki koruko re le eyan mo baba labi ya mo ri afefe te ngba mi ni lese bi adura wa ngba
7: o gba o adupe o
4: olorun baba labi ya mo o
8: haleluya
9: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
4: Abiyamo, a ò ní máa bọ́ jẹmọ́.
1: 89.3 FM, your preferred wholesome radio.
10: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
11: Lati ikoni konga agbomobe girege lago mefa idajilu.
1: 89.3 FM, your preferred wholesome radio.
12: Hello, good morning. Here's the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching live from Wells Broadcasting House along Alafi Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwaleke Ali. Federal government insists fuel discount won't cost government public funds as NNPC extends 66 naira petrol discount to October 31, debunks subsidy return. INEC to release final list of governorship state assembly candidates today. INEC begins distribution of PVCs across Oyo wards. Police confirm abduction of three workers at Oyo Institute. Tinubu kicks off campaign in Kaduna, October 24. That's the headline news. I am Toluwaleke Ali. Thank you for listening. God bless you.
0: West Radio 89.3 FM and God, I've been my bed.

àkókò ojúmọ́ o. A kójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga gbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sópópónà láàfin Avenue Olúyọlé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lolúyọ̀yìn ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó ọ̀hún. Ìjọba àpapọ̀ ń dúró lórí wípé ẹ̀dínwó orí owó epo oko kan owó ìlú tó wà lọ́dọ̀ ìjọba abiléṣe epo rọ̀bì Nàìjíríà NNPCL bí wọ́n ti ṣe fikún àkókò mímú àdínkù òní náírà 84 dúró lórí owó epo bẹntiró títí wọ ìparí oṣù kẹwàá tá a wà yìí. Bẹ́ẹ̀ làjọ lómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí wọ́n lẹ àṣekágbá àkójọpọ̀ orúkọ àwọn ọmọ oyè tí ó jọ mọ olùdíje dupò gómìnà tó fi mọ́ tilé aṣòfin ìpínlẹ̀ lónìí. Àjọ lómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò náà ti bẹ̀rẹ̀ sí pín káàdì ìdìbò alálòpẹ́ PVC jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Nílé-iṣẹ́ ọlọ́pàá náà jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ìjígbé àwọn òṣìṣẹ́ mẹ́ta ní gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ ìwádìí ìkòkò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ Tinubu yóò ṣiṣọ́ lójú ìpolongo rẹ̀ ní ìlú Kaduna ní 24 oṣù kẹwàá. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.

tọ onile mo bode ki n to wole o aja o sopa ni mi mo bode ọlọrun baba mi o tori pe ewure to wole ti o bode o deran amusebo agutan bọlọjọ to na wo lo ti o bode o deran amubo ọsa kabiyesi olodumare ọlọrun ọba mi ibare oba mi bebebe to ti nbe kayo to mo nbe owawawa to ti wa kawe da yo to mo wa ọlọrun ọba mi ti olorogun ti oloba kan yagbo yaju okunrin ogun ara wa ara wo ara nla ti nfa gegboya ti ipile ti ipile ara nla ti nfa gegboya bi aso oba mi asoro kolo bi okiri gbigbe o nbe lajo o nbe nle o nbe nle o tun be lajo arinu rode oba mi abeti kara bi ajere abiyesi re ọlọrun ọlọrun oba mi ibare iwo lo gbe ni nija kero o ma bu nija o be nikan ja towo bo gbogbo ara le loju sebi wo lo gbe ja awon omo israeli ja lojo si o toju farao alaseju atawon omogun re bo adagun omi pupa kabiyesi re ọlọrun ọlọrun oba mi ibare akin ninu ile akin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asutetete bi ojo orogo jigo ekun oko oke gbolo igba ni tin gbe gbogbo oro koro omi kabiyesi re ọlọrun ọlọrun oba mi ibare iwo ni eru tetetete oba mi eru tetete tin fi eru peru leru oba mi eru jejejejejeje oba mi eru jeje tin fi eru leru wodo lo eru wareru eru nsa gbogbo won patapata nsare ojo kejo kejo kejo kabiyesi re olodumare ọlọrun oba mi ibare eru enba mi o olodumare eru enba mi ohun to fi nsagbara ko ye eyan aye wawawa eyan tututu aditu ise olodumare adimula oba oke kabiyesi re ọlọrun ọlọrun oba mi ibare iwo ni ọlọwọ iná olójú iná ọlọrọ iná alapa iná gbogbo ara rẹ kìkì dá iná ni olodumare ló fi jẹ wípé bó bá wù mí mo lè pè ọ ní àkọ́kọ́ nínú iná bó bá sì tún wù mí o mo lè pè ọ ní ẹ̀kẹrin nínú iná àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin ìwọ niná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò sì rùn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àlẹ́rù ẹ̀ ń bà mí mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́ mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ kò yé mi o ṣebí egungun ló fi rọmọ sínú aláboyún làláboyún bá ń jẹ gbígbóná ètò ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbè iṣẹ́ rẹ náà ni olódùmọ̀rẹ̀ àdìtú mò ń tẹlẹ̀ ilẹ̀ òjì mọ́ mi lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ sì rí ó ayé ìyí orí omi ló gbélé iṣẹ́ rẹ ni àdìtú olódùmọ̀rẹ̀ mò ń wo sánmọ̀ òun ló lọ bí ẹ ń tasọ yìí sánmọ̀ ò jálù mí lórí rílẹ̀ kan bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò ẹ̀yìn ohun tó fi ń ṣagbára kò yé èèyàn olódùmọ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀ ń bà mí o kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tó ń gba ìdọ̀bálẹ̀ gbogbo ọba ìwọ nìkan lalade kan ṣoṣo tí gbogbo alade ayé yìí ń ṣí fìlà fún ìwọ ni olùṣọ́ àgùntàn gbogbo ẹ̀dá òun sọ ayé lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ kò sí security kan ti ń sọ olódùmọ̀rẹ̀ èyí sùn èyí tó gbé ìró ọlọ́run wo lè yé o ẹ̀rọ ẹ̀ ń bà mí ẹ̀rọ ẹ̀ ń bà mí ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ọba tó lẹ̀mí mi òpó tó gbé ayé mi ró àgádágodo ẹ̀mí gbogbo èèyàn
iwo lo nsi iwo lo nti bo ba wo o si telomi o bo ba si tun wo o ti telomi ko si baba nle ti o bi o le re tani o a so pe ki lo nsi olodumare ah ero en ba mi o ti di ma jemu ni o anise gbogbo ojo aye mi won o fi mo yan ni ni gbogbo gba n ba ti lori ofe lati gbohun mi sori afefe ma jemu laarin emi atolohun ni iwo ni o kokko ki o won ni o kokko ki won o ki o logun logun won o ki o logbon logbon won o se oloba mu oba kabiyesi re olohun kabiyesi re olohun kabiyesi re olohun olohun oba mi ibare laya atejo ngba mo dagbere lori eto yi mo ni bo ba do ni ka tun jo pade oro temi so laya atejo won aba mo da mo gbianjo e wo ni olohun oba mi oke lo ba nja lo nte e se ki ma ton yin laarin jejo soni ti mo nsoro opo ojo lo ti ro ti ile ti fi mu opo iji lo ti ja olohun oba mi oke ni o je ki ja yo gbe mi ateyin lo o eyin ko yi awon kan mo ti ku abe ejo ni pe awon kan ti koja lo awon kan ti ku o awa kan la ku lara awa ta ku awon kan tun be won toro ku fun won ni lara awa ta ku yi na ni awon kan funra lara ti won lawon tun toro ku funra won eyin bi mi le re pe bo lo se je ohun to fi je emi o mo o amo mo ran ti oro olohun se bo olohun lo lohun o saanu fa won to won o saanu fun a je pe mi ti mo nsoro ni ikanne West Radio 89.3 FM Isola ati gbogbo e ite lori ofe lati mo do mi kaakiri origun mererin adaye anu larigba ah sebi ewure le nwa lapata mi bi ikoku ni agutan ode nwa lapata mi bi ikorun ni iwo to me daye nwa awodi oke mi ni bi ko dalapa ori eye ni nkeye yo otani do me ye lokun awon won da loro àwọn wọn ni kó lè ó wá jà àwọn wọn tún ní kó ló kó wá mu ẹyin kọ yìí orí ẹyẹ ni ò mọ pẹyẹ o bàbá mi òkè ló mọ bá ń gbà kàtà lọwọ alákìtì wọn lójú wọn bá mọ ó gbà pọńpọ lọwọ onípọńpọ ó fi fọmù onípọńpọ lórí pòpòpò tónípọńpọ ò gbọdọ sọrọ tónípọńpọ ò gbọdọ gbìn kábíyèsí rẹ ọlọrun kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ o òye mọ gbòòrè sókè ẹyẹ náà nà ka gbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o wọ́n wá ń bèrè pé ta ni ọba ògo yìí olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ni ogun àmì ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ka gbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé o ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun o na loba oko to eko ojumo nbe won ojare eko ojumo lode ye o eko ojumo o gbogbo omo nigeria ati ni gbogbo obi ti afefe ikanni yi nfe de lo ro otuni mo kiyin nile mo kiyin loko gbogbo eyi te wa leyin odi patapata mo kiyin o mo se fila fori ade gbogbo orun leke mo se yin pele ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú mo kìyìn o gbogbo ọmọdé àtàgbàlagbà oyún inú àṣẹ ìdí gbogbo yín mo kí torí pé àdáṣe báyìí onímọ̀ humọ̀ ìbà òní humọ̀ o ṣé àlàáfíà ni mo bá yín o àlàáfíà kọ́lẹ̀ àwàbí gẹ́gẹ́ báwa náà ṣe wà lóòrọ̀ tòní ọdí odùn bí o ako ìsinmi òpin ọ̀sẹ̀ òní ọjọ́ sátidé ọjọ́ kẹwàá oṣù kẹwàá 10-10 ó gẹ̀rẹ̀ àwọn tán pò 10-10 tọ́ ìyún náà tún ní àpẹẹrẹ ní abala abìkan bàbá bá sọ pé èèyàn gba 10-10 èèyàn ní wípé ó yege nù tọ́ gbogbo ẹ̀yí tẹ́ ẹ̀ ń gbọ́mẹ láṣẹ olódùmọ̀rẹ̀ lórí gbogbo tẹ ẹ bá ti dáwọlé láyé ẹ ó mọ yege o òní ni 10-10 àní gbogbo ìgbìyànjú yín láyé ọlọ́run ọba mi òkè yóò bá ń de ládé o
bí ẹ bá ti ń fúrúgbìn lẹ́mọ kórè ayọ̀ ẹ ní bá wọn ṣàṣe dànù láyè láṣe olódùmọ rẹ bẹ́mi alóore ṣe rán mi láàárọ ẹnu ẹjá wá gbé tẹ́ntẹ́ ni ọ̀hún ká gbé lórí oṣù òmìnira kí n wá fi takókó àwọn àdúrà agbára kí n mọ pé sórí nàìjíríà àti àníàhín ilẹ bàbá wa ni wọn ní ẹ ń bá gbàdúà fún jerusalem irú wọn pa wọn ó ṣerere tọ ó yá orílẹ̀-èdè nàìjíríà dọ́ọ̀rọ̀ olúwa o nínú oṣù rẹ rèé tó mọ ń sòmìnira ẹyin o àwa wá sọ̀rọ̀ òmìnira sínú ẹ nàìjíríà lọ́wọ́ gbogbo àjàgà kájàgà èyí tó dì ọ́ láti ìgbà yí wá tí òjò rómìnira lò lọ́wọ́ gbogbo ìdèkídè èyí tó dì ọ́ tó fi wá ń lo ọjọ́ ayé rẹ láti ọdún àkọ́kọ́ títí di 66 years bí èèyàn bá pé ọmọ ọdún 66 láyé ó yà wọn ó ti mọ kíkú oríire àwọn eré tó ti ta kókó sínú ayé rẹ ni nàìjíríà dọ́ọ̀rọ̀ olúwa lábẹ́ gbogbo èdè èyí tó wà tí a fi ń kó ọ ṣiṣẹ́ ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin ìlú ọlọ́lá ìlú ológo ìlú tọ́lọ̀ ń dá lọ́lá kí lèèyàn fẹ́ láyé tọ́lọ̀ ò fún nàìjíríà síbẹ̀ ó wà lábẹ́ ìṣèrú àwọn akóniṣiṣẹ́ o tọ́ lónìí 10/10/2026 gba òmìnira rẹ gbogbo ọmọ nàìjíríà ẹ dákun ẹ bá ń gbóhùn àmì yín sókè kó do dáadáa bẹ́yìn náà bá fẹ́ ń bẹ̀rù ẹ ó ṣerere nínú rẹ tọ́ ọ̀rọ̀ jáde o àṣẹ tẹ̀lé ẹ̀rí lóko tí ó gbàmú gàgẹ́dẹ́ òṣèlú ó tún ti gorí àtẹ lóòrọ̀ tòní o ó gorí àgbàgbé west radio 89.3 fm onílé apá ọ̀tún ẹ̀yọ́ àbámi ké sí onílé apá òsì ẹ̀yìn eku lé ẹ̀yìn ẹyẹ lé ẹ̀yìn náà lọ lè sọ fún toko gbogbo ẹ̀yìn àdán ẹ lọ rò fóòbẹ̀ ó yẹ jájọ wa ọkọ̀ òṣèlú nàìjíríà ọkọ̀ òṣèlú nàìjíríà rẹ lórí agbami kò gbọ́dọ̀ rè láíláí ó dìgbére ó dòódì nàìjíríà ó gúnlẹ̀ sí èbúté yíyanjú nàìjíríà ó gúnlẹ̀ sí èbúté ògo ẹ wo àwọn ìdánilójú kan bẹ lọ́kàn mi lóòrọ̀ tòní gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ gbàgede òṣèlú tààrọ̀ tòní mo rí ìdánilójú pé nàìjíríà ó dà mo rí wípé ọjọ́ ọ̀la nàìjíríà yóò dà mo rí wípé gbogbo tó le koko ní nàìjíríà ń bọ̀ wá dẹ̀rọ̀ mo rí wípé a ní àwọn adarí kan èyí tó jẹ́ wípé ohun tí yóò jẹ wọ́n lógún ni wípé bí nàìjíríà bí ó ṣe gòkè àgbà láwùjọ àwọn orílẹ̀-èdè àgbáyé débi wípé nàìjíríà ni ó wà lókè téńté mo rí àwọn adarí ọ̀hún àwọn olórí ọ̀hún ọlọ́run tí wọ́n ń pèsè wọn sílẹ̀ báyìí wọ́n ti ń bọ̀ wá sí nàìjíríà láti gbé nàìjíríà dé èbúté ògo ẹ̀yìn sì wà ń bẹ̀rùn ẹ̀yìn mú pé ṣé nàìjíríà lè dà ẹ dákun bẹ́ẹ̀ bá jẹ́ aláìgbàgbọ́ ń bi tẹ́ ẹ wà tẹ́ ìgbàgbọ́ nù tá ń sọ yìí mo fẹ́ bẹ̀yìn o ẹ dákun ẹ tún ìgbàgbọ́ yín ẹ tún ṣe ń bi tẹ́ ẹ wà ẹ tún ṣe ẹ̀yìn náà wá ní ìgbàgbọ́ wípé yóò dà bẹ́ẹ̀ bá ti ní ìgbàgbọ́ ẹ̀yìn náà ó ṣe rere nínú rẹ̀ tọ́ ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe tí gbọ̀n yín lóòrọ̀ tòní o látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọlọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan henry ọ̀sẹ́jì òní ọlọ́wọ́ bọ́tìn fún sáà tá a wà yìí ẹnjìníà tó mòye nu tọ́ àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo rẹ̀ tí ó fi mọ́ lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olùgbémigà ọmọtọṣọ your radio apostle is here again àrọ gbólóhùn bí ẹni rọgọ òlù yín náà ni ó jà ẹ ọmọ ìyá àdúà ní kànlẹkùn yín kòkòkò mò ń bọ̀ náà ó jà ẹ jẹ́ ń dákun kí n lọ rèé dá tọ́mì kí n lè lórí ọ̀fẹ́ láti lè ọṣẹ mi mọ̀ ṣẹ́ẹ̀rí bí n bá padà dé
dagede oselo in tesiwaju ba se kowe e mo yen ko nbe o en lembe un o jare e ku kale.

0: tọ èmi mọ ìlú kan o. Ìlú tí mo sì ń sọ yìí, ìlú àrírẹ mọ́ṣẹ, òní wọ́n ń pè é. Ẹ yóò a tẹ̀lé mi kájọ rìnrìn àjò lọ sí ìlú tí mo ń sọ yìí. Ó di rẹrẹ mú ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀. Mo balẹ̀ sí ìlú àrírẹ mọ́ṣẹ o. Afẹ́fẹ́ ìlú yìí sì á tutù pọ̀. Ojú ọjọ́ ìlú yìí, ó sì rẹwà òwú ni o. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ bí mo ṣe dé ẹnu bodè ìlú yìí. Ohun tí mo bá pàdé ń ṣe mí ní àárín. Mo rí ọmọdé tó gbó mi lójú. Àwọn àgbà náà ń ṣe omi lójú rètè rètè. Orin tí gbogbo wọn ń kọ òní wípé ta ni yóò a gbà wá. Ìyà yìí pọ̀. Wọ́n níyà kìí somi ọbẹ̀. Àwọn ò fẹ́ jìyà mọ́. Mo fara balẹ̀. Mo gbọ́rọ̀ ẹnu wọn díẹ̀ sí. Wọ́n láwọn gangan lọmọ ẹlẹ́ran tí ń jẹ egungun o. Wọ́n láwọn lọmọ aláṣọ tí ń wo àkísà kiri ìgboro. Wọ́n láwọn gbìyànjú láyé àwọn. Àwọn sáré kàbà. Àwọn sáré o. Wọ́n ní láti lè gúnlẹ̀ sí èbúté yíyanjú ni. Wọ́n láwọn dé ọwá àwọn òwá. Àwọn dé ọba àwọn òbá. Àwọn tún gbìyànjú dé fọnáfanṣu. Àwọn òrìṣù kó wálé o. Wọ́n láwọn sáré bí rélùwé káwọn ó lè bọ́jọ́. Àwọn ò rí ọjọ́ bá. Wọ́n láwọn fò bí bàálù káwọn ó lè bá gbà mu. Wọ́n nígbà òye àwọn o. Wọ́n ní àwọn gbìyànjú. Àwọn wá dàbí ẹni tí ò mọ́ ṣe. Àwọn ń ṣiṣẹ́ bí erin, àwọn ń jẹ̀jẹ́ ìlérí. Ní ilẹ̀ bàbá àwọn tó ń sàn fún wàrà àti fún oyin. Bẹ́ẹ̀ mo rí omi tó bẹ̀rẹ̀ sí ní dà pòròpòròpòrò lójú ọmọdé. Kí n tó fọ̀, kí n tó wí o. Bẹ́ẹ̀ mo rí alábiamọ kan. Lọ́nà àmọ̀ tó yọ sí bọ́ńbọ̀. Ó gbọ́mọ kan pọ̀n sẹ́yìn. Ẹ wá wo ayé abiamọ. Ọmọ ìkókó. Bẹ́ẹ̀ ni ń pariwo lẹ́yìn màmá rẹ̀ wípé màá mi ń jẹun. Màá mi ebi ń pa mí. Ọmọ ìkókó ti mo tà ń pè lébi. Bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ń rẹ̀ ní ń pasẹ̀ fún. Wípé ọmọ mi, ó kéré tìka, Èdùmàrè bá ń bù sí kó tóbi jàǹtí. Màmá pasẹ̀ fọ́mọ, wọ́n kọrin fọ́mọ. Ẹ̀ń tèbi ń pa, kò gbọ́ àlọ́ o. Oúnjẹ lọmọ ń fẹ́. Ẹ wá wo ìyá, bó ṣe gbọ́mọ pọ̀n. Ló tún gbé nǹkan kan lórí ní ta àwọn bíi wóróbo. Wá wò ya òun mọ̀ pé n tó gbé sórí yìí bí a bá sọ dowó sótò wọ̀ gan jẹ. Débi pó fọ̀ mọ́ ń bẹ̀. Mo súnmọ́ arábìnrin yìí, mo bí léèrè pé kí ló ṣe ọ́ rí. Olóhun ti wà ń bì ó. Gbogbo ìlú lòun ti rìn já. Òun ò tẹ rẹ tí ó pòun pé kí lòun ń tà. Bò ní kí ló dé. Olóró ajé àwọn ò dá mọ́ nílò àrírẹ mọ́ṣẹ. Ṣèbẹ́ ń bá lówó lọ́wọ́ ni ó ra nǹkan tóun ń tà. bo ni bo lo si a se tomo to pon seyin si omo ti sunkun sunkun o ti se isuke bo mi se jade loju omo ni kun na n bo ni mu re bala bala bala bala abesi olohun won a bi won le re mo ni edakun se lo ba nle yi ni won la won lo ba ke a lo de ki lo ba yin wo ti a fi n je yin bayi ni o ya won na o won a ni ki lo ko ba yin kan won lo ba won oni je ari ni se ni se lawon ijoye won lawon ijoye na wa o ke a lo ko awon ijoye yin won lawon ijoye awon ni afaimo ni se ni ki le n so fun mi iru oruko wo le n da yi o won ni bo se ri lawon se n so un o da na awon bale bale yin ko won lawon bale na nbe won lawe le ohun ti epo ije ke a lo ko ti won won lawon gan ni ase ni tan ba ni daro ara mi ko ti tori pe kini mo ti e n reti ki won ti e da oruko kan e niru oruko wo ni mo n fe ki won da leti mi ki won da ko olugbala èèyàn ò ní wípé kò sí olùgbàlà kankan nínú gbogbo àwọn tí ń bá wọn tukọ̀ ní ìlú àríre mọ́ṣe kò sí ẹnì kankan tó rí tí wọn rò ní ìlú àríre mọ́ṣe àfi aríniṣe ni afàìmọ́niṣe ni àti aṣeni tán bá ní dárò mo á gbàdúrà kan fún wọn mo ní ìwọ ọmọdé yìí mọ́ sọkún mọ́ bàbá bí ẹ bá ti rí àgbà ọkùnrin wọn ní ọ̀rùn òbójúgun ni o ló sọ pé òun ò lẹ́ran géńdé ọlọ́run òun náà ń yọ mi lójú rètèrètè mo ní ìwọ náà mọ́ sọkún mọ́ ìyá mọ́ sọkún mọ́ o mo á kọjú sọmọ tó gbé pọ̀n àánú ọlọ́run sì ṣe mí arùbọ ọmọ tí ètí ìmọ̀rọ̀ sọ mo ní ìwọ náà mọ́ sọkún mọ́ ọlọ́run ọba mi ọlọ́jọ́ òní yóò bá ń dákun bojú wò yín nílùú àríre mọ́ṣe gbogbo àwọn tí ń niyín lára ọlọ́run ó ní wọn lára àwọn fìrídìí ọ̀kẹ́ àwọn asorun wájú pọ̀ mọ́ tìpàkọ́ àwọn bámúbámú mo yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ ẹnìkọ̀ọ̀kan àwọn tó jẹ́ pé agbádá kò kàn mí o ni wọ́n gbé sọ́rùn fìlàmọ́ wo bẹ̀ o ni wọ́n kì borí wọn bàtà bó bá ti dàrú kátúká o ni wọ́n tì bọ́ ẹsẹ̀ ìdájọ́ tó bá yẹ ọlọ́run ó bá ń ṣe fún wọn o ìlú àríre mọ́ ṣe ó gba ìdáǹdè ó gba òmìnira rẹ tọ́ mo tẹkọ̀ létí o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìlú nàìjíríà yá torí bá méjì kọ́ àwọn tèmi ti ń retí mi wọn ò sì ní dá àwọn èèyàn mi lágara nàìjíríà yìí náà àní wòóràn àjọmọ̀ ṣe náà ni tí gbogbo ẹ̀ tí ó fi dá tí ó fi dùn torí bá méjì kọ́ àti nàìjíríà o àti ìlú àríre mọ́ṣe o ọmọ onílùú méjìlá wa oní ilé olójú méjì bàbá ti ń ṣe tìlú àríre mọ́ṣe o náà láàmọ̀ ṣe ti orílẹ̀-èdè nàìjíríà tọ́ èèyàn mi ń bẹ́ ń bì láàárọ̀ yìí ẹni tẹ̀mẹ́nẹ́ àwọn alájọ tún gbáràkà ṣídà láàárọ̀ tòní ṣe mọ̀ wípé wọ́n ní àrà kì í tán lé alára ni olóyè lẹ́kan sán ni mo rán wọn ṣẹ́ mo sì ní Túndé Samson ọ̀gbẹ́ni Túndé Samson àjàwé oyè láwọn náà lórí láìpẹ́ yìí tọ́ ọgbẹni Tunde Samson agbọn safẹfẹ lawọn na onimọ nipa ohun to ba si ni se pẹlu oselo ohun lawọn na to ti won ni gatan bo ti wule kan mo rara oya e ba nke awon ara ile kun le mo pe ti wa nglokolo e ba nka awon ara ile
1: Tunde Samson ti yin na lele yi
0: Tunde Samson
1: ti won gangan na
0: ti won gangan
1: be ni
0: won ti ni logo yin abi
1: I want
0: to know. TS.
1: Benny.
0: Tunde Samson.
1: Come out back, be ladi fi, or more by ba, your daily adenugasi.
0: Abyss, yeah. What in summer? A union one, a yellow madenuga.
1: Adenuga. I do go on a lati joa.
0: I do go on a lati joa. Or what you are banging about, Misha. What about? I mean, I tell you what in one more adenuga, no, tipe. Talk, book by your man, Nigeria. Mo ti ba yin bi omo Adenuga o ye ma lo sori ate Facebook bayi nisin o gbe e te tin wa omo Adenuga lati jo yi se mo wi pe emi ti e tin wa yin ti pe tori pe mo ti e gbo wi pe o da bi pe family pelu en to ni ile ise ibanre ni soro kan e mo je nda ko re ko mo da bi ipo lowo mo si lo awon oju opon lawon igba kan mo si nlo di sin na o amọ bin ba ti lo baba ti fi afefe eyi te ni amọ fi sinu re lati gbe fo ta ba ti fi sinu re nkan ri wi pe kini ohun ba se fi sinu na ni ba fefe te wa da pada fun wa lo ba fe lo ni o ko ye wa o mo ti wa nwa yen ti pe gbogbo afefe mi te ti gigbe lo oni e ba nda pada awon omo Nigeria kan na se ti so fun mi pe e je afefe ti won na lo se ka won o fo kan balẹ loni se da pada fun won
1: eleda won a da pada eleda won ma da
0: pada ki le nso yi se eleda won lo gbe lo ni
1: eleda won a da pada
0: eleda won ni o da pada
1: eleda won a da pada
0: to be se fe mo se ni ti won ba pe eleda si yin eleda awon eleda kan be to se pe won won o loju anu o ke jo so lero bayi nisin ni tube nube iru eleda Henry nisin be ba pe eleda Henry ina ni fi mo nwa o koba ti pe ngba ti o ba dodo yin bayi nisin yo ni agbara to ogbeni Tunde Samson oni a tu jo mo wa oko oselo taro tuni ha la ro tuni e o tu gbadun wa ju be to se ngbadun wa tele lo tori pe ojo gbogbo bayi otun otun ni mbade igba igba otun otun oni mbayo yo bi o mi ba balẹ a si nipa ni eran ojo abalẹ ta sara sara to loro tuni a wo ko oselu Nigeria debi to ni apere oya ogbeni Tunde Samson e ba nke awon omo Nigeria
1: gbogbo omo Nigeria mo ki wa kaaro ka san ka le ni bi gbogbo ti ojumo ba ti mo ba wa lori
0: awon kan awon kan be aro la won wa ba wa se wa la
1: awon kan ma wa lowo san bayi awon kan de ma wa lale
0: ise olodumare
1: koda o sese ka awon kan tun wa lola ni ba se wa
0: awon kan o tun wa lola
1: bo lorun sese da
0: le aye ni ise olodumare
1: o yi ni
0: o tun o yi ni
1: yi ni be ni
0: awon kan wa loni
1: be ni
0: awon kan wa lola
1: be ni
0: kabiyesi olodumare sa awon kan o si lana
1: mi wa ti mi ti se wa dide be
0: ti se en ba wa lola ni bi won ti wa lola won awon to wa lori
1: won ti wa lana
0: won anti won nu to bro ido awon na wole ba wa nu kulu la ro toni to e ka bo lati ido ogbeni Tunde Samson leyin ti e ti ki gbogbo omo Nigeria mo soro kan ka to bere eto yi wi pe mo ri ojo ola Nigeria pe yo da mo ri oju osanmo mo gbe oju mi soke mo wa ri wi pe odo kan su won a so fun mi pe ojo ayo ni mo ni ni bolele yi fe ro si won lojo to fe ro yi ori Nigeria lo fe ro si mo lojo ayo fe ro si Nigeria mo ni tojo e ba wa ro nko kini yo je atunbotan re won ni atunbotan Nigeria yo dabi igba ti ada ikolo si o ni pada ni to wa je wipe awon kan ti wo wipe iya le mu rere jade lati nu Nasareti bi so rere kan le jade ni lu Nasareti ilu tawon eyan ti ropin ilu ti won ti wo wipe ah bo ni won se fe se ko da ki won fo bi baalu ni bo nkan o le rogbon mo tori ko ti baje wa ni bi oro Nasareti se ri lojo won ni tun rere pada sele ni lu Nasareti won ni be na ni yo sele lori ede Nigeria seyin na gbagbo
1: ah e ko ti nkan kan le kan eni awon to ba fe ire ibi kan awon ni o se rere
0: abisi
1: so omo Nigeria lemi na mo de ni gbagbo pe Nigeria mada
0: eni gbagbo
1: ojo to de su yen
0: enyo
1: ojo ayo lo ma je ṣugbọn ko to wa je ojo ayo
0: abisi Olorun
1: awa to jo fe ro le lori
0: enyo
1: agbodo se nkan to ye ka se
0: agbodo
1: gbe igbese
0: abisi abisi Olorun
1: ti a ba gbe igbese to ye ka gbe
0: enyo
1: ojo le ro ko waste
0: mo en soro to ni agbara laaro to ni eyin bojo o ba su to fe ro
1: ben
0: bi awon tojo o fe ro fun ti won ba gbe igbese
1: won ba ti mu lo
0: ojo le wesi
1: a kan ro danu ni
0: abesi Olorun
1: a ro danu ni
0: a ro danu
1: ben
0: o da na o ye ja wa ta koko re sabe Nigeria tori pe oko oselu ta fe wa loni oko to ni agbara ni ah e dakun onile apo tun e ba keso nile apo osi oro oselu Nigeria oro to kan yin ni o gbogbo omo Nigeria lo oro tun ni a fe gbe awon oloselu wa si ori osun won ata e wi pe e ja jo wo e ja jo dasi ke se lati gun enikeni lati gun bana re leso o ke se lati soro alufansa seni kankan o tori pe lati ojo mejo lo lase olodumare se ri ati gbe igbese kan e je kin wa ti e ja yin si tan patapata bayi ati gbe eto gbagede oselu ti wa lori wi pe oro mo kan soro danu ko pa fe mo se bayi eyin ogbeni Tunde Samson won soro kan irin ajo ta ajo rin ninu ose yi ni wi pe anise ori ofe t'Olorun fun awa yi na lati kan si awon asoju awon alase wa o gbodo mo farahan lara awon eniyan wa lati ese kuku awon tin je won niya a gbodo mo gbe ko awon alase wa lorun wi pe anise e gbodo ba wa wa oju to se e gbo awon kankan lori eto taaro tuni abo sinu igboro a lo si awon ileto si ileto a lo si awon agbegbe si awon agbegbe bi oro oselu odun 2027 idibo se nkanlekun gbangbangban edakun ba se nse awon oselu lati igba yi wa a fe se be mo ohun lo fi je wi pe edun okan awon eyan a fe mo kini je won ya awon ti won soju won awon ti won ba won tuko ilu ki ni won le so nipa won oro oselu Nigeria gangan bo lo se yi awon ara ilu si gbagede oselu ti wa nu lati jo mejo lo a wa ma fa won wa awon oloselu wa awon ti won ni awon fe soju ni o iba se Labuja nile igbimo asofin agba abi ile igbimo asoju sofin ẹfẹ se gómìnà ẹfẹ lọ soju nílé ìgbìmọ asòfin ti ìpínlẹ ẹyin fẹ se alága ìjọba ìbílẹ ẹyin o a wà mọ fàyín wá báyìí ó ti tú àkókò wáyé àwọn ibi tá a bá ti lọ a kàn sáwọn tí wọn wà ní ẹka abẹun àwọn èèyàn sọ báyìí wọn sọ báyìí ẹyin tá a bá sì pè tó bá lóun ò lè yọ sí bọ̀m̀bọ̀ lórí kinní náà láti fọn rere rẹ̀ torí pé ọdún 2027 ò ti dé báyìí a lo sawon bi kan ninu ose yi awon omo Nigeria n sokun oselu Nigeria ni se la won kan so wi pe sawon la adari sa in to wa pa mi lekun ju ni wi pe awon kan ni se awon si tun fe dibo 2027 sa won ni ta la won fe dibo fun gan won la won ori pa ijoba rere kankan won ni ati ijoba ibile o ati ijoba ipinle o ati ijoba apapo o won ni won ti se ohun tu yi o ta awon lorun igba tawon eyan o wa mo soro o mori bi awon eyan wa se un fi osu barabande ti won si n pon awon alase wale won mo doju agan si won won ba ijo oselu kankan je won si n so edun okan won gege bi araalu on lo fi wa je pe lati igba yi lo tawon araalu ti won ba n fi ola eye ti won fi aponle fun eyan alase wa asiko ti toke jikiri o be ba le ewure te le titi tin sa lo fun yin te ba le to ba fi kan ogiri to ba yiju pada yo ni agbara po o hey ogbeni Tunde Samson oro te so bi owe owe te so bi oro pe to jo ba fe ro awon to jo fe ro fun awon na ni awon igbise to ye ki won gbe eja fi ta koko sabe Nigeria baye Nigeria ta wa yi aloju ayo nbo ani igba o tun nbo alawon asiko itura nbo lorilede Nigeria ona wo lo fi kan awon omo Nigeria gangan e sa wo
1: ayan mo wa gege bi omo Nigeria
0: eyo
1: owo wa lo wa o
0: owo wa lo wa
1: owo wa lo wa
0: ayan mo wa
1: be ni
0: o ye sa wo
1: eyan ni wa ki lo de ta se je eyan ni pe a ma yan kan ta fe ni
0: eyan
1: eyan eniyan
0: awa la yan
1: a ma yan ni
0: kai
1: ama yan ni
0: choice
1: be ni
0: ah abiesi
1: so pe awon yan ma nsoro ngba mi pe bon kuku se nse oselu Nigeria won ma kan gbe enikan wa ni ton ba gbe wa e si ni eto yiyan
0: ti won ba gbe wa fun yin
1: e ma yan ohun lo se fa ti ati atokun
0: eyo
1: oga wa ton soro lowo yi ton ba nbere eto ngba mi won ni nkan ta wa fun ni bi ni wi pe ka wa ton imole o tumo si pe a ti mo pe oju ojo dudu kawon yen ma ba ro lukoto a tan imole si pe oju ona yi e wo waju yin ke ri bo se ri eyin le wa yan se kin lo ro lu ni abi kin ma ro lu
0: koto re o ona re o
1: be ni awa la wa yan pe ile la fe
0: kabiyesi la fe to in de so ni wi pe ibi ade ni Nigeria lasiko yi on ta yan ni
1: be ni on ta yan ni o
0: kabiyesi olodumare
1: on ta yan ni
0: ke sogun
1: o
0: oh, oh, yeah, odun 2027 wa nbo bayi nisin. Eyin gege bi onimo nipa oro to ba ti ni se pelu oselo. Kini eyin ru wi pe o ye ko je igbese awon omo Nigeria. Bodu 2027 mo se nbo ye lati yan adari rere fun ara won.
1: Igbese akoko gege bi omo Nigeria.
0: Eyo.
1: Iwe idibo e. Je ko wa lowo e.
0: Card idibo.
1: Ben.
0: Kai.
1: O gbodo wa lowo e.
0: Ori
1: lai o da bi gba te yan fe travel out ni. To ba ti ni passport.
0: Eyo.
1: O ni bi lo.
0: Ah.
1: To ba ti ni card idibo. O le idibo.
0: Abesho lodumare. Igbesi akoko nu.
1: Igbesi akoko ni yan.
0: Enjo o ni card idibo. Kini a peru won?
1: Ah, won yan won ti idomo Nigeria. Tori won leto lati yan. Won leto lati yan kan tan fe.
0: Kabiyesi Olorun
1: won kan wa bi o bi e bi eru ti o leto
0: bi e ti o leto ni
1: ogun e na
0: e ti o ba ti ni card idibo
1: yes o ri pe won o leto niyan ko leto si gbogbo nkan to ba nlo
0: o ri bi pe Nigeria ke se tohun
1: be ni e ma se bo ba se hun yin won to ba ti ni card idibo e ti mo pe iwo na ni se ninu nkan to ma sele
0: abi se olodumare
1: ben
0: abi awon ti won wa ni card tawon edibo nko
1: olohun je ka fo ara wa se ra wa
0: kai ibo le tun gba wole yi
1: olohun je ka fo ara wa se ra
0: awon tun fo ara won se ra won ni
1: ben ibo enikan pere
0: eyo
1: o le change everything ibo enikan pere o le change everything
0: e dakun gbogbo eyin te n gbeto yi e pe eni ti o ti si ndi radio e je

0: sí 89.3 fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ tòní ìmọ́lẹ̀ dáà ni èyí tí ó tú gbogbo ọmọ nàìjíríà kó òun òkùnkùn ẹyin ìbò ẹnìkan
1: bẹẹni o
0: ó lè tú nàìjíríà kó òun
1: òde bẹẹni bẹẹni àìdìbò ẹnìkan lásán
0: ẹyin o
1: òun lẹ fi máa rí tẹlomi tó bá di pé ìbò wọn bẹrẹ sí ka ìbò
0: ẹyin o
1: tó di pé wọn súnmọra wọn
0: ẹyin o
1: àwọn ọlọgbọn àwọn tí wọn mọgbọn ṣe máa ń dọgbọn sí ó máa rọrùn ó máa rọrùn tí a bá dì bó ṣe yẹ ká dì
0: kábíyèsí olódò
1: bóyá candidate a
0: ẹyọ
1: lèmi fẹ dìbò fún sí ẹ fẹ dìbò fún candidate b tí nọmba àwọn ti ń súnmọra wọn jù
0: ẹyọ
1: tí ìbò fi parí ẹni bá fẹ dọgbọn sí lè rí dọgbọn sí o ṣùgbọn tí tó bá jẹ candidate a
0: ẹyọ
1: ni majority súnmọ
0: ẹyọ
1: bí nọmba yẹn bá ṣe pọ sí bẹẹ ni ó ṣe nira láti yí
0: kábíyèsí olódò
1: bẹẹni
0: tó giri bá ti lanu
1: aláǹgbá ò wọ ọbẹ kò sí bá yẹ fẹ ṣe
0: káì àwọn tí wọn sọ pé ìbò kì í kántì
1: ìbò ń kántì dáadáa
0: ń kántì
1: ìbò máa ń kántì o
0: àwọn tí wọn èé dìbò
1: bẹẹni
0: àwọn lóyún wọn jẹ kó giri ó lanu
1: àwọn kankan ló jẹ kó lanu
0: kábíyèsí olódò
1: ìbò ń kántì
0: kábíyèsí olódò kántì ìmọ̀ràn olè wá fẹ́ fáwọn tí wọn ní káàdì tí wọn èé dìbò báyìí
1: kán má jẹ kó rí bẹẹ ní eléyìí tá à ń lọ yìí bó bá ti ní káàdì mí sọ pé ó dìbò àkọ́kọ́ nìyẹn má jẹ́ kẹ́ni kankan ra ẹ̀rí ọkàn ẹ̀ gangan ló tún wá burú jù
0: inú tó tún burú jù ẹ sáwò
1: bó o bá jẹ́ kí wọ́n ra ẹ̀rí ọkàn ẹ̀ owó tí wọ́n fi rà lọ́wọ́ ẹ̀yìn wọ́n fún ẹ lọ́fẹ̀ẹ́ o wọ́n á fi gba ọdún mẹ́rin tó dáa tó bá ṣeéṣe gan wọ́n á gba ọdún mẹ́jọ bẹ́ẹ̀ni ẹ wá wò tọ́dún mẹ́jọ yẹn bá tún ti wá lọ bóyá wọ́n tún fẹ́ continue ẹlòmíì tún ti wà nínú the same circle.
0: Wọ́n ní circle.
1: Wọ́n ní circle gbogbo alámọ̀nà circle wà.
0: Wọ́n ń yí láàrin ara wọn.
1: So tó tún ṣe the same mistake. Tó tún ta ẹ̀rí ọkàn ẹ̀. Ó di ọdún méjìlá. Tó tún ṣe mistake yẹn the same time. Ó di ọdún mẹ́rìndínlógún. Nílùú tó mọ tó ń ṣe o. Ọmọ ọdún mẹ́rìndínlógún
0: ẹyin
1: o ti máa di tó ń dálé gbé tó ń dálé ayé ṣe
0: káì bó bá jọkùn.

0: wọ́n ní káwa náà wá wò ó. Gbàdébẹ̀ lóòótọ́. Ká bí èsì olódùmarè. Ohun tá a gbé lọ, ó fàyà gbálẹ̀ gbì. Ẹ̀rọ Ọlọ́run bà mí wípé. Onítọ̀ ọ̀gbẹ́ni Túndé Samson. Ẹja rọ àdúró sẹ́gbẹ̀ ń bì í. Ẹja gbé kinní wa dẹ̀ ń bì í.
1: Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ bala.
0: Ká fi ẹsẹ̀ wa. Ká fi kó o. Wọ́n má se wípé omi ó ti ẹ̀yìn bọ̀ gbé lẹ́nu. Àbá náà wá lọ arìn. Àtá àbá ní parọ́ tá ní ṣèké. Àwọn ará agbègbè wọn ń jìyà. Ará àwọn ilé iṣẹ́ kan bẹ̀ tó ọjọ́ ọ̀la wọn dà. Wọ́n ti gbé tì. Ẹ̀yìn ta ni ó lọ bẹ̀ nígbà ọ̀nà ó dá. Ará wọn tí wọ́n ń tajà tí wọ́n ń ṣòwò ń bẹ̀ wọ́n á gbọ́wọ́ lọ́wọ́ báyìí lọ́sàn gan. Ẹlòmíì ti ẹ̀sẹ̀sẹ̀ dé ni ẹ̀yìn sáà dé ṣọ́ọ̀bù ni. Ó ní kí ló ń bẹ́ wá sí. Wọ́n sáà ṣe wọ́n sáà ti jáde lòun ṣe ń lè. Wọ́n tètè dé. Wọ́n gbọ́wọ́ lọ́wọ́ náà ni. Báwọn bá sì pẹ́ dé náà kò sí yàtọ̀. Àánú Ọlọ́run ṣèyàn o. Àwa súnmọ́ àwọn ọ̀dọ́ àbáwọn nígbólóhùn. Àwọn ọ̀dọ́ sì ń sọ̀rọ̀ omi sì ń bọ́ lójú omi. Ní ìlú tó lọ́ba tó níjòyè. A súnmọ́ àwọn bàbá. Àwọn náà ń sọ̀rọ̀. A súnmọ́ àwọn mọ̀mọ́. Àwọn náà ń sọ̀rọ̀. Àwa ṣe báyìí nítorí ìjọba àkókò. Ẹnìkan kó sojú àwọn bàbá. Ẹnìkan kó sojú àwọn mọ̀mọ́. Ẹnìkan kó sojú àwọn ọ̀dọ́. Wọ́n sọ̀rọ̀. Ní kété tá a gbó wọn a ti kàn sáwọn tí ọ̀rọ̀ kan. A sì fi dá wọn lójú wípé láṣì Olódùmarè. Àwọn tọ́rọ̀ kan wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ yín pé ẹ bá ń gbọ́ o. Wọ́n ní ká sọ bẹ́ẹ̀ ká wì bẹ́ẹ̀ òun ni ìyá ọmọlúàbí. Ó ti ní tí Nàìjíríà ó bá dáa gbogbo àjọṣe ni bro ìdòwú. Gbogbo wa pátápátá àjọṣe ni àjùmọ̀ṣe gbogbo ti a náà ni. Ọ̀rọ̀ ti kúrò lọ́rọ̀ pé kàn máa sọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ ti dé ìgbésẹ̀ báyìí. When the opportunity meets preparedness. Táǹfààní bá dé tó wá ṣe déédéé ìgbáradì. Òun ni à ń pè lórí rẹ̀. Tọ́ bóyá o ẹ jẹ́ kí a gbọ́rọ̀ láti aṣojú àwọn ará agbègbè yìí. Ẹ jẹ́ gbọ́rọ̀ láti ẹni tó ṣojú àwọn àgbà obìnrin níbẹ̀. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ohun ojàre ẹ kú kalẹ̀.
2: Bọ́lá ọfà Alexander Road, Fiabọ́sẹ̀dì Adésanya.
3: Kí ló rúkọ ojú ọ̀nà yìí?
2: Bọ́lá ọfà Alexander Road.
3: Ó ti tójú àwọn tójú ọ̀nà ti rí
2: báyìí. Nígbà tẹ́mi ti dé àdúgbò yìí o, a ti tó bíi 10 years sójú ọ̀nà ti.
3: Ó ti rí bó ṣe rí.
2: Ó sì manage díẹ̀. Ṣùgbọ́n láti bíi 5 years báyìí ní ìsìnkú tiẹ̀ dára rárá ni. Ìgbà kan wọ́n ṣe ojú ọ̀nà yìí, wọ́n ṣe títí lórí bridge yẹn. Ìgbà tó yá dẹ̀rí pé ọ̀nà yìí bàjẹ́ dẹ̀ bíríjì yẹn ló tẹ̀ ọkọjá nígbà yẹn. A dẹ̀rí pé bóyá àwọn bàbá láńlọ́ọ̀dù gbogbo ládùúgbò ìgbà yẹn wọ́n ṣe bíríjì yẹn. Yes, tó jẹ́ pé wọ́n tẹ̀ ṣe ọ̀nà débi pé wọ́n ra igi tí ọ̀kadà ń kọjá lórí igi yẹn. Mọ́tò nìkan ni ò ráyè kọjá nígbà yẹn. Àwa ibẹ̀ yẹn la fi sọ ibẹ̀ yẹn ní bọ́dà. Bọ́dà ni wọ́n pe ibẹ̀ yẹn gbà yẹn torí pé mọ́tò ò ráyè lọ. So ọ̀kadà nìkan ló ń lórí ọ̀fẹ́ láti. So everybody ta bá fẹ́ gun ọ̀kadà nígbà máa ní bọ́dà wa o. So ìsàlẹ̀ yẹn níbi bíríjì ìsàlẹ̀ yẹn là ń pè ní bọ́dà. So láti ìgbà yẹn tó dẹ̀ ti ṣe náà àdẹ̀rí pé bíríjì yẹn nìkan ni wọ́n ṣe wọn bá wa ṣe ojú ọ̀nà yìí. Bí òjò dẹ̀ ṣe ń rọ̀ ní ọdọọdún bẹ́ẹ̀ ni ẹ̀rọ sàn ba ojú ọ̀nà yìí jẹ́ sí. Débi wípé àwọn ọlọ́kadà gan wọ́n máa ń ṣubú ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣèṣe níbí báyìí tarúgbó tọmọdé. Ìmọ̀ àwọn ọmọ skul gan tó bá ń bọ̀ ń gbà mí báyìí ọ̀kadà kàn jù wọ́n mọ́lẹ̀ ni. So oríṣiríṣi ni àwọn accident tó ń ṣẹlẹ̀ ní ibí báyìí. Ṣùgbọ́n kan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn ọ̀dọ́ wa tó ń bẹ ní àdúgbò yìí wípé wọn ọba wa fi sílẹ̀ bẹ́ẹ̀. So wọ́n ń gbìyànjú wọ́n ń sapá wọn gan gbogbo ìgbà. Ìgbà kan wọ́n gbé àwọn caterpillar wa wọ́n bóònù gbogbo ẹ̀ lọ títí dé ibi Alexander lókè yẹn. so igba te yojo tun ro ero so tun ba je sibe na won se pa won won si test baju. There was a time to je wi pe won lo gbe awon omola won gbe gbogbo gota egbe keji yen e ti jobo ba wa lori ofe lati se so won gbe gota yen to mi yen lo die die o na lo tun fa to je wi pe ona to se ri die bayi te ba ri gan te ba wo ibe yen dada e ri pe won se ja moto kan sibe ni ye pe sibe ni so won to fe ko se die si kan to stretch yen bi won se man se all the time yen ibi be yen o ji gan ngba ni bi a month ago nisi ibi arin yen tolokada de yen ibe yen jide bi bi pe ko te se rin mo nse ni won to lo bi moto meji ni won ja sibe yen ti won fi feel ibi be so awon odo yen won really try go eje be wa so fun ijoba bi pe kan ro ti wa bi bayi o ti be to ro aje bi bayi gan je patapata awa ta won shop kan wa ni igbagbo la fin wa iru ni semi ti ku o le ri ai shop mi nikan lo wa le ri ai ibi ti mo ti nwa ona ji gan lati bi oji mi yen ni mo ti nwa bi bayi ngba ta ba wa ta wa gbowo lowo ta rojo ta to pada sile so o je ko ma dun wa gan lopolopo eje ba be ijoba bi pe kan jo olohun a ba wa ran won lowo a mo pon gbianju be ni a mo pon gbianju pa oni pe won kan wa ran ti wa ni adugbo ina kan ba wa se so awa ta ntaja na inu wo le mo dun bi dibo gan ba de ga wa na tayo la fi jade ejo tori olorun abe yin loruko jesu eyin na te den sise yin na ipa yin o iko ni pin lagbara olorun e ni fe ni ara yin se ejo abe yin ni loruko jesu olorun a mo ba wa ran yin lowo e se pupo sir.

0: 시행에는 도로 레는 아랍변이 중화바 왔어로. 엔토바 모로도 에티모위페 니노 이소로시 마마토바 왔어로이 비원바니 인칸티 수냐탄 토티 데코공고레 파타파타 베바마 이빌레원로시 아통예우 대바마오로조우 미우 예우 루우 대루포 대조포 대미포 에리페 오티수아마라 비베이 마마운서로칸 에롤론시바미 이유니페원디보 아마는 야와다리 원시우주세치원 도리모비원레리 베세먼디보 이거 원티 소품이 아니 아원 니 칼레뎀비 아원 니 칼레뎀비 원 소고고 아원 폴링 유닛 팀 뱀베 포메 저원 팀 디보 코다 어베 레먼 투 이다노 원 코마 마 피포 타스 카디 하미 에그 원 카티 마메 피 파리 오로 오니 인다 티 디보 바디 타요 타요 라 모 피 로리 디보 이거 네 페코 사요 푸 원 마 바이 tọ́ ẹjẹ́ gbọ́rọ̀ lẹ́nu aṣojú àwọn àgbà ọkùnrin ní bàbá bàbá tó ń bẹ̀ ní àdúgbò yìí àwọn náà bá wa sọ̀rọ̀ ẹjẹ́ gbọ́ ohun tí wọ́n bá wa sọ.
1: olórí nàìjíríà òṣèlú nàìjíríà ó ẹ sọ fún wa.
2: orúkọ mi ni olújímì àfọlábí.
3: báwo lè ṣe gbé ní àdúgbò.
2: Mo jẹ́ ìkan náà àwọn àgbààgbà àdúgbò yìí tí mo dẹ̀ tún ní ṣọ́ọ̀bù síbí náà.
3: Kí lorúkọ àdúgbò tó wà ní?
2: Street yìí gangan wọ́n pè ní Olúfẹ́mi Àyìnlá but off Kúọlá torí Kúọlá ni junction yìí wọ́n máa ń pè. Láti Kúọlá láti ìsàlẹ̀ ní express yẹn dé òde Alex láti Alex ó lọ sọ́nà. Ọ̀nà àpáta tójú bárọ̀ ṣàṣàlẹ́ni tó lè ń gun ọ̀kadà tí ọ̀kadà yàn kì í là mọ́lẹ̀ torí pé tí ò bá yọ̀ àwọn bòmíì wà tó mi ti bò mọ́lẹ̀ tó jẹ́ pé kò tó ni tí kò ní mọ̀ wọ́n bá jẹ̀ ti rálù báyìí àti ẹni tán gbé o àti ọmọ àti ilẹ̀ ni so tómi bá jẹ̀ ti ń yabọ̀ ó máa yabọ̀ láti òkè lọ́rùn yẹn ni tó jẹ́ pé tàbá ń wo gan báyìí anything tó bá bọ́ síbẹ̀ báyìí ó máa gbé lọ tó bá dẹ̀ ti gbé débi odò bẹ́ẹ̀ yẹn ó jọyìn odò ńlá yẹn nìyẹn ó ti lọ nìyẹn ọ̀nà yẹn ó link so many other roads tó jẹ́ pé tó dẹ̀ tún wà faster sí àpáta ju other places lọ. Ìgbésẹ̀ tá a ti gbé pọ̀ ìgbésẹ̀ àwọn àgbààgbà ládùúgbò àwọn landlords gbogbo wọn ìgbà kan náà kọ lẹ́tà àìmọye ìgbà tá a tún ti kọ lẹ́tà tí àwọn landlord association àwọn àgbààgbà náà ti kọ lẹ́tà but a kàn gbọ́ pé a kọ lẹ́tà ni àrè sí nǹkan tá a kọ lẹ́tà sí then apart from that even ẹni tó ni ilé yìí hòtẹ́ẹ̀lì wọn fẹ́ fi ṣe lẹ́yìn sìn yìí ó ti wá sú ẹni yẹn gan báyìí sìn pé wọn bá tó ń bá lè ṣe nínú ọ̀dọ̀ òun wọn dẹ̀ ṣíwájú wọn á ṣe convert síwájú àwọn èèyàn máa nítorí ó ti ṣe síbí sí ó ti lé lọ́dún mẹ́ta. So a kàn ń rọ ìjọba kán wá ràn wá lọ́wọ́ kán lè wá bá wa ṣe ọ̀nà yìí torí ewu ńlá ló ń jẹ́ fún àwọn kan irú kòtò tó wà lẹ́yìn ọ̀dọ̀ mi yìí àìmọye mọ́tò la máa ń gbé jáde ńbẹ̀ àwọn míì wọn ò ní tètè kọbi ara sí pé kòtò ni yìí wọ́n á ti wọ̀ tán kán tó mọ̀ pé kòtò ni ibẹ̀rẹ̀ ó ń yìnrìn díẹ̀díẹ̀ ó dẹ̀ ti ń lọ sí àárín títì. So kódà gbé táyà síbẹ̀ ń gbà kan ta kókuta sí pé kí àwọn èèyàn lè tètè rí látọ̀kan mọ́tò míì ló yí táyà yẹn sínú kòtò ńbẹ̀ yẹn àwọn márúwá gan ọ̀gbá bíi mọ́ nítorí pé ọ̀nà yìí náà ni èmi wà kò tiẹ̀ gbé mọ́tò jáde mọ́ torí ọ̀nà yìí náà ni torí ó ń ba mọ́tò wọn jẹ́ àwọn ọ̀dọ́ ṣe tiwọn àwọn àgbààgbà náà ṣe tiwọn but up till now àrí èsì kankan àrí yàtọ̀ so a kàn lérò pé níwọ̀nba tán tó bá bẹ̀rẹ̀ òṣèlú ń sìn ìdìbò ń sìn bóyá wọ́n lè ṣíjú ànúwò wà ń bí wọ́n lè bá wa wọ́n kọ̀ọ̀kan tó máa ṣe sìn.

0: ṣe tún ti gbọ́rọ̀ lẹ́nu ìkan lára àwọn àgbààgbà ọkùnrin tó wà ní agbègbè. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíyèsí ọ̀rọ̀ wọn dáadáa, torí pé gẹ́gẹ́ bí iṣẹ́ táwa ń ṣe ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ láti jọ gbólóhùn ká jọ pẹ̀lú aṣẹ́ ìmọ̀ iṣẹ́ táwa ń ṣe láti rò ó pọ̀ pẹ̀lú orógùn ọ̀rọ̀ iṣẹ́ èyí táwa ń ṣe àti láti mí pọ̀ dáadáa. Mo ń gbé ọ̀rọ̀ àwọn èèyàn yìí sórí òṣùwọ̀n. Ẹ wo bàbá yìí nígbà tó ń sọ̀rọ̀, wá di wípé wọ́n ń bẹ̀bẹ̀, wọ́n ń bẹ ìjọba. Sọ́sẹ̀ṣẹ̀ yẹ kí aráàlú ó máa bẹ ìjọba fún ohun tó jẹ́ ojúṣe wọn láti ṣe fún ìlú ni. Ṣé bí wọ́n ṣe ń ṣe láwọn ìlú míì nù, tó sì jẹ́ wípé ẹ̀yin aláṣẹ wa ẹ̀ ń lọ síbẹ̀ o? Sáwọn ṣẹ̀ṣẹ̀ máa ń bẹ ìjọba wọn ni pé ẹ dákun ẹ wá bá wa sojú ọ̀nà. Àbáwọn ìjọba wọn mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe tiwọn pé táwọn ò bá ti ṣe o, àwọn ti kùnà. Àwọn ò nílé lórí ọ̀fẹ́ láti padà lọ sọ́dọ̀ wọn mọ́. Ẹ ṣèyun lé ní kẹbà ń fàlà sí ń dè. Bàbá wọn á sọ̀rọ̀ kan, wọ́n fi káàdì ọ̀rọ̀ wọn lẹ̀. Wọ́n láwọn kú ti mọ̀ wípé ìdìbò kú ti ń bọ̀ báyìí nísìn. Wọ́n ní bóyá wọn ó tiẹ̀ wá wo ilé ọ̀hún, wọ́n fi wá bá wọn ṣe. Wọ́n ti wá rí àwọn olóṣèlú wa Nàìjíríà wípé bó bá ti di àsìkò tí wọ́n tún fẹ́ káwọn èèyàn ó tẹ̀ka, ni wọ́n mọ taari dùndú, ni wọ́n mọ taari àkàrà sí àwọn. Báwọn aráàlú ṣe ń mọ̀ yín sì yìí, ẹ̀yin olóṣèlú wa kò mọ da bẹ́ẹ̀. Ẹ dákun èmi ò sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kankan o. Mo ń kó gbogbo ẹ̀yin olóṣèlú wa papọ̀ ni, ẹ̀yin ìjọba gbogbo, gbogbo ẹgbẹ́ pẹ́pẹ́kẹ́gbẹ́. Ṣé báwọn ọmọ Nàìjíríà ṣe ń mọ̀ yín sì yìí, ṣé bẹ́ẹ̀ ló ṣe dáa sá? Ọ̀nà kan ń bẹ níbi ọ̀nà wa ń bè é, tá a mọ ń gbà wá. Tẹ́ ẹ bá mọ àtìgbà tọ́nà ti bàjẹ́. A kì yín o, ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣe, ẹ ṣeun o, ojú ọ̀nì tì í, ojú ọ̀nì tì í. Àmọ́ sásìkò yìí ló ṣẹ̀ṣẹ̀ yẹ kí wọ́n ṣe láti ìgbà yìí wá. Ẹnìkan ní ìgbó wọn bá wá ṣe ṣe mọ̀ pé 2027 ti dé ni. Ṣé campaign ni sá? Mọ́ èèyàn ò ní wípé ohun tí ó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbáyégbádùn aráàlú campaign la fi ń ṣe. Bí ò bá ti tó àsìkò ìdìbò, àti ẹ̀ní rójú tiwọn àní ráyè wọn. Ẹ gbọ́rọ̀ bàbá yìí nà ó. Aláwọn kú ti mọ̀ pé ìdìbò ti ń bọ̀ báyìí. Ṣé ẹ wá rò káwọn ọmọ Nàìjíríà ní ìtí ìmọ̀ ìgbọ́n báyìí sá? Àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀, ẹnìkan sojú àwọn ọ̀dọ́. Gbà mo gbọ́rọ̀ ẹnu àwọn ọ̀dọ́ yìí. Ẹ̀rú Ọlọ́run bá mi o. Ẹ̀yin náà fẹ́ gbọ́ ohun tí wọ́n sọ, ó yẹ jẹ́ àgbọ̀.
1: Orúkọ mi ni Olúwa Ṣeun. Ipa àwa táwa ládùúgbò kí la fẹ́ ṣe? Bó dẹ̀ ti wà yìí, a ní kò ṣe pé ìgbìyànjú àwọn ọ̀dọ́, àkàrà pé àwa ọ̀dọ́ àtàwọn sọ́pọ́tì tá a rí gbà láti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé mọ́tò kọjá nǹkan kan. Ó yẹ kó ti di abandoned road like 6 years ago, lẹ́yìn kó ti wà abandoned. But just because wọ́n ní onílùú ò ní jẹ́ kí aládùúgbò jẹ́ kádùúgbò ẹ bàjẹ́. So ìgbìyànjú àwa ọ̀dọ́ àti support tá a sáré gbà sá, òun ló sì jẹ́ kó sì ṣe gbà báyìí. In fact, sálẹ̀ wá bí a bí 3-4 months ago ni ẹ̀lẹ́gbọ́kadà débí. Ọpẹ́lọpẹ́ àpò ruffles everything ta ló ń fi bẹ̀rẹ̀ òtì, òun ló jẹ́ kó sì ṣe gbà bẹ́yẹn. Otherwise, wá ti di abandoned way. So a dẹ̀ ti kọ́ lẹ́tà kọ́ lẹ́tà, àwọn tó kàn gbogbo wọn ló ní àwọn máa gbégbèsè àárín nǹkan kan. So a ti kọ́ lẹ́tà kọ́ lẹ́tà àárín nǹkan kan. Honorable Jimobi Derry, thank by last and all, but on the law, I go on our wardrobe journal. You want to be a shago. They already come to our confetti to our near outside the combat last Alex day, if you buy you. So suddenly, I can repay most stuff to share. Oh my one. So later, I need honor to withdraw the share of all our Agba say Agba say she don't be fun. So since then, I really go on. So, because I read that the bar, I call out to be free, if I see, I won't lose my name. Because if I would join the year to see what, I'd be too bossy, would get me your road. So, for me, last of my law, I can't answer last of it, is my logic, express, a way, wasting of, extra stress, wasting of, a poor and queer. So, see, Tobali Borre, no, I can't see all our new Ebelabe. Ah, boom. Tagbarabawa. So I go state lo ma se ni. Ni egbe federal lo ba wa se ni. Ko ba wa se do bo ti wa yi. Ko to te wo yi. Oloju ojumo ti won gbe moto nbe. Ko to te wo mi bayi. Moto ma wo be sere. E mo accident to ti sele nbe ti Tolorun je ko la emi lo sa. So ara an ro won. Won jo kun won gbe se. Odidi omo adugbo eni Remi Hussein adugbo eni
2: ijoba ibile Eko ni ojo mi
1: o wo for si southwest o yes o dey for si Ido ara mo ijulo because ta ba tin di southwest legbe kan and di Ido ni egbe kiji fact ngba mi kan pe mo adu ke legbe ara won bayi ni to ye pe eni mo so awon mejeji ni o ni inu landmark awon lo mo en to ye ko se to ye gbon adejo so po wa jo se na ni concert ba so jo na Nigeria lati ma reti ma ni party kan le ko se party kan le ko se ti o pe ife ara lu wa nu won ni igba te ti mo pe nkan ta need ni to de se ara lu lanfani to ma gbe to ma je ku ri ti kan ma wu pe ti gbiyanju nkan kan ladugbo kan bayi o o ye kan ti ba wa se kini kan ma fi se ti o se lu ara kan ba wa se dojo ba ro e ba nbo e park ni because e ba wo ke bayi ka pe free ni agbara to wa lati be yen laso Everybody don't see that mukale ni o. O ti gbe omo ri. Oro lo ni ki ka wa nta. Ore o ti to be last 2 years by you. Omo yen ibi ta kan tin se re nbe la kan ri pe omo yen fe fu gutter. Erosion yen kan gba o gbe o gba ese. O ti ro le lo edin kan lara wa. An ko ru eni yen ni Mr. Lukman. Àwọn ló sáré àwọn tẹ̀ ti dé bẹ̀rẹ̀ káà tó bọ̀gá tó ṣẹlẹ̀ àwọn ti kọ́kọ́ rí ọmọ yẹn àwọn ló lọ rẹ́sìkì ẹ̀ tó bá dẹ̀ ti lọ gbé ọmọ yẹn bọ́ sínú main odò yẹn ó ti lọ. So ẹ̀rẹ̀ bá wo bí ìṣòkòjò bẹ̀rẹ̀ báyìí kẹ́ ẹ̀ wú erosion yẹn àti ẹgbẹ́ kí láti ẹgbẹ́ kejì gbogbo bí táwọn òòyì mọ́tò máa dúró ọ̀kadà gan ò lè torí bọ̀ because ó wà powerful gan erosion yẹn ni agbára gan ó lágbára gan ó sì kàn ó ju mi ìmọ̀ mo ti fẹ́ sọ mọ́dà pé yẹn saturated gan ni o. Erosion to lagbara ni. O ni se ri pe most of our odo ta nsi ikasale to lo kada nu wa. De bi moto. But just because adugbo yi o bodo je ab to ba ti je abandon way. Adugbo yi o relevant mo. So e bi o lo kada bi se wa yi. Awon to je bi egbon fu wa to je aba fu wa gan koro kun o lo kada bi kun wa ni moto. E get to bo ko sa ma baje, ko ma baje nkan ti a nsi. So ki ijoba kon sa jo. Kon ba wa se na o bere owo. A bere nkan kan lowo won. That bubada if I come back to our non or I just got to Rugogo, I will not talk. I got a motto on Lotum, what they didn't. I for an incumbent in our park, but we're not the past more living in a go. Okada, I do for Kada, go to Kaja, the Bunos Veranco.

0: ṣe ti gbọ́rọ̀ lẹ́nu àwọn ọ̀dọ́ náà. Ẹ rí wípé ọ̀rọ̀ yìí ó ní agbára púpọ̀. Nígbà tó wá jẹ́ pé àwọn ọ̀dọ́ àdúgbò, ó ní wọ́n wá ń gba ojúṣe ìjọba ṣe báyìí. Káti ẹ̀lú wọn lọ́gọ̀ ẹnu náà pé lóòótọ́, àdúgbò náà, èèyàn náà nípa ẹ bá ń gbàdúgbò, ó nípa láti máa kó lórí ìdàgbà àdúgbò ọ̀hún. Àmọ́ ṣé irú ohun tí wọ́n ń ṣe yìí sójúṣe tiwọn ni sá àbí ti ìjọba? Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó ṣojú àwọn ọ̀dọ́ tó bá wa sọ̀rọ̀ yìí náà. Ń bẹ ìjọba ni. Ẹni tó ti ẹ̀ bá wa sọ̀rọ̀, ó ní kìí ṣe pé bóyá òun ní mọ́tò tàbí wọ́n fi àwọn èèyàn hàn mí. Wọ́n ní báwọn ṣe ń gbé jígà, wọ́n làwọn ń mú sọ́bìrì, wọ́n làwọn ń ru pọ́npọ́n, àwọn sà ń tún un ṣe. Ó sọ̀rọ̀ débì kan, òmí sì fẹ́ máa bọ́ lójú òmí. Oníjọ́ kan lòjó ti ẹ̀rọ ló gbé ọmọ. Kápá àwọn ọ̀dọ́ yìí ò ṣe gudugudu méje yàyà mẹ́fà. Omi ò gbọmọ ọlọ́mọ lọ. Torí wípé àwọn kan yẹ kí wọ́n ṣe nǹkan wọn ò ṣe. Ó sọ̀rọ̀ nípa bí ọ̀nà yìí ṣe ṣe pàtàkì sí. Àwọn ojú ọ̀nà kan ti ẹ̀ ń bẹ tí àwọn abìkan bá dí téèyàn lè sáré sọ pé jẹ́ ń dàgbà. Ṣé bí ojú ọ̀nà èyí tó jẹ́ gbajúgbajà gbòòrò ń bá dí, níbo lèèyàn fẹ́ dàgbà náà? Tó sì jẹ́ wípé ní àwọn ìlú tó lajú, àwọn irú nǹkan báyìí ń bẹ ń bẹ. Káì, níbo lẹ̀ ń náwó òlu gan síná? Ẹja mọ̀ ọ́n, sọ́kọ̀ bọ̀gìnì nìkan lẹ fẹ́ fi rà fúnra yín ni. A ní ẹ mọ́ rọkọ o. Àmọ́ ṣé yóò mọ jẹ ọmọ Nàìjíríà lọ báyìí náà ni? Gbàgede òṣèlú lẹ̀tọ̀, gbàgede òṣèlú eléyìí ó ti bẹ̀rẹ̀ sí nípa nínú ìgbésí ayé ọmọ Nàìjíríà báyìí. Lágbára olódùmarè àwọn tọ́rọ̀ kan aláti kàn sí wọn. Bọ̀dá tó bá wa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kan. Ó dákọ àwọn aṣojú ní ilé ìgbìmọ̀ aṣojú sòfin lórílẹ̀-èdè Nàìjíríà. Tí ọ̀rọ̀ yìí kàn wọ́n, ó ní agbègbè wọn ni. Ó dákọ odidi ọmọ nínú ẹgbẹ́ òṣèlú APM. Bákan náà ó dákọ Rẹ̀mí Hòséènì nínú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n kò ti ní abala ìdìbò méjì ni. Ayò, àwọn méjèèjì tọ́rọ̀ yìí sì kàn náà nù. Gbogbo wọn náà láàsì gbégbèsẹ̀ lágbára Ọlọ́run jọ mẹ́jọ. Ẹ gbọ́ èsì láṣì Olódùmarè. Tọ́, ẹ̀yin ọ̀gbẹ́ni Túnde Samson, àjọ wà ń bẹ̀ lánàá ni. Kí là kí èsì tẹ̀?
1: Ó máa ń dùn yàn gan-an. Ní ìwòye tèmi, bí tèmi bá ń fẹ́ wo ìlú tó rọrùn láti darí jù tó dàbí Nàìjíríà, ó ṣọ̀wọ́n. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ lójú tèmi, ó dàbí gbà pé àwọn olóṣèlú wa wọ́n kàn bóyá wọ́n bóyá wọ́n ní lọ́kàn pé kí o ẹ jẹ́ ká fìyà jẹ wọ́n.
0: Nàìjíríà dùn darí.
1: Ó dùn darí because àwọn èèyàn yóò béèrè fún nǹkan tó pọ̀ jù.
0: Kai,
1: wọn béèrè.
0: Ó láwọn ò ní ìdí owó.
1: Yes, wọn béèrè fún nǹkan tó pọ̀ jù náà. Kì í dẹ́ ṣe pé bóyá ìjọba ò ní owó yìí. Owó wa ni. Tọ́ bá ń sọ pé okay, kinní kan ó gbowó lórí, ó gbowó lórí, owó ti wà ń lù. Kí ló wá dé tó wáyé pé àwa tí ẹ̀ ń gba owó yẹn lára ẹ̀? A tún wá ń jẹ̀yà sí. Nígbà tí owó tí ẹ̀ ń gbà lára wa tó ń pọ̀ sí. Àwa tún wá ní tara ni wá sí. Lójú mi ó dàgbà pé kéèyàn máa mọ̀ọ́mọ̀ ṣe nǹkan.
0: loju ti yin
1: ah because anu awon eyan yen se mi eyin o ri moto kan lana to gba be yen taya o gbenu soke bayi taya yen ti jide nle
0: o fe yi danu
1: ninu awon taya moto yen ti gbe o ti gbara soke bayi
0: boya yo pada dele mechanic
1: nibi to tun wa buru si e mo pe moto la nso elese merin won so ninu awon ta won brother yen so le kan maruwa o ti e le rin be yen na
0: apese olohun
1: pelu pe maruwa o le rin
0: be okada ge
1: duro kan mi ni e te ba ri pe awon bi kan ma be to je pe irin ni irin yen ti se soke bayi okada gan ko le gbadun
0: apese apese
1: ki la wa nso
0: o
1: da gba pe ki yan ma momo ko ti mi fe e ma ye ka soro ju
0: apese olohun
1: wickedness le mi ka si
0: wickedness apese olohun
1: e wo ile to wa nbe
0: won lawon ti collect awon ti collect
1: awon
0: ti gbegbese gbegbese
1: ile e wo ye awon awon omo le bi to ye kan ma ri ounje ojo ni ona be yen
0: ka
1: ile epo wa nbe to ba ti wa buru patapata ka wa ni bi eyan mewa wọ́n máa ṣe ọ̀nà àtijọ́ àti mú wọn níbẹ̀.
0: Ilé epo tún gbàyàn síṣẹ́.
1: Ilé epo agbàyàn síṣẹ́. Ibì kan wà nbẹ̀ tí ọ̀gbẹ́ni tí bàbá yẹn sọ lánàá.
0: Tọ́ ní
1: òtẹ́ẹ̀lì ni. Ẹ wo iye àwọn tí wọ́n máa gbà síbẹ̀ yẹn. Ẹ wo gbogbo àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti pa.
0: Bí wọ́n bá ní òtẹ́ẹ̀lì wà nbẹ̀ wọn, ṣé èèyàn tiẹ̀ dé lọ ẹ̀sọ́ pọ̀ nfẹ́ lọ? Bó lọkọ̀ ṣe fẹ́ débẹ̀?
1: Ọkọ̀ lè débẹ̀. Ẹ wo àti gbà wọ́n nígbà tó dójú ẹ̀ pé ẹni tó níbẹ̀ yẹn ó kàn tiẹ̀ kọ́ ara fi sílẹ̀ náà.
0: Kábíyèsí Ọlọ́run. Ọ̀dà funfun ló kún, ó ti di brown.
1: Ẹyin náà imagine.
0: Eruku ti.
1: Kí ló dé táwọn ìjọba wa ń ṣe bẹ́ẹ̀ fún wa? Kán kó wá di pé àwọn èèyàn tún máa bẹ̀bẹ̀ fún ẹ̀tọ́ wọn. Ẹ wo respect tí àwọn èèyàn yẹn tó ń fún ìjọba. Ẹlòmíì ẹ̀rù ń bà láti tún sọ̀rọ̀.
0: Ibi tí mò ń bọ̀ nù nígbà tí ẹ débẹ̀ lánàá. Àwọn èèyàn rí wa wọ́n kọ́kọ́ fẹ́ máa sá lọ. Ẹlòmíì ẹ̀rù.
1: Ẹlòmíì ò lè wo kámẹ́rà pé no. Ẹ máa gbé kinní sójú mi. Ẹ máa gba ohun mi sílẹ̀. Bí kí fí ẹ̀ tún máa wà nínú èèyàn láti sọ nǹkan tó ń dùn.
0: Ṣó wàá yẹ kó tiẹ̀ tó wá rí bá wọn.
1: Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà.
0: Ṣé àwọn ìjọba ti ṣẹ̀rùbọ ọmọ Nàìjíríà jù ni àbí kí ni ká pè é?
1: A lè sọ pé ìṣẹ̀rùbani náà ni. Ṣé mọ̀ pé níbi tí ìlú dé yìí bẹ́ẹ̀yàn bá fẹ́ protest gan tí ò bá ṣọ́ra. Kẹ̀ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ti da ọlọ́pàá síta.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n á da ọlọ́pàá síta ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àwọn ọlọ́pàá wa dẹ̀ ni. Ẹ má bínú o. Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ táwọn yẹn bá ti fẹ́ máa fi àṣejù sí díẹ̀ díẹ̀ náà. Kẹ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tajútajú ti bẹ̀rẹ̀ nìyẹn. Oníkálukú abẹ́sẹ̀ sọ̀rọ̀.
0: Olórin tó kọrin pé jẹ́ ń wí tèmi ò lè pẹnu mi mọ́.
1: Òun gan mọ̀ nǹkan tó ju ẹ̀ rí.
0: Kì í sọrin Nàìjíríà.
1: Ojú ẹ̀ rí máa bò.
0: Kábíyèsí Ọlọ́dún máa bò. Ká tún máa bẹ̀rù láti bẹ̀rẹ̀ fún ẹ̀tọ́ wa.
1: Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àbú wọn, àwọn èèyàn yóò bú ìjọba. Ẹ̀tọ́ wọn ni wọ́n béèrè fún. Ẹ̀tọ́ wọn ni. Nírú àsìkò yìí, àwọn ló yẹ kán wá máa bẹ̀bẹ̀. Àwọn olóṣèlú ló yẹ kó wá máa bẹ aráàlú. Kì í ṣe aráàlú ló yẹ kó tún máa bẹ̀ wọ́n pé ẹjọ́ nǹkan báyìí yẹ wá ṣe. Ara nǹkan tẹ̀ dẹ̀ fi campaign tẹ́ fi polongo pé máa ṣe fún wa nìyẹn.
0: Ó wà lára àwọn tí wọ́n fi
1: campaign. Ó wà nínú àwọn kan tó fi ń campaign.
0: Àwọn oṣù ojú ọ̀nà.
1: Bẹ́ẹ̀ni.
0: Yọ́nà yọ ọlọ́kùnrin
1: lò. Ojú ọ̀nà ń wádà. Ojú ọ̀nà tá à ń rí ni àwọn ojú ọ̀nà tó jẹ́ pé gbogbo ayé ló ń rìn, tó jẹ́ pé gbòòrò ló wà. Tó jẹ́ pé tí àwọn.
0: Ẹlòmíì lè má débẹ̀ láàrin.
1: Wọ́n lè má débẹ̀. Ìfún kan lọ́dún kan ẹlòmíì lè má débẹ̀.
0: Kábíyèsí
1: lọ́dún kan. Ẹ wá wo àwọn ọ̀nà tó wá jẹ́ pé ibẹ̀ làwọn èèyàn ti ń ṣe jíjẹ mímu tán fi ń san gbogbo owó orí san gbogbo nǹkan tí ẹ̀yin ìjọba ń gbà. Gbogbo ẹ̀ wá ṣe rìn fún wọn mọ́ iṣẹ́ wọn kò ṣeé ṣe. Ẹ̀dẹ̀ torí ẹ̀ stop àwọn owó tẹ̀ ń gbà. Kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: Tọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ̀yin aláṣẹ wa. Ẹ̀yin tọ̀rọ̀ ọkàn pátápátá nílé ló kò lẹ́yìn òdi. Ẹ̀yin tẹ̀ ń bá wa tukọ̀ ló. Ọ̀rọ̀ rẹ o. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà tó ti a wá rí báyẹn ń kọ́ lásìkò tá a wà yìí. Kí a wá ní ọ̀nà àbáyọ. Bóyá lábala bí iná ká tiẹ̀ kọ́kọ́ sí ojú òpó lẹ̀. Ká wò pé bíi méjì mẹ́ta lábala bẹ̀hùn. Torí pé a fẹ́ sọ̀rọ̀ nípa ìdìbò tí ń bọ̀ lọ́ọ̀kan yìí. Ká sì wo gbogbo àwọn tó jẹ́ bí aláṣẹ wa. Lábala bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń bẹ̀bẹ̀ kó tó di pé ìjọba jígìrì sóhun tó yẹ kí wọ́n ṣe. Ṣé bó ṣe yẹ kó rí nù? asiko selu idipo odun 2027 mpo paye gbogbo omo Nigeria lo ti wa ni loye wipe bidibo ba ti nbo le mo ri won bidibo ba ti lo ton ri won mo o ebi ta ni gan se bi won ni abebi omo Nigeria ki lo nfa eja si oju opo le ka wo ipe meje labala bi si meta 0916-893-1000 0916-893-1000 Number kejire 0915-333-4893 Number ketari ho 0911-3-many-8-9-3 Hello. Hello, sir.
2: Ekaro, sir.
0: O talonpe ati bole timpe, sir.
2: Sabo, ilo, sir. Lata apete.
0: Lati apete. Eshen wo.
2: Very yes, sir. Terry, oro ye, oro awara li lo. Ito bi koji awara li lafa.
0: Oh, yes, how wo?
2: Ito li pe, inko ta fe ge, la ene 2 minutes, to ma to, o la ene. Ama se pe awa kon no wo. Aba da fi wo. Awon ni awon to bi se seyin ti won lo won ni won se daada o se daada ti lu sugbo n si bayi won to e lo ti ko ko wo le to ba de bi ko joba owo to ti ko le lo ba ko ko sugbo awa ara lu a mo ye a lo ye bebe en ti ba ti so wa lo a di do fun problem se mi ri ko je problem wa do lo sa no wa
0: to e seun ojo ni tin e nkan to gbe ipe bi ogbeni Tunde Samson eni soro kan oro ti won si so yi o ni se pelu wi pe opolopo awon oludibo won ma reti wi pe en to fe soju awon tabi ta won fe dibo fun
1: ko jule
0: ah ipe si n lo lotun lo si o je ke hello
3: e ka so e ko eto
0: olorun ni to ta ni pe ati bole tin pe
3: this is Kolapo lati omo elebu.
0: Oya eba wa da soro yo.
3: Amo temi ni pe every problem we need solution.
0: Okay.
3: So ka gba pe n ko ti sele. Atuse ra bebe fun bayi. And ejo ko ba wa gbe ona te daruko yen ko gbe mo aba fan ati yana sele. So won da wo ku ola ati Alexander yen.
0: To Okay. Eyi ti igbese tin lo lori re lasiko yi ogbeni Tunde Samson ha awon eyan se npe o ka ma da won lagara e ja gbe kan si hello
2: sir
0: e ka ro sir o ta lo npe ati bole tin pe yi sir hello e si wa nbe o hello Ah, Marilo. To, I ought to rebate. I might be no latter do you know, okay, she latter do tiwa. When sorrow ne pa jule. Anti oti big go, boy, yellow mate, yet you ya won banki. Osa fi tany, sa, be edibo. Enya nanda, in cole, enda. In that ye arabi wa woleton. E wa npe ko wa ri fonu yin gbe mo boya ti en ko busy ni abi nko not reachable abi o ti gbe yin si en o ti
1: do not disturb
0: e bi ta ni na boya to si je wi pe ara bi n wa ona lati da owo e ti o sa ti fi jule fun yin
1: ibi ti mo fe moro lo na ni ibi te mu lo yin
0: oh yes awo
1: bo ba je mi na ni boya ile family wa ni mo ta
0: eh
1: ti mo ta le family ti mo ni le bi meta ti mo ta meji nbe ti ma fi ra fila fun yin ti ma fi fun yin lankara ti ma fi fun yin lowo ti ma fi fun yin ni awon rice gari
0: inu ora
1: ko si bi mo ye fe se mo de tun ma lo gba loan ni bank ko ma ni interest
0: ka o si niye ti mo gba form
1: eh o de ni eh o niye ti mo gba form so tin ba de be ma koko mo se business ni mo se business ni
0: business
1: ni mo sowo ni iran sowo sowo lo de ma jere so tin ba koko ku gbugbu awon owo ti mo na yen ti mo ko to pe o tun ma ni ere lori ejo ere yen ta lo ma pada jiya e
0: peso
1: gbogbo fila gbogbo rice gbogbo ankara ti mo fi ra yen e san ni lopo ilopo ni o e ma san ni lopo ilopo
0: peso lo
1: so e de le se pe ipiyan o le mo eni yen
0: ko le mu
1: ko le mo e gba nbe na e gba nbe se yes
0: abeso lodu o le ko
1: fi pe o le mo won o la won yan si ma wa se pe a ma ro pe ya igba wa na gbe po si igba tan gbe po si ko ku o pe ninu igbagbo yoruba o ye ko ku ni ke tan gbe po si e en ti o ku tan gbe po si e o ye ko ku ni oni ku
0: ntori eyin na ti je nbe
1: igbagbe awon oga wa kan igba kan tawon kan din akara igba tawon na ma soro won ni eyin yan agbo pe din akara o
0: eyin o
1: awa na din ti wa ke gun ke gbe bread wa o e ti ri beyen
0: kabesi
1: o le mo won
0: kabesi ona
1: tori pe bo se nkan si enu ti won o nkan saya eyin na
0: kai
1: e pe o le mo won
0: e ba je wi pe awon ti je aje yo ko je pe toro toro won fi seyin na lenu
1: eyin
0: na
1: so sha ti kan si yin lenu
0: eyin na je nbe
1: beni
0: okay okay hello
2: hello sir
0: e ka ro sa o
2: e ka ro ni sir ko ni ma ti de
0: lati bo le tin pe yi sir
2: ko jo na
0: e seun o
2: seri pupo nu oro yi awo eyan la fa ṣùgbọ́n ẹgbẹ́ minus ara mi èdè méjì wà yìí all the time bá ti dìbò fún wọn ní ti padà lẹ́nu ilé ọgbẹ́ni.

0: Mr. John lati odo ona hey woni awon omo Nigeria lo nfa se lo to ni
1: ko si ro nbe
0: si ro nbe o se lu Nigeria se da loni
1: owo wa ni
0: owo wa ni
1: owo wa ni
0: to eh oya eja fi gigun labala beun eja wa wa si ipinle Oyo eto oselu nkan le kun gbagban baba yi mo fe ka se nkan kan lori eto dagede oselu toni a wa si ipinle Oyo a wa lo si ijoba apapo tori pe opolopo igba o na nsa sise asise ta si nse asise wipe egbe oselu nigba mi a fi egbe oselu a fi se akoba fun eni tin jade ninu egbe oselu lati le mo get nkan right fun apere ni nsin boya egbe oselu alata o le mi gbe sori tori pe mo je omo egbe oselu alata e ti wa ran mi nse won a mo se je mo eyin wa wa eyin na wa le fe jise ninu egbe oselu alata eyin na ti wa yo si bombo la wa wo wi pe egbe oselu alata lele yi ti nbo se bi kan na ni lojo kini ana egbe oselu alata yi na lo ti bu ata si aloju oju ni n ta wa de sin e mo dibo fun o en ti si nbo yi lasiko yi boya olowo mimo ati alaya funfun ni sugbon won ti fi oriki egbe oselu to ti nbo won ti fi ki e wa ri wipe awon oloselu wa awon na ti wa jagbon bayi ran ba ti gbe egbe oselu kan leri e le ri eso ana
1: lodi angeli
0: yo a lo sinu egbe oselu angeli to ba ti wa de ra ni awa ni mesaya won a mo ko rire ki tabi ko won ma fi ori ki eni ri ana kira won awa lo mo bola ige awa lo ma wo lowo won ku ti mo pe nkan tawon eyan fe gbonu nbe o si ti je wipe ori ki bola ige ni bi nkira re bayi in fi ori ki awo lowo kira re eyan resi ni won ah tabi ko ti e wa ti se wipe o family yara dua lohun e je yara dua ni nbe lara ohun awon eyan won si mo wipe Musa yara dua ah o se gudugudu meje yaya mefa o e gan ni e won si ni mo wipe esu boku boku ni o se eyin o ro wipe a n sasise nibe ohun e ja wa si ipinle Oyo ninu egbe oselu o merin lo gbajugbaja lasiko yi ani egbe oselu elege lati nu PDP ni won ti bo sinu elege bayi APM ani egbe oselu APC olowo ninu egbe oselu elege honorable Bimbo Adekunle awon ni won fe dije dupo ninu egbe oselu ohun gege bi gomina ninu egbe oselu olowo APC ari senator Sharafadin Ali ninu egbe oselu olowo ninu egbe oselu Accord ni ipinle Oyo ari Alhaji Oriyomi Amsat bakana ninu egbe oselu ADC ari Alhaji Taufik Adegboyega Adegoke awon na yo si bombo ninu iwoye ti yin gege bi en to nimo nipa oselu awon mererin yi ki le le so nipa won e mo ja soro egbe oselu bayi eje ka wo won ki le le so nipa ti won gege bi omo Nigeria te wa ni ipele Oyo te si nimo nipa oselu
1: gege bi omo Nigeria ni woye temi awon mererin ogun ona ni eto ati jade pa won fe di gomina
0: won peregede
1: omo Nigeria ni won leto won leto so ona mi ni wi pe ta ba ni ka ma wu awon ati ma sebo won gbogbo ona na ni ati ma sebo so ninu ati ma sebo won yen na lati ma bere sin gbe won sori won be se teni ba wa di nkan to lo n fe di se o le deliver abi ko le deliver
0: Iṣẹ́ àwọn ọmọ Nàìjíríà nu
1: bẹ́ẹ̀ni
0: láti wo àti mọ́ ṣe bọ̀
1: wọn lẹ́yìn ètò wọn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti jáde bá wọn fẹ́ di gómìnà
0: láì wo tẹgbẹ́ òṣèlú tí wọ́n ti jáde
1: láì wo tẹgbẹ́ òṣèlú ẹ̀tọ́ wọn ni so ó wá kù sọ́wọ́ tí wá pé ká máa wo àti máa ṣe bọ̀ wọn ká wá fi gbé wọn sórí òṣùwọ̀n ṣé wọn báwa ò ní sọ pé ẹni báyìí lẹ máa dìbò fún ká wá kàn gbé wọn sórí wọn pé kẹ àwa la máa wá wò pé kẹ ẹni yìí ó yẹ kó lè deliver
0: kí lẹ mọ̀ nípa ẹnì kọ̀ọ̀kan wọn.
1: Ta bá wo tí bá bẹ̀rẹ̀ láti orí barista Sharafadeen Abiodun Ali.
0: Ẹ dákun ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ̀ tó mọ gbọ́n tá à ń sọ yìí. Àgúnbánà ẹnì kankan léṣo o. A fẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ká lóye ni. Àwọn ò sì ní ààyò kankan nínú àwọn ẹni tá à ń sọ yìí. Ẹ rí wípé ká tó bẹ̀rẹ̀ asun kankan wípé choice enta fe dibo fun owo wa lo wa sugbon a je ke mo loye nipa won ai ti e mo boya nikan ti be nikan je fun yin boya nikan so pe bayi le nikan se ri e je ki a wa neutral bayi ka si ni oju sunukun lati wo wi pe eleyi e soro egbe oselo bawo le nikan kan won se je oya
1: bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ta bá bẹ̀rẹ̀ látorí barista senator Sharafadeen Abiodun Ali ti APC
0: barista ni wọn
1: àwọn bàbá wa máa ń pè wọn ní àwọn barista lọ́ọ̀yà
0: kábíyèsí ọlọ́
1: barista ni wọn láti ìbẹ̀rẹ̀ wọn wọ́n jẹ́ olóṣèlú even nínú àwọn ìwádìí bá ṣe àríkódà pé láti bí ìgbà tó wà ní 30 years of age wọ́n ti contest fún Oyo South yẹn náà rí
0: kábíyèsí olódùmarè
1: dá pé wọ́n wọlé ngbà yẹn ṣùgbọ́n àwọn ológun àìjákì ngbà yẹn so wọ́n ti fìgbà kan jẹ́ executive chairman Ibadan North ní December 1991 títí wọ November 1993 mo ìsọlẹ̀ kan láti 33 years of age ni wọ́n ti elect wọn láti represent Oyo South
0: senatorial
1: district that under UNCP but wọ́n lè súyẹ̀ wọ́n yẹn
0: torí tó ṣẹlẹ̀
1: yes torí nǹkan tó ṣẹlẹ̀ now ní September sí November 1999 wọ́n wà ní Oyo State Secretary and Acting Chairman of PDP ní 2003 wọ́n appoint wọn SSG gbàtí gómìnà Ladoja wà nbẹ bàbá wa kábíyèsí
0: kábíyèsí o
1: aṣèjìlá forí adé o
0: kábíyèsí
1: ní 2005 wọ́n di chief of staff ní 2011 wọ́n di chairman Odua investment wọ́n contest fún deputy governor ní 2015 pẹ̀lú Ọtúnba Alao Akala lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour.
0: Àwọn náà ti yọ sí bọ́mbọ́rí.
1: Bẹ́ẹ̀ni deputy náà contest fún gbà yẹn. Nígbà tó di 2023 lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ APC wọ́n wọlé gẹ́gẹ́ bí Oyo South senatorial district wọ́n di senator.
0: Tí wọ́n wà báyìí.
1: Títí dìsìn. Bẹ́ẹ̀ni. Now kí wá ni àwọn nǹkan tí wọ́n ti ṣe nínú senate láti ìgbà kan ti wà ń bẹ̀ yẹn.
0: àwọn ọmọ Nàìjíríà wọn wà máa wò ó.
1: Àwọn nǹkan tán ti ṣe mọ̀ pé wọ́n máa ń gbé òfin. Wọ́n á sponsor náà àwọn kan sponsor bill.
0: Ẹyọ.
1: Wọ́n tá a níkan lọ ṣe náà nìyẹn. Irú àwọn bill wo ni wọ́n sponsor láti gbà yẹn títí dísìn.
0: Iṣẹ́ àwọn ọmọ Nàìjíríà. Ibẹ̀ làwọn ó ti wá máa wo àti mọ́ ṣe bọ̀ wọn pé láti 30 to 33 years yó. Tí wọ́n ti ń bọ̀ nínú ìrìn àjò òṣèlú yìí o.
1: Wọ́n ti pé 63 báyìí.
0: Ẹyin o.
1: Lọ́dún
0: yìí.
1: Káyọ̀mọ́ àti ìgbà náà ti wà nú ìṣèjọba bọ̀.
0: Ìrìn àjò ti jin.
1: Bẹ́ẹ̀ni.
0: A wà á.
1: Kì í ṣe ọmọ kékeré ọdún.
0: A wà gbèsè gbé ara wọn. Ọmọ Nàìjíríà wà wò ó. Tọ̀. Èyí ò dúró bá àwọn àwògede gbé.
1: So wọ́n sponsor bíìlì kan. Tí wọ́n pè ní Nigeria political debate establishment bill.
0: Ẹja ti ẹ̀ fi ṣe ilé òun ká fi sọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà.
1: Ok.
0: Nítorí ìjọba àkókò. Kí wọ́n lọ
1: mọ́ wọn. Wọ́n lọ ṣèwádìí ẹ̀.
0: Àti mọ́ ṣe bọ̀ wọn. Òun làwọn ọmọ Nàìjíríà ó fi gbé wọn sí orí ìwọ̀n. Óyá ẹ̀jẹ̀ ká lọ sọ́dọ̀ ẹlòmíì. Ẹ̀jẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì.
1: Ok. Ẹni kejì ni Bímbọ Adékànbí. Ti ẹgbẹ́ òṣèlú onígbàgudá APM.
0: Ok, ok.
1: Àwọn tí wọ́n chartered accountant ni wọ́n. Bẹ́ẹ̀ ni.
0: A lọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó nù.
1: Bẹ́ẹ̀ ni. Experience yẹn pọ̀ gan. Experience yẹn pọ̀ gan. Both in and out of the country. Wọ́n ti bá àwọn companies lóríṣiríṣi tó jẹ́ àwọn ilé iṣẹ́ ńláńlá lókè òkun. Kó tó di pé wọ́n pè wọ́n wá lé láyé ó dàbí pé bàbá wa Jimobi.
0: Ok.
1: Ló pè wọ́n wá lé ńgbà yẹn. So wọ́n ti ṣe commissioner for finance. Bẹ́ẹ̀ ni.
0: Lábẹ́ bàbá wa Jimobi.
1: Lábẹ́ Jimobi, yes. Yes. So wọ́n ti ṣe deputy chief of staff. Acting chairman of Oyo State Internal Revenue Service. Commissioner for Finance, Budget and Planning. Láti 2011 to 2019. So nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ní àsìkò tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní problem àti sanwó àwọn gbèsè tó wà nílẹ̀ fáwọn òṣìṣẹ́ ọ̀gbẹ́ni nígbà tó wọlé ó wá solution sí. So ara àwọn kan ta lè rí bí àṣeyọrí tí wọ́n nìyẹn. So ṣáwọn ló wá yẹ kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dìbò fún àwa ò lè dáhùn ẹ̀.
0: Ó wà lọ́wọ́ ọmọ
1: ó wà lọ́wọ́
0: ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ṣé barrister Sharafu Adin Abiodun Ali ló yẹ kí ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dìbò fún ni àwa ò lè dáhùn.
0: Barrister ni wọ́n.
1: Barrister ni wọ́n. Tó fi wọ́n mòfin.
0: Kábíyèsí
1: bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí
1: ọlọ.
0: Alright.
1: Àwọn ni bàbá Alhaji Oriyomi Hamzat.
0: Kábíyèsí ọlọ́run. Kábíyèsí ọlọ́run.
1: Kò sí ṣàṣàlẹ̀ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò ní mọ torúkọ yẹn ò ní rìn ìgbìlẹ̀
0: tiẹ̀. Àwọn bá ti gbọ́ kọ́kọ́rọ́ aláàtẹ.
1: Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sí ẹ́ rí pé wọ́n ní àwọn jẹ́ni tó ní ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Apart from pé wọ́n nìyẹn, wọ́n tún bá ń lé ni. Torawa náà nígbà yẹn bàbá tí wọ́n pè ní Kunle Hamzat. Tí wọ́n máa ń
0: kàròyìn
1: tí wọ́n máa ń kàròyìn ní NTA bàbá wọn gangan nìyẹn. So wọ́n báṣẹ akọ̀ròyìn agbóhùnsáfẹ́fẹ́ wọ́n bá ń lé ni. So tábá dẹ̀ wo irú àwọn ètò tán máa ń ṣe. Ẹ take note. Irú àwọn ètò tán máa ń ṣe ó ní ṣe pẹ̀lú ẹsẹ̀ kùkú.
0: Tó kan àwọn ará ẹ̀ṣẹ̀ kùkú.
1: Bẹ́ẹ̀ ni gbogbo ètò wọn bóyá wọ́n fi ìyà jẹ nìkan lọ́nà àìtọ́ ni o àbí kéèsì kan wà tó jẹ́ pé nígbà míì gan ta bá gbé lọ sí ilé sọ́dọ̀ àwọn kíná ń pè
0: àwọn onímọ̀ ìdájọ́
1: tó jẹ́ pé ó lè fẹ́ máa lọ.
0: Ó lè fẹ́ máa ga tán.
1: Tí bàbá yẹn bá tẹnu bọ̀ Ọlọ́run sábà máa ń fún wọn ṣe.
0: Ọlọ́run máa ń fún wọn ṣe.
1: Ọlọ́run sábà máa ń fún wọn ṣe. Bẹ́ẹ̀ ni. So wọ́n dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ aláìníyá àti àwọn tí ò lágbára púpọ̀ fún wọn support.
0: Tí ò sí lábẹ́ ètò ìṣèlú.
1: Yes, something like charity.
0: Ṣé lábẹ́ òṣèlú làwọn náà ti ń ṣe léhùn?
1: Kì í ṣàbẹ́ òṣèlú o. Yes. Wọ́n finance ẹ̀ fún ara wọn ni.
0: Ok, ok.
1: Ṣáwọn ló wá yẹ kí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dìbò fún ni. Èmi ò lè dáhùn ẹ̀.
0: Ó wà lọ́wọ́
1: ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. So ẹni kẹrin àwọn ni olóyè Adégbòyègà Taofik Adégòkè ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ ń bọ̀wọ́
0: ADC. Bọ̀mí lọ́wọ́ kí n bà ọ́ lọ́wọ́, ẹ kú oríire. Bọ̀mí lọ́wọ́ kí n bà ẹ lọ́wọ́. Òkè bó làwọn ṣe jẹ́.
1: Bàbá yìí náà tá a bá wo ẹ̀bọ́n ṣe ṣẹ̀mí, àwọn náà chartered accountant ni wọ́n. Bẹ́ẹ̀ni.
0: Chartered accountant.
1: Yes, àwọn tó ń mọ̀ nípa ìṣirò owó tó ga yàtà.
0: Abíyèsí Olúwa.
1: Pẹ̀lú ìwádìí tá a ṣe náà, àwọn náà ti fi bí almost 30 years náà ti wà nínú system yẹn.
0: Sóṣèlú.
1: Yín sóṣèlú o nínú pé
0: accounting. Ẹ máa sọ pé ọmọ ìyá àwọn ọmọ
1: Nàìjíríà system yẹwò. Mo ti làbẹ́ yẹn. Pé nínú ká gbé ilé iṣẹ́ kalẹ̀, ká mójútó ilé iṣẹ́, kí ilé iṣẹ́ dàgbà sí i. Àti ètò ìṣúná kankan yẹn. Bàbá yẹn náà ti wà bẹ́ẹ̀, ó ti ilẹ̀ ti ta sí.
0: Bàṣẹ ń ṣètò ilé iṣẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: À ń kọ́ nǹkan ó yá.

0: ẹ̀dá sàlàyé fáwọn tí ètí yé 0916 893 1000 0916 893 1000 Nọ́mbà kọ́kọ́ nù. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì rè 0915 333 4893 0915 333 4893 Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta rè 0911 3 8 9 3 Hello. Hello.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Yes, sir. Talun pe ati bo le tin pe yi, sir.
1: Oye bandika ni lati Ring Road.
0: Lati Ring Road. Oya, papa pa.
1: E ku eto.
0: Olorun ni nto.
1: O lataro.
0: E seun.
1: Be. Kan ko lodo lo.
0: Hmm.
1: Gbogbo awon ti awon merin te ka sile for now.
0: Hmm.
1: Tuwo ba se kan ta ru po ye kan se ke te lo lowo ni Nigeria ba
0: to e seun o he en to pe wa yi won soro kan won ni ko si mesaya nu won o hello awon eyan po loju opo e ja mo se papapa hello e ka ro ma o ta lo npe ati bole tin pe yin ma e seun ma o ya papapa
2: Ẹnkí èmi ni tó mi ní dáúkọ. Mr. Adimo bi na won se je ban de ni ike ira to tun olorun ma se je ban de ni to sabu wa de le le to pe ise gidi se pa tun go for oun ni 2027
0: to e sun won la won ni da ko o wa ho le be ba
1: hello
0: e ka ro sa o
1: mo pe to
0: olorun ni to oloye akintile oju oni tiyin lai
1: Radio Apostle.
0: Eh, ni te lai lai.
1: O ki gbogbo awon to wa lori eto.
0: E seun o.
1: Eh, ore mi, e ba nso ore mi o.
0: Eh eh, Mr. Tunde Samson.
1: E ba nki won, e ba nki won.
0: Awon na tin gbo.
1: Oloye ati ti le omo ni mi lati lo pa pata.
0: E seun o.
1: Eh, seri. Eh, ko kayo ko se bi ko mo ni pe do sa to dodo ko si ni ta ya ni gbogbo awon to wa nbe.
0: Hmm.
1: Ṣùgbọ́n kọ̀ọ̀kan ṣe ní kọ̀ wò ní pé àwọn kan ti ẹ̀wà tẹ́ pé a ti ẹ̀kí ìsìnkú dáhùn gbogbo àwọn ẹgbẹ́ tó ní olórúkọ yìí ẹgbẹ́ káti ẹ̀gbẹ́ wọn sí ká má àwọn ẹgbẹ́ kan tẹ́ pé wọn tẹ wọn tó àwọn ilé ká dìbò fún wọn táwọn òkan bá tẹ̀ẹ̀kẹ́ ṣe. Tẹ́lá wò ní ti gbogbo àwọn tó lórúkọ àwọn ẹgbẹ́ tó lórúkọ yìí PDP ni o.
0: Ẹ mọ́ dákọ.
1: Ok, mo kàn sọ gbogbo àwọn ẹgbẹ́ yẹn kan lọ́wọ́ká. Ẹ rí i pé ẹnu oye tó fi gba fọ́ọ̀mù. Ẹnu wọlé àwọn oye owó tó fi gba fọ́ọ̀mù. Àjẹ́ńdò dìde tí ó dọ́tí bá bá wọlé ṣé wọ́n ní owó tó yẹ ṣé wọ́n ní fẹ́ kó padà. So àwọn ẹgbẹ́ kan tí ò bá fi ẹ̀ lórúkọ rárá tí ká máa ti ṣe bọ̀ ẹ̀ ká mọ èèyàn yìí o àti ṣe rè é. Ẹ jẹ́ ká ti ẹ̀ lọ mú wọn ká dìbò fáwọn yẹn ká ti ẹ̀ wo gbọ́dọ̀ àwọn náà fẹ́ ṣe. Ẹ kú ètò olóyè àti ìpínlẹ̀ mi.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tì í. Hello. Hello. Hello, ẹ ti wà ń bẹ̀ o.
1: A kú ètò ẹkún gbìyàn yìí.
0: Ọlọ́run ní tò ó.
1: Ọ̀gbọ́n lọ́yún ní dáàbò.
0: Àmì Ọlọ́run. Ó yá pápá.
3: mo ki ayanana yin o ki an kuse opolo
0: esun
3: olorun ni dala kai mo ri
0: ami olorun
3: oruko mi ni omuyes lati aye to le meda tuba
0: esun
3: seri awon mere ni ti e to le
0: enyo
3: lo si je ni ayanana so ko se ni ki ko loju se ati jade fun pe bu ko je den to ri ri pe ninu won won ti aba ni gege ba si ase bo won be si ka won le yen aba ni ka ma wo tuto ko se ni ti o se daada nu won gbọn kankan to kan ku sawa omo Nigeria bi loyo state lowo ni pe IT mo ba se pin bodi iya yen de nje wa ka pere ni sibe si ka won e du ka gbe mere rin le ni se yo wa fe dibo laani won ba o ye ka ti loye de bi pe ta ba te o pe egbe ile ko dibo gomina ko o ye ka loye pe egbe keji yi eyan rin be nbi je dibo honorable fun o ye ka le loye pe egbe keta yi eyan rin be nbe je dibo senico o ye ka loye ti ma dibo nu a ti wa mo capacity pe ta lo ta a lo ta ara won ba
0: bọ kò tí ìyé wa dé bẹ̀ ó mú yẹ lórúkọ mi láta yìí tó ojú ò ní tì ọ̀rọ̀ tí ẹni sọ ó dìbò àti sọ́rí ibi tí ogun ti ń jà wá Nàìjíríà nu ẹ sábà ń kó sójú kan àwa kó sínú agolo kan ẹ mà bẹ́yà bá kó nu pàkúté kan ẹyin tẹ́ ń pè wẹ̀ mọ́ bínú àní lè gbé pè kankan mọ́ ojú ọjà ti dé ó ti kó ìròyìn ọjà dé bóyá nǹkan tún ti dínwó wọ́n tiẹ̀ ní pẹtiró ti dínwó báyìí nísìn ara yéé ṣe lóun lónìí báyìí yóò mọ̀ bá wa sọ tọ́ ó yá ọ̀gbẹ́ni Túnde Samson ẹyin tẹ́ ń pè wẹ̀ mọ́ bínú àgbé pè mọ́ ó yá ẹ bá ń dágbére.
4: Túnde Samson lórúkọ tèmi ó tún di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọjọ́ mẹ́jọ tó kù yìí tó tí a fẹ́ mú yìí ọlọ́run níṣẹ́ nìkan tó kù fún wa.
0: Àmì ọlọ́run tọ́ ẹ fẹ́ pè mí nọ́mbà mi rè ó 08058816462 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08058816462 ẹyin tẹ́ ń pè ẹ lè pè mí lẹ́yìn ètò a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ abẹnàwó àfihínú ìbànújẹ àní báyínú ìbànújẹ láṣẹ olódùmọ̀rẹ̀ Nàìjíríà ó dùn gbogbo kan sí o èmi àtẹ̀yìn bó bá wá dùn tán wọn ní fi ẹnì kankan nù wá ṣe àwátì olúgbẹ́mi gan mọ́tòṣọ́ ló kọ tèmi yọ rédíò apostol arọgbólóhùnbí ẹni rọgóòlù yín náà ni ọmọ ìyá àdúà ló sọ wípé èrè ó dàbọ̀.

ara waju oye gbe iru eyin e gba mo kin loruko olorun oba joke aye oba asaki orun olorun oba to ni didi lodo mo ki gbogbo eyin iya loja ati baba loja patapata eku lilo bibo kakaka eku gbogbo awon igbese te ngbe mo ki gbogbo e le da ki gbogbo oja le wale a mo pe kee se idunu eyin iya loja na ni bi gbogbo nkan se gbewo lori kee se idunu eyin baba loja na bi gbogbo nkan se gbewo lori ri pe gbogbo ilakaka yin lo sotun lo sosi o ti mesore jade die die gbogbo kan tin se bi ere o tin fe ma wale die die adupe to reyin ya loja edake eyin baba loja na edake tori won ni eni ba dake tare na ba dake ni ẹyin olókòwò ẹ ń ṣe takuntakun ẹ ń ṣiṣẹ́ ribiribi nítorí pé tí nǹkan bá wọ́n gbogbo àwa tá a fẹ́ ra nǹkan sẹ́nu a mọ̀ sọ pé ẹyin alọ́jà gbogbo nǹkan yín ṣe wọ́n jù ẹyin tí bó pé ẹyin epo ló wọ̀n ẹyin ṣe tí pé bá wọn ló wá yẹ gbówó lé lórí ọjà ó ti pọ̀ jù wọn àti ráwọn akitiyan yín náà pẹ̀lú àwọn ìgbésẹ̀ tẹ̀ ń bá wa gbé tó mú ìṣòro jáde. mo kí yín lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àti lórúkọ ọ̀gá àgbà wa àti lórúkọ gbogbo àwọn lọ́gàálọ́gàá nínú ìkànnì tá a wà yìí mo tún wá ń kí yín lórúkọ lọ́wọ́ bọ́tìn mi ní sáà. nítorí bá ẹkú lé òun ní à ń kí ara lé ẹkú ọ̀nà òun là ń kí èrò ọ̀nà. ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì pé ẹ káàbọ̀ sórí ètò ojú ọjà tá a ti máa ń sọ̀rọ̀ bó ló ọrọ̀ ajé ṣe rí bó ló ṣe rí bẹ́ẹ̀ tá a dẹ̀ máa ń lo àwọn ọjà káàkiri láti lè gbọ́ àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò bó lọ́jà ṣe rí bí bó ló ṣe rí bí só wá lẹ̀ ń bí kí ló fa okòwò tó fi ń wọ́n sí. orí ètò ilẹ̀ ti lè gbọ́ pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ okòwò tiẹ́ ibo ló ti lè ríra lówó tí ò gara tó jẹ́ pé wọ́n náà ó rí èrè tiẹ́ ń bẹ̀. nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó kàn gbégbá ọkọ̀ òwò ni kò mọ ibi tó ti lè rà nípò ń tọ̀. ẹnìkan bèrè pé kí ló ń jẹ́ pọ̀ ń tọ̀ ibi tí ò ti gbówó lórí tó wòrì ò ti pọ̀ púpọ̀ tó sì rí èrè rẹ tùlùtùlù. àmọ́ kí n tó mú ìrún tí mo bá bọ̀ lọ́rọ̀ ọjà lọ́sẹ̀ yìí kí n tó mú wá. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lókòwò rẹ̀ ti dorí kodò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lókòwò rẹ̀ ò lọ bó ṣe yẹ kó lọ.

ṣẹ́rí kí n tó mọ báyìí tó lọ. Òní tí ń ṣe ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026. Ló ṣe dédé ọjọ́ ìbí. Bàbá wa dáadáa ọ̀kan lára àwọn olólùfẹ́ ìkànnì West Radio 89.3 FM. Pastor E.A. Adékunlé. Òní ni bàbá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn. Happy birthday to you. Long life and prosperity. Ìgbà ọdún ọdún kan. Wọ́n ní ọdọọdún báyìí ni ṣakúrúwé. Ọdọọdún báyìí ni òrùwá ń wà.

wọn kí n tó gbéra pa lọ síbẹ̀ àwọn ọjà tán máa ń ná ní ojoojúmọ́ ọjà bódìjà ọjà ojoojúmọ́ ni. Kí ni àwọn nǹkan tẹ́ ẹ lè ríra ń bẹ̀? Ẹ lè rí ìṣura ń bẹ̀, ẹ lè rí ẹ̀wà àti ẹ̀pàrà, ẹ lè rí àwọn ẹran ọ̀sìn ń bẹ̀ ní ọjà bódìjà.

ọjà dùgbẹ ọjà ojoojúmọ ni èyí tó wà láàrin gbùngbùn ilẹ̀ Ìbàdàn. Jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ràn gbogbo àwọn nǹkan ẹ̀lẹ́tírónìkì, ọjà dùgbẹ òǹlẹ̀ ti ríra. Ọjà bẹ̀rẹ̀ ní Mọ̀pó. Ọjà ojoojúmọ́ ni. Igbákejì Babalọ́jà bínú kọnú. Àwọn ọmọ jẹ́ ká mọ ọjà bẹ̀rẹ̀. Ọjọ́ tán mọ náà. Bàbára Ouf Ọláidé. Àwọn náà jẹ́ ká mọ ọjọ́ ọjà bẹ̀rẹ̀. Ọjà agbeni. Ọjà ojoojúmọ́ ni. Mr. Lukman. Youth coordinator àwọn náà jẹ́ ká mọ ọjọ́ tán nínú ọjà yìí. Ọjà alẹ́sìnlọ́yẹ́. Ọjà ojoojúmọ́ ni o. Fún ọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ ti òkè òkun dé, tó wá ń rò pé àwùjà wo ló wà ń bàdàn. Kí ni àwọn tán tà ń bẹ̀? Mo sì fẹ́ ra nǹkan báyìí, mo fẹ́ ra nǹkan báyìí, ṣùgbọ́n ìmọ̀ ọjà tán ń ná. Bọ́n ṣe náà ni mo ṣe ń sọ.

ọjà ògùn pa ọjà ojoojúmọ́ ni tó bá fẹ́ ra orúnrú aṣọ àbáwọn èlò ilé.

ẹjí ń wá gbérapá ẹjí ká gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn ará ìwádìí èyí tí a lọ ṣe dé ìlú tápà gẹ́gẹ́ bí olókoòwò àwọn okoòwò kan ń bẹ lábẹ́ ọ̀run tó jẹ́ pé ìwọ gan le di import and export tó bá ń rò pé ìlú kan jìnà ìfẹ́ dákọ̀ àwọn nkankan tán ló lẹ́sìn lù tó jẹ́ pé tá a bá gbé wá síbàdàn èrè jabua ni.

0: Fọlákẹ́. Èmi lọ jalè mọ.
1: Ẹ bá mi dárúkọ yín, kí lórúkọ yín mà?
0: Fọlákẹ́ lórúkọ mi.
1: Fọlákẹ́ kí ni?
0: Ògúnwálé.
1: Ìlú wo la wà?
0: Ìlú Tápà.
1: Tápà. Àwọn ọjà wo náà ní ìlú Tápà àti pé ọjà wo náà ní òní?
0: Ọjà tí wọ́n ná lè ní alè mọ.
1: Alè mọ, kí irú ọjà wo náà ń tà bẹ́ẹ̀?
0: Wọ́n ń ta ẹ̀fọ́, vegetable, and then wọ́n ń ta ata náà.
1: Irú àwọn ata wo?
0: Ata rodo.
2: Yes.
0: Rodo, bawa, tomatoes. Wọ́n dẹ̀ tún ta èlùbọ́, èlùbọ́ bẹ́lumi, èlùbọ́ ṣu.
1: Ṣé èlùbọ́ ṣu ni èlùbọ́ bẹ́lumi?
0: Èlùbọ́ ṣu náà ni. Èlùbọ́ white.
1: Kí ni àwọn àǹfààní gẹ́gẹ́ bí arábàdàn ta bá wá sí ìlú Tápà pé a fẹ́ wá ra ọjà láti ibi iṣẹ́ ọjà lù yìí òun ọ̀la?
0: Ọjà ló wa òun. Àǹfààní dẹ̀ wà. Tí ẹ bá fẹ́ rajà, a lè mú yín lọ sápáka. Ẹ ra èlùbọ́, èlùbọ́ white, èlùbọ́ ṣu náà dẹ̀ wà, iṣu náà dẹ̀ wà.
1: Òkè sí ọjà kan ń bẹ kan pè lápàtà.
0: Àpáta ọjà náà ni. Àpáta ọjà ni. Ìyẹn erúpẹ̀ ń jẹ́ ìwórì.
1: Ìwórì.
0: Òkè ìwórì.
1: Òkè ìwórì.
0: Ọjà tí wọ́n tún máa ná lọ́la, Ọ̀bàdà market.
1: Ọ̀bàdà
0: market.
1: Ọjọ́ mélòó mélòó ná máa ná ọjà?
0: Ọjọ́ karùn-ún, ọjọ́ karùn-ún.
1: Ná máa ná.
0: Ọjà tí wọ́n ná lè ní, ó tún dijọ́
1: márùn. Márùn-ún.
0: Bẹ́ẹ̀.
1: Ọjà kan máa ná lọ́la ọjà wo ni?
0: Ọjà Ọ̀bàdà.
1: Ó tún di ọjọ́ márùn-ún. Àwọn ọjà wo ló tún wà tó jẹ́ pé wọ́n ná táwọn èèyàn lè máa rí nǹkan oko rà lọ́pọ̀ yanturu?
0: Ọ̀nì ọjà garage. Ọjọ́ karùn-ún náà wọ́n ná lé. Ǹjẹ́ ta ni wọ́n ná elé? Ọ̀tún la tún lọ kan. After tàbá ná Ọ̀bàdà tán níbi ìró ọ̀la, màá ná ọjà garage yẹn.
1: Àmọ́ àwọn nǹkan oko, nǹkan oko náà tà.
0: Nǹkan oko tí wọ́n lè ta, ọ̀gẹ̀dẹ̀ ń bẹ tí wọ́n fi ṣe plantain, èyí tí wọ́n dẹ̀ máa jẹ tó jẹ́ jíjẹ náà ó wà.
1: Ẹ̀fọ́ náà ń bẹ.
0: Ẹ̀fọ́ náà ń bẹ.
1: Yanturu.
0: Yanturu lọ́pọ̀lọpọ̀.
1: Iṣu.
0: Iṣu.
1: Iṣu.
0: Èlùbọ́.
1: Èlùbọ́ ṣu. Gbogbo ẹ̀.
0: Gbogbo ẹ̀ ló wà, everything.
1: Everything ló wà.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ẹṣẹ́ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí.
0: Ògúnwálé Fọlákẹ́ ni, èmi Fọlákẹ́ ni mò ń sọ̀rọ̀. Ògúnwálé Fọlákẹ́ láti Tápà.
1: Láti Tápà. Ẹṣẹ́.

ẹ̀tì láǹfààní láti gbọ́ àwọn ọjà tí wọ́n dárúkọ láti ìlú tápà. Wọ́n dárúkọ ọjà kan, wọ́n pè ní ọjà àpáta, wọ́n pè ní òkè ìwórì. Ọjà yìí ni ọjà tí ó gbajúgbajà ní ìlú tápà, tó jẹ́ pé kò sí nǹkan èyí tí ẹ wá lọ bẹ̀, èyí tẹ́ ẹ rírà ní ibẹ̀. Tẹ bá fẹ́ ra nǹkan, ẹ̀yin ará tápà, gbogbo ẹ̀yin ará Ìbàdàn, tẹ bá fẹ́ lọ ra ọjà ní ìlú tápà. Àwọn ọjà tí wọ́n ná ní ọjọ́ márùn-ún márùn-ún mo dákọ̀ fún yín nílùú tápà wọn. Ọjà alẹ̀ mọ́, ọjà ọjọ́ márùn-ún márùn-ún ni. Ọjà ọbádá, ọjà ọjọ́ márùn-ún márùn-ún ni. Ọjà àpáta ní òkè ìwórì, ọjà ọjọ́ márùn-ún márùn-ún ni. Jẹ́ nǹkan sáré jáàjáà balẹ̀ kalẹ̀ sórí rẹ̀ sì ní ìlú tó bá láǹfààní láti lè rà wá sílẹ̀ Ìbàdàn. Owó ẹ̀ dínwó púpọ̀ púpọ̀. Ìlú náà ti mọ́ ń káwọn oríṣiríṣi ìrẹsì wá sí ìlú Ìbàdàn. Wọ́n á lọ kó olówó pọ́ kúlọ̀ hàn. Kò wò kán nú o. Ó yá ìwọ́ mọ̀yàn ní ìlú tápà tó ń gbé bẹ́ẹ̀. Ṣé ìwádìí dáadáa bó ló ṣe máa lè ṣe import and export ìrẹsì tó wà máa tà á? Bẹ́ẹ̀ pé ìrẹsì tún ti ń wálẹ̀ báyìí. Bẹ́ẹ̀ tó bá tún di ọjọ́ mẹ́jọ, a tún láǹfààní láti máa tẹ̀síwájú lọ́rọ̀ ojú ọjà. Ìjọ àwọn iṣẹ́ ìwádìí pọ̀ tá a bá lọ nínú ọjà. Àmọ́ bóyá ẹ̀yin náà fẹ́ jẹ́ ká mọ̀ dárúkọ àwọn ọjọ́ ọjà yín tó yọjọ́ báyìí náà. Lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ̀dárúkọ ọjà wa o. Lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí 08104231643. Ó yá ọjà kan súnmọ́ ẹ̀gbẹ́ yín lọ́nà tá àti ìdárúkọ rẹ̀. Lẹ́ẹ̀kan sí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ 08104231643. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa fi ìfẹ́ jẹ́, akíyin akíyin o. Gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí òní gbogbo ọdún ọdún kan ni. Ìṣọ́lá Adékúnlé lorúkọ tèmi o. Orí àti Ayọ̀ báwo ńlá fi pàdé ní ọjọ́ mẹ́jọ.

0: Ile Emaikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.
1: Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn gómìnà ti ń gbèrò láti ṣe ìkéde pàjáwìrì lórí ètò oúnjẹ aṣaralóore lórílẹ̀-èdè yìí. Wọ́n fẹ́ ṣe ìdásílẹ̀ ìṣúná, eléyìí tí ó jẹ́ ní ti ìdásí ètò náà. Àwọn ajínigbé náà ti ń béèrè fún 100 million owó náírà fún ìtúsílẹ̀ àwọn ènìyàn mẹ́ta, eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orílẹ̀-èdè Ethiopia ti ṣe ìkìlọ̀ wípé Eritrea yóò péjá ara rẹ̀ lẹ́yìn táwọn ọmọ ológun ti wọ ẹnu àlà ìloro ìlú náà. Trump kéde ìdúnàdúrà fún epo dísù Russia bí Zelensky ṣe pè é ní ẹ̀bùn fún Putin. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé Alozie tó fi mọ́ Kano, ó ní ìràwọ̀ bí Nàìjíríà ti ṣe ṣẹ́gun Comoros nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pèrègédé fún ìdíje Olímpíìkì. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn gómìnà ìpínlẹ̀ 36 lórílẹ̀-èdè yìí náà ti ṣe ìpinnu láti kéde pàjáwìrì lórí ètò oúnjẹ aṣaralóore àti ìdásílẹ̀ ìṣúná, eléyìí tí ó wà fún ìdásí ọ̀rọ̀ oúnjẹ aṣaralóore gẹ́gẹ́ bí lára ìgbésẹ̀ láti fi gbógun ti ebi àti àìjẹ oúnjẹ aṣaralóore eléyìí tó tọ̀ ní ti ìbótòrú àwọn ìjọba ìbílẹ̀ 84,000 eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn gómìnà ọ̀hún wọ́n tún gbà láti gowó eléyìí tó jẹ́ ti àṣàrò ètò ìṣúná fún ọ̀rọ̀ oúnjẹ aṣaralóore ọ̀hún tó fi mọ́ àrídájú wípé ìdókòwò ìjọba ó di ohun àmúyẹ lórí ipò eléyìí tí oúnjẹ aṣaralóore ó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ìpinnu wọn ọ̀hún ni wọ́n kéde rẹ̀ lánàá òde yìí ní Addis Ababa, Ethiopia, eléyìí tó wáyé látẹnu gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal, ẹni tó ṣàlàyé ìfarajìn ìgbìmọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú oúnjẹ aṣaralóore àti ètò pàṣípààrọ̀ láàrin àwọn adarí nípa oúnjẹ aṣaralóore Nàìjíríà àti ti Ethiopia. Ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé ètò ọlọ́jọ́ mẹ́ta eléyìí tí igbákejì ààrẹ Kazim Shettima tó fi léwájú àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè yìí láti lọ kópa nínú ètò ìkẹ́kọ̀ọ́ nípa ìrírí Ethiopia lórí ebe wọn ti ṣe ń kojú àìjẹ oúnjẹ eléyìí tí ń ṣaralóore. Àwọn ajínigbé eléyìí tí wọ́n gbé ènìyàn mẹ́ta títí kan àwọn òṣìṣẹ́ méjì ní gbọ̀ngàn ìkọ́ni ti ìwádìí ọ̀gbìn kòkó ní Nàìjíríà CRIN eléyìí tó wà nílùú Ìbàdàn, ó ní ìròyìn ti gbé wípé wọ́n ti ń béèrè fún 100 million owó náírà fún ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Àwọn ajínigbé náà ni wọ́n kàn sí mọ̀lẹ́bí àwọn ènìyàn tí wọ́n jí gbé láti béèrè fún owó ìtúsílẹ̀ láàrin ìkọdóminú nípa ààbò àwọn tí wọ́n gbé. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá DSP Ọláyinka Ayanlade ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn agbófinró wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tó ń ti akitiyan ìdóòlà eléyìí tó ti ń lọ lọ́wọ́ nínú àwọn igbó káàkiri láti lè tọpasẹ̀ àwọn ènìyàn ọ̀hún kí wọ́n sì lè fojú àwọn afurasí ajínigbé ọ̀hún winá òfin. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ni ìròyìn gbé wípé ó wáyé ní Ọ̀jọ́bọ̀ ọjọ́ kẹjọ nù oṣù kẹwàá ọdún 2026 láàrin agbègbè gbọ̀ngàn wádìí kòkó CRIN eléyìí tó wà nídìí Ayànrẹ́ ìjọba àbílẹ̀ Olúyọ̀lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tí wọ́n jí gbé òun náà ni abilékọ UNIS tó fi mọ́ olórí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ CRIN Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Gbalajobi àti ẹnì kẹta tí wọ́n pe ó ń gbé láàrin gbọ̀ngàn náà tó jẹ́ ti gbọ̀ngàn ilégbèé ti àwọn òṣìṣẹ́. Àwọn tó fẹ́ sìn rúùlú tó jẹ́ ogun níye eléyìí tí àwọn afurasí ajínigbé ṣẹ̀ṣẹ̀ tú wọn sílẹ̀ ní ọjọ́rú, ó ní ìròyìn ti

níbi tó bá wù wọn ní àwọn ìpínlẹ apá gúúsù tó jẹ ti ìwọ oòrùn mẹfà níye òbí tó sọrọ pẹlú àwọn oníròyìn lọjọ àbámẹta ló ṣàlàyé ọrọ bí wọn ti ṣe fún àwọn tí orí kó yọ ọhún ní àǹfààní láti mú ìpínlẹ tó bá ti wù wọn níbi tí wọn ò ti lè tẹsíwájú nínú ètò ìsìnrúùlù wọn àwọn òbí wọn tún ṣàlàyé wípé àwọn ẹbí wọn san mílíọnù mẹfà náírà lórí ọmọ kọọkan láti lè fi gba ẹnì kọọkan wọn sílẹ ọkan lára àwọn mọlẹbí àwọn tó fẹ sìnrúùlù ọhún ti ṣe joy zainab ó fìdí ọrọ múlẹ nípa owó eléyìí tí wọn san èyí tó papọ mọ ọrọ arábìnrin alirat wahab tó jẹ ọkan lára ìyá àwọn ọmọ tí àwọn ajínigbé gbé tó ṣàlàyé ọrọ nípa báwọn àtìláwí ọhún bí wọn ti ṣe kọkọ béèrè fún 50 million naira kó tó di wípé wọn padà gbà pé kí wọn san 6 million naira lórí ọmọ kọọkan nínú ìròyìn ilẹ̀ òkèrè ethiopia ti ń fẹ̀sùn kan eritrea fún pé ó gbógun ti tigray eléyìí tó wà ní ẹkùn àríwá àti ìkìlọ̀ lórí wípé yóò gbèjà ara rẹ̀ lẹ́yìn táwọn ará ìlú sọ̀rọ̀ fáwọn oníròyìn nípa wípé àwọn ọmọ ológun eritrea wọn ti ń wọ orílẹ̀-èdè náà nínú àkọ́ránṣẹ́ eléyìí tí wọ́n kọ sígbìmọ̀ aláàbò àjọ ìṣọ̀kan àgbáyé alákòóso fọ́rọ̀ òkèrè ìlú ethiopia ló ti pé ìgbésẹ̀ náà ní ìdíde ìgbóguntìní eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ethiopia láti lè gbèjà ara rẹ̀ padà alákòóso fún ìròyìn eritrea yemen gebremichael wá fèsì wípé àwọn ń dojúkọ ogun eléyìí tí àwọn kò ṣokùnfà rẹ̀ láti ọ̀dọ̀ àwọn alábàámúlé tí àwọn Volodymyr Zelensky ló ti bọ ẹnu àtẹ́ lu ìkéde Donald Trump nípa ìdúnadúrà ìkówọlé epo dísù Russia wọ̀lú Amẹ́ríkà. Zelensky pè ní ẹ̀bùn sí ààrẹ Russia Vladimir Putin tó ní ṣe pẹ̀lú ìdókòwò nínú ogun eléyìí tó yẹ kó dópin tí kò yẹ kí wọ́n máa fàágùn. Trump sọ̀rọ̀ nípa bí Putin ti ṣe gbà láti fi ọ̀pọ̀lọpọ̀ epo dísù bí 300,000 tó ń sì sílẹ̀ lójú ẹsẹ̀ fún orílẹ̀-èdè amẹ́ríkà tó fi mọ ọjà àgbáyé pẹ̀lú òmíràn tó tó bí 1,500 tó ń sìn nínú oṣù kọkànlá tó fi mọ òmíràn bíi 1,000,000 lẹ́yìn rẹ̀ iléeṣẹ́ ìṣúra orílẹ̀-èdè amẹ́ríkà náà ti wá ṣe ìdádúró ìgbésẹ̀ àǹbáníwí wọn lórí epo dísù ti ìlú russia bá ń kó wọlé títí wọ ọjọ́ keje oṣù kẹrin gẹ́gẹ́ bí lára ìdúnadúrà eléyìí tó wà láàrin wọn lójú òpó truth social trump fi kún àlàyé nípa bí òdiwọn tó ń ṣe 3,000,000 epo dísù russia bí wọn ó tún ṣe kó wọlé láìpẹ ọjọ eléyìí tó dá lórí ipò tí ẹbọ fọpọlù náà wà lẹyìn ìkọlù ti ukraine ìṣẹ̀lẹ̀ ìjì líle eléyìí tí wọ́n ń pè ní isias èyí tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ ní àkókò ìjì òkun tọdún 2026 ló wáyé ní alẹ́ ọjọ́ ẹtì jímọ̀ nítòsí apá àríwá etíkun ìlú florida pẹ̀lú òjò alágbára àti ìjì líle eléyìí tó mú lọ́wọ́ gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn cbs tó jẹ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ bbc ìjì líle náà ló sì ń jà rìnrìn láwọn apá gúúsù sí ìlà oòrùn orílẹ̀-èdè amẹ́ríkà ogunlọ́gọ̀ àwọn ìdílé nílùú florida alabama àti georgia oni wọn kọ tí wọn ò fún wọn ní iná mọ̀nàmọ́ná tó fi mọ́ ìkéde pàjáwìrì ìlú òfaralọ tó ń lọ nílùú ọ̀hún láàrin ìkìlọ̀ nípa bí ọwọ́ ìjì náà bó ti ṣe le tó. Ní àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti nàìjíríà yan super falcons ó ní wọn ti bẹ̀rẹ̀ sáà ọ̀tún lábẹ́ akọ́nimọ̀ọ́gbá eléyìí tí ó jẹ́ olùkọ́ni wọn fún ìgbà díẹ̀ austin govern lẹ́yìn tí wọ́n ṣẹ́gun ikọ̀ comoros nínú ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ tó jẹ́ ti ìdíje àǹpere gédé fún ìdíje olympic tọdún 2028 michael alozie àti uchenna kanu àwọn ni wọ́n mi àwọn ní ìwọlé sí pápá lẹ́ẹ̀kejì èyí tí nàìjíríà fi na alátakò wọn ní àmì ayò 2-0 ní gbọ̀ngàn remo stars eléyìí tó wà ní ìkẹnẹ ìpínlẹ̀ ogun lálẹ́ àná ní ọjọ́ ìṣẹ́gun àwọn ogun méjèèjì yóò tún mọ kojú ara wọn ní gbọ̀ngàn ọ̀hún kan náà
eni to ba ti wa jawe olubori yo lo koju moroko ninu fese wonse tin bo fun ipere gede ni bi idije ballu alafese gba awon obirin ti ere idara ye olympic fun todun

Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Àwọn gómìnà ìpínlẹ̀ 36 lórílẹ̀-èdè yìí náà ti ṣe ìpinnu láti ṣe ìkéde pàjáwìrì lórí ètò oúnjẹ aṣaralóore àti ìdásílẹ̀ ìṣúná tí ó wà fún ìdásí ọ̀rọ̀ oúnjẹ aṣaralóore ọ̀hún gẹ́gẹ́ bí lára ìgbésẹ̀ láti lè fi gbógun ti ebi àti àìrí oúnjẹ aṣaralóore jẹ ní tìbútòrò àwọn ìjọba ìbílẹ̀ 384 tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ajínigbé eléyìí tí wọ́n gbé ènìyàn mẹ́ta títí kan àwọn òṣìṣẹ́ méjì ní gbọ̀ngàn kan ní ti ìwádìí ọ̀gbìn kòkó ní Nàìjíríà CRIN eléyìí tó wà nílùú Ìbàdàn. Ó ní ìròyìn ti gbé wípé wọ́n ti ń bèèrè fún owó tó tó 160 million naira láti ṣe ìtúsílẹ̀ fún àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Orílẹ̀-èdè Ethiopia ti ń fẹ̀sùn kan Eritrea fún pé ó gbógun ti Tigray tó wà ní ẹkùn àríwá àti ìkìlọ̀ lórí wípé yóò gbèjà ara rẹ̀ lẹ́yìn tí àwọn ará ìlú sọ̀rọ̀ fáwọn oníròyìn nípa wípé àwọn ọmọ ológun Eritrea wọ́n ti ń wọ orílẹ̀-èdè náà wá. Ààrẹ Ukraine Volodymyr Zelensky ló ti bo ẹnu àtẹ́ lu ìkéde Donald Trump nípa ìdúnadúrà ìkówọlé epo dísù Russia wọ̀lú Amẹ́ríkà. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti Nàìjíríà yún Super Falcons ni wọ́n ti bẹ̀rẹ̀ sáà ọ̀tún lábẹ́ akọ́nimọ̀ọ́gbá eléyìí tí ó jẹ́ olùkọ́ni wọn fún ìgbà díẹ̀ Austin Ugovin lẹ́yìn tí wọ́n ṣẹ́gun ikọ̀ Comoros nínú ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ ti ìdíje ìperegede Olympic tọdún 2028. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Video 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Video 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Bákan náà tẹ bá ní àwọn ìròyìn eléyìí tó ṣojú yín tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 09168932000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.

nǹkan kawọn gbogbo ayé ń dàjà rìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

ẹ káàbọ̀ padà sórí ètò oúnjẹ aládùn ètò tó jẹ́ wípé kànní kan ṣoṣo ló ń gbé jáde ìkànnì west radio 89.3 fm náà ni nínú abala tá a wá dúró síbẹ̀ ìtàkalẹ̀ sí ha báyìí láti máa kọ́ wa lóríṣiríṣi oúnjẹ oríṣiríṣi oúnjẹ ilé wa ìpápánu ni o tẹ́yìn ti gbọ́ tẹ́mọ̀ ṣe tẹ́dẹ̀ like láti máa jẹ́ inú ètò ilẹ̀ ti máa gbọ́ gbogbo ìtàdé máa kọ yín tó máa yín yéké bẹ́ẹ̀ ni nígbà ìta tí wá kalẹ̀ sínú abala náà ìyẹn abala oúnjẹ aládùn tí bàbá wa kingston adé tó ti forin gbé wa wọlé tán bóyá ẹ jẹ kí a ṣàlàyé ohun tá a gbé bọ́ta fún wa tá a fẹ́ gbé fún yín tá a fẹ́ gbé fún yín jẹ kò ṣe má jèlé o eléyẹ máa jẹ́ lájẹsanra ìdẹ̀ máa jẹ́ lájẹwuyì ni ajẹ́ ṣogo lẹ máa jẹ léyìí a sọ̀rọ̀ nípa gbẹ̀gìrì soup àti ewédú tá a bá sọ̀rọ̀ nípa gbẹ̀gìrì ó jẹ́ ọbẹ̀ tó jẹ́ wípé àwa yorùbá fẹ́ràn ẹ̀ gidi gan àwa yorùbá fẹ́ràn ẹ̀ gidi gan agbègbè tó fẹ́ràn ẹ̀ jù ní nàìjíríà yìí là ń sọ̀rọ̀ nípa ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ fẹ́ràn gbẹ̀gìrì gan ọ̀yọ́ fẹ́ràn gbẹ̀gìrì gidi gan tàbá sọ̀rọ̀ nípa ògbómọ̀ṣọ́ àti ọ̀yọ́ state wọ́n fẹ́ràn gbẹ̀gìrì débi wípé wọn ò fi ṣeré rárá wọn ò lè jẹ́ òkèlè kán jẹ́ sọ́lò kẹ́ má gbọ́ pé ẹ bá ń bu àbùlà sí ẹ bá ń fa àbùlà sí wọ́n nífẹ̀ẹ́ sí gidi gan tó jẹ́ pé oúnjẹ ìbílẹ̀ wọn ni oúnjẹ ìṣẹ̀dálẹ̀ wọn ni oúnjẹ tó jẹ́ pé wọ́n gbọ́njú bá ni oúnjẹ táwọn bàbá wọn ti ń jẹ tipẹ́ ni gbẹ̀gìrì súpù àwọn ọ̀bàdàn náà fẹ́ràn àwọn ọ̀bàdàn tiẹ̀ nífẹ̀ẹ́ sí láti fi gbé àmàlà sàn dáadáa àgà kó ti wá lọ ṣe àmàlà funfun ìbàdàn fẹ́ràn láti fi gbé sàn dáadáa tó ń túmọ̀ sí wípé ọbẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa ìlàlẹ̀ yìí ìlú mẹ́ta wọ́n nífẹ̀ẹ́ sí ọbẹ̀ yìí dáadáa ìyẹn ògbómọ̀ṣọ́ àti ọ̀yọ́ state àti ìbàdàn wọ́n nífẹ̀ẹ́ sí ọbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gan láti máa fi jẹ òkèlè wọn ó yẹ jẹ́ ká lọ gàrà ká kọ́ wa bá ṣe lè ṣe gbẹ̀gìrì tó mu yìí tó gbé ìdání tó dẹ̀ máa jẹ́ ìgbàládùn fún wa lákọ̀ọ́kọ́ èròjà tá a máa kọ́kọ́ rà ni pé ká lọ ra ẹ̀wà irú ẹwà wo la máa rà a lè ra olódrom a dẹ̀ lè ra ẹ̀wà olóyin èyíkéyìí nínú ẹ̀wà la lè fi ṣe gbẹ̀gìrì ṣùgbọ́n dára ká lo ẹ̀wà olóyin lọ́dọ̀ tèmi mo gbádùn ẹ̀wà olóyin láti fi ṣe gbẹ̀gìrì torí ó máa tún tuoró adùkọ sínú gbẹ̀gìrì yẹn tó jẹ́ máa ń yàtọ̀ sí àwọn téèsì tó kù tákọ̀ ṣe pẹ́fúpẹ́fú lẹ́nu tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tí kò máa gíṣan púpọ̀ kò tí ì ní kádùn ẹ̀ bọ́ta kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀wà olóyin tàbí olódrom tabá ti wẹ́ ìwà yìí sílẹ̀ bàbá ṣe pọ̀ nínú ilé bàbá ṣe pọ̀ ta fẹ́ jẹ́ ni ká ṣe bo agolo ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé a pọ̀ jù nínú ilé wa agolo méjì ẹ̀wà ti tó wa tabá ti bo agolo méjì tán gbẹ̀gìrì soup lẹ́yìn ìgbà tabá ti bo agolo méjì tán ẹ jẹ́ ká bù sínú omi ká bó èpo ẹ̀ kúrò tabá ti bó èpo ẹ̀ kúrò tán a kó funfun yìí ẹ jẹ́ ká dà sínú pot ká fi kán níwọ̀nba ká fi sí ẹ jẹ́ ká ṣe gbẹ̀gìrì wa yìí pẹ̀lú iyọ̀ níwọ̀nba tabá ti wá ṣe tó ti rọ̀ tán fún àwọn tó bá yẹ pé a ní blender nínú kitchen wa aláfàní láti fi ìjábẹ̀ wa ká fi jà ṣùgbọ́n kò dàbí pé ká lọ tabá fi ìjábẹ̀ jà tabá ń gbẹmí lórí òkèlè a sì máa mọ̀ pé nǹkan kan ò kùnà fúndì èyí ó pọn dandan ó compulsory fún wa láti lo blender fi blend tabá ti ṣe tó ti rọ̀ tán ẹ jẹ́ dà sínú blender wa ẹ jẹ́ ká dà sí inú blender wa ẹ jẹ́ ká fi àtàròdo níwọ̀nba ká fi sí ká fi àtàròdo wa níwọ̀nba ká fi sí edé wa ká ra edé lọ́jà ká ṣàyẹn ká kó òkúta kúrò náà ẹ jẹ́ ká kó sí nínú blender nbẹ ká blend papọ̀ pẹ̀lú irú ni o yálà irú pẹ̀tẹ̀ yálà irú woro la rí ẹ jẹ́ ká blend mọ̀ gbẹ̀gìrì wa nínú blender tabá ti wá blend tàn kọ́ ẹ jẹ́ ká dà kúrò nínú blender wa ó yá ẹ jẹ́ ká gbé epo kaná tabá ti gbé epo kaná tán tepo wa ti gbóná wọn báyìí bomi díẹ sínú epo yìí gbẹgiri wa yìí ẹjẹ ká dà sínú epo pupa yìí tábà tí wàá da gbẹgiri wa yìí sínú epo ìtàn ẹjẹ ká fọwọ sí ẹ má yọwọ kúrò yorùbá máa ń pa lówe wọn ní wípé ríro ìrúbà ìlà ń ro gbẹgiri kó má bàa ní kókó ni ẹjẹ ká máa ro gbẹgiri wa lóòrèkóòrè ká má kúrò nídìí ẹ ká fi iyọ ká fi máa gí níwọnba sí iyọ náà níwọnba ẹjẹ ká fi sí nígbà tábà wá ń ṣe lọwọ yìí tábà ń ṣe lọ tá à ń rò ẹmọ àṣà ẹwà ni ẹwà lápọnlé gan ó máa wù sí ní àmàkí nígbà tá fi ń ṣe lọ tó bá ń kí lákìjù fún wa ẹjẹ ká máa tami níwọnba sí títí tá fi dé òdiwọn tá a fẹ kó dúró sí lẹyìn ìgbà tábà ti ṣe gbẹgìrì wa tán tó ti dúró sí òdiwọn tá a fẹ sí
koshan ko ki ni ka fi se ni gba ta ba ti se tan e je ka so kale yi to kan ni ka gbe omi atawa kana e je ka so bi atawa ko ki lara nkan ta ma ra fun obi atawa yi ohun ni ba wa wa tata se wa nbe rodo wa nbe tomato wa nbe opolopo albosa wa nbe e ja kan wale ka san won dada ka lo ninu blender wa eran no mo wa ale lo goat meat ade le lo eran bokoto orisirisi eran la le lo fi se omi atawa yin nẹ́yìn tá bá ti ra ẹran wa tán ìyẹn bọ̀kọ́tọ̀ wa ta sí adé lọ́jà tàbí ta sí ra nọ́mọ̀ wa dé ẹjẹ́ ká kó sómi tó mọ́ káṣán dáadáa ẹja wa ń kọ́ tara àbí ẹja yíyan wa tàbí ẹja tútù lẹ́yìn fẹ́ fi se ọbẹ̀ gbẹ̀gìrì wa ẹjẹ́ ká ràdé káṣán ká kó gbogbo dọ̀tí ẹkùnrin egungun.

0: mo ki eyin ololufe wa kakiri agbalaye e ka bo sori kan ni West Radio 89.3 FM gege bi e ti mo pe to ba ti dago kan abo so Saturday seto mi to ju eto West Weekend Total Sport lo West Weekend Total Sport e wo emi padi yin aburo yin ore yin oruko mi o ti yi pada o Raymond tanatana gege bi e ti mo pe to ba ti di ojo Monday di ojo Friday ago mefa irole eto Sport Assembly ni to ba di ojo Monday titi di Friday na to ba di aro iyen lago meji abaro AM Sport ni kan ni West Radio 89.3 FM ba wa di osan Saturday nko West Weekend Total Sport un lo man gori afefe e wo te ba fe gbo eto ere idaraya ni o lejan ba kan nu e wo authentic original gbo awon aja abale ni kan ni West Radio ni kan le ti le gbo te ba ti sha radio yin si West Radio 89.3 FM e ma gbo bo se lo lapa bibe yen bebe ti mo ni pe ko ga gbe ka ni ona ere idaraya emi ni kokon mo man gbe yin de be e ri lo policy ko ti ye te le ko wa o te ba fe ra lo policy e mo pe bo se sign player loke okun be na se sign awon analyst cherry lo policy ka yan na na re ayi gbogbo e pada la so bo se ri ise lo policy ni mi fi beni kankan se re o wa nu kulu pelu mi losan teni a jo gbe yin de be ni ani gbagbe yin si be e mo pe id lo ni lamba yen e wo o ma sele leni ta ba nsoro club football is back Borussia Dortmund eyin nu olonun o yawe awon eyan lana gbogbo won ti lo tun we to e wo ni to wonu iroyin lo e je ngbe lo policy wole ke gbohun lo policy ka won ti wa nle
1: eyin temi e ka san aku weekend ni mo ni gbagbon pe ni idun o nlo gaga bi a se kowe e ba de se gba lero lo policy lo nkin lo san yin lori weekend total sports lati ti wa nbi lori 89.3 FM West Radio eyin na ti mo bo se man je ba se man gba sin lara ni weekend bayi e ma gbe kuro ara e ma fowo kun e le anybody to ba fe ba yin tune e kuro nbe tori bi gangan lati ma gba sin lara to ma tele nkejo ka de ma ti je ke mo gogo bo se nlo ni gogo agba nla aye e ma gbagbe sport tutu ti de pada ni club football o ti de pada de to red lati gba sin lara losan yi
0: ya oni ke ma gbagbe lo football ti de pada e wo e lanfani lati darapo mo wa e lori ikan ni ba ni dore wa te ba ti wo Facebook yin yen blue app yen ni mo nso o ba ti search fun West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e wo se ri West Radio yen e ko po 893 FM yen tu ma kan yen na po se wa ri fan page yen akopo ni o te ba ti ko gbogbo e po be yen e sha si search button yen lori Facebook yin logan te ba ti sha si yo gbe yin wo ikan ni West Radio e ma ri bi face wa se shine e wo latapa bi be yen awon ti wa na ti n gbori wole Yola Osho Erin Adeyinka o ti wole lapa bi be yen ni welcome la tejise re e wo kin to wonu awon iroyin lo se mo pe yawo ololufe wa na ni oya Tony Adedokun ti yawo re n sojo bi leni Oluwa Tosin Adedokun this is Oluwa Tosin Adedokun o se sojo bi leni o ni feye sase mo o lagbara Olorun todun to nbo ninu ola ninu alafia ninu owo ninu opolopo nrere aki ola ti kan ni West Radio happy birthday to you man this is Oluwa Tosin Adedokun oye aje n kuro lapa bi be yen oye aje n ja yin sile kan si toro sese ko je pe ile ni foroyin iroyin tosan ni ka yin mo e mo pe weekend la wa e si le ma wo fese won se Arsenal le e tun lanfani lati wo wa e wo lori Facebook mo ti so saju e ba ti wo be lo e ora search fun West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e ri pe mo rora pe fun yin e ba ti search te ba ti wole e ti wole si be yen niyan o ya lo policy ka wonu iroyin lo e wo o ti sele o iko Leeds United won o gba fun Arsenal o abala akoko ti pari abala elekeji na wo won ti gba 49 minutes apa bi be yen 49 minutes ni fese won se yen de Arsenal ti ri nkan kan se o ope lope David Raya ni asale iko Arsenal Asole iko Arsenal e wo mo ti ma pada wa si bibe yen e mo pe international break ti pari awon ifese won se sele ninu international break ẹ̀fẹ̀ pé kọ shooting náà àwọn ajá ilẹ̀ fẹsẹ̀ wọn ṣe wọn wọn rí kankan ṣe lápá bíbẹ yẹn kí n tó wọnú klọ́ọ̀fù bọ̀ ẹjẹ́ apẹ̀kẹ́ lu méjì àbí mẹ́ta ìyẹn nínú international break kan gbá parí lópin ọ̀sẹ̀ tó kọjá nù o ẹ̀fẹ̀ orílẹ̀-èdè croatia àwọn pàdánù lé wọn spain ló lù wọn mọ́lé england nǹkan England fìyà jẹ Shekia. Ẹ wo Scotland. Wọ́n pàdánù lé Slovenia ló lù wọ́n. Switzerland fìyà jẹ North Macedonia. Ìyẹn láàrin ọ̀sẹ̀. Albania fìyà jẹ San Marino. Belarus fìyà jẹ Finland. Ẹ wo ẹjẹ́ wọnú bẹyẹn lọ. Lọ policy. International break ti lọ. Club football ti dé. Bọ̀ kó tó dé pàtí ẹ̀ tẹnubọ̀ ọ̀rọ̀ club football. Ìfẹsẹ̀wọnsẹ̀ wo lódùmọ̀ọ́nú ta bá ń sọ̀rọ̀ international break àti èwo ló bá nínú lọ́kàn jẹ́ má gbà pé orílẹ̀-èdè turkey gbogbo fẹsẹ̀wọnsẹ̀ tán gbá nínú international break wọ́n pàdánù ìdí ni ẹ̀tàn ṣe júwe lé fún akọ́nimọ̀ọ́gbá wọn èwo ló dùmọ̀ọ́nú èwo ni ò dùmọ̀ọ́nú ta bá ń sọ̀rọ̀ international fixtures.
1: Lórí ọ̀rọ̀ international fixtures yẹn ṣé kàmú friendly match náà mọ́
0: ara
1: rẹ̀ náà ni so ta bá ní lórí international fixtures tó dùn mọ́ mi inú jù o ni ti àṣekágbá ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekẹ́yìn ti ohun ẹ̀yẹ tán ṣe fún Lionel Messi Argentina àti Benin Republic ó dùn gbọ́gbọ́n kọ́ sí ó kàn sí gidi gan tó jẹ́ pé ní ọjọ́ yẹn bí ìgbà pé ilẹ̀kùn ọ̀run ṣí fáwọn àwọn kan torí pé kò sẹ́ni tó wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tí ní ò dùn sí pé ó dá kí nǹkan yẹ èèyàn kọjọ alẹ́ wá yẹ wá ni gbogbo èrò gbogbo àdúrà tí gbogbo a máa gbà torí ọjọ́ yẹn ó yẹ Lionel Messi oko kò sí nǹkan sàníàní ńbẹ tabá tún máa rá gbá bọ́ọ̀lù tán máa tún ṣerú ẹ̀ fún ilẹ̀ á tún ta sí díẹ̀ ọjọ́ náà tún dé ó tún lè kàn báyìí torí pé nǹkan tán ṣe fún Messi yẹn nǹkan ẹ̀yẹ tó tó tán lè ṣe fún èèyàn náà lọ́n ṣe fún yẹn so níwèé tèmi ìjọ tó dùn mọ́ mi nú jù láàrin ọ̀sẹ̀ international break yìí náà ni àtijọ́ tí England ń lọ bá Croatia lé tó ná méje ìyẹn náà nǹkan àmì àmánìgbàgbé níjọ yẹn náà torí pé Croatia kò sẹ́ni tó fojú sí pé àwa jẹ tó méje níjọ yẹn ṣùgbọ́n ó rí bó ṣe rí England sáré rí wọn ó dẹ̀ fi ké burẹ́ sí mọ́ wọn lára ó gbá méje sí wọn lára ìjọ yẹn náà tún jẹ́ ìjọ tí ó dùn mọ́ mi inú dáadáa ìbọn ṣùgbọ́n ìjọ tí mo wá fẹ́ tí mi ò fẹ́ máa rántí òun ni ìjọ tí Nàìjíríà bá Russia play ìjọ tó pẹ́ ìjọ tó síwájú ká tó kó tó dijọ́ tí Argentina bá bẹ̀rẹ̀ play ìjọ yẹn mi ń fẹ́ máa rántí ẹ̀ mọ́ tá a fi gbá àmì ayò mẹ́ta ó dùn mí.
0: Ẹ come back lórílẹ̀-èdè Nàìjíríà ṣá àpàdánù ìfẹsẹ̀wọnsẹ̀.
1: Àbá tiẹ̀ má lọ rárá torí pé come back yẹn ìlú ò lẹ come back pẹ̀lú.
0: Ẹ ta bá wá ń sọ̀rọ̀ pé orílẹ̀-èdè Russia àmì ayò mẹ́ta Guinea Bissau tó fìyà jẹ wá ń kọ́ àmì ayò mẹ́ta.
1: Òun náà àná mú bọ̀ náà ni a ṣe mú bọ̀ sẹ́yìn ni torí pé ajẹ́ mẹ́ta. Ìgbà la fi ṣe. Káti ẹ̀ jẹ́ pé ìlú tó ṣe kànrin kan ló nà wá ni kò ní dùn mí rárá. Ẹ jẹ mẹ́ta lórí against Guinea Bissau ẹni pé bóyá ilẹ̀ ló ń yọ̀ ní Guinea Bissau stadium wọn yẹn ìkoríko ti pọ̀jù bẹ̀ lẹ ti jẹ mẹ́ta. Ẹ tún padà lọ bá Russia náà Russia tún mi àmì ayò mẹ́ta mọ́ yín lára. Ó túmọ̀ sí pé tẹ bá lọ bá àwọn olú tó lágbára play tẹ bá bá England play bóyá ẹ jẹ méjìlá tẹ bá bá France play bí ẹ jẹ mẹ́ẹ̀ẹ́dógún tẹ bá bá Spain play bóyá ọgbọ̀n lẹ máa dẹ̀ jẹ nìyẹn. Torí pé gbogbo àlá gbogbo excuse tí a gbogbo àjọ ń fúnra wa tá a jọ fi ń pa ìrònú ara wa rẹ kò tó nǹkan rárá. Ó dẹ̀ fi hàn pé eré ìdárayá fútbọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà ó ti ń jó àjò rẹ̀ ẹ̀yìn gan tó yẹ kí gbogbo tó yẹ kó tó ohun àpérò tí gbogbo everybody gbúdọ̀ mójútó torí pé kò fẹ́ dára láàrin máàchì méjì àjẹgóò mẹ́fà. Tó túmọ̀ sí pé ta bá ń gba lọ́bẹ̀yìn tó bá jẹ́ mẹ́ta ni kọ́dún tó parí ọlọ́màjẹ kó jẹ́ pé gbogbogbò ta máa jẹ gan afẹ́ tó 100. So níwèé tèmi ìfẹsẹ̀wọnsẹ̀ tí Nàìjíríà kópa nú ẹ̀ láàrin international break kò dùn mọ́ mi nú rárá kò jẹ́ kí kó ká wa lára dáadáa láti ní a fẹ́ máa gbè lẹ́yìn wọn torí pé bí ìgbà pé wọn ò tó gbèjà lọ̀rọ̀ wọn ṣe rí torí pé àwọn tẹ́ pé ó yẹ kán máa manage wọn dáadáa ó yẹ kán máa ṣe dáadáa àwọn gan dórí pápá gan àwọn gan kàn ṣe jù ẹ̀ bíi bírẹ́dì ni. So gbogbo yẹn náà kò jẹ́ kó inú wa dùn rárá sí bí international break yìí ṣe lọ. So níwèé tèmi England Argentina bọ́n ṣe win bọ́n ṣe fún nǹkan ẹ̀yẹ fún Messi ó dùn mọ́ mi nú ṣùgbọ́n Nàìjíríà ikopa won na yin arin ose yi ta ta lo ton yen na ko nse nkan to wu ni lori rara lodo temi
0: ja papa palapa bibe yen eyin ololufe wa nle e lanfani lati ba wa dase to losan teyin owe le pe sori kan ni west radio ori aje pe eje kin pe fun yin 0916 893 1000 0916 893 1000 e tun le pe sori 0915 334 893 0915 334 893 lo policy ati so to orilede Nigeria orilede Argentina o ye Lionel Messi gbogbo ala mo but orilede tan koju orilede Benin Republic lala koko seru orilede Benin Republic lo ye ki won fi gba ifese won se tan fi ye Messi si se orilede Benin Republic ni ala koko niyan elekeji ma gbagbe pe oluko ni won Janet Roa to ipe ti wole ja pe gbe pe to wole hello ipe yen ti re so oluko ni Janet Roa o jade o ni leyin ifese won se pe won ogba ka won ya photo pelu Lionel Messi team Argentina gan won o lanfani lati ya photo pelu won se a fe so pe ki koju orilede Benin Republic tan koju ko nse orilede tan nife si abi won o option abi orilede Benin Republic awon na o expect pe run kan beyen ma sele nigbati ifese won se yen ba pari
1: ni wo temi lori oro pe won raye ya photo won raye se gba yen o depend lori bon ba se gbera won ni be mi mo pe o ku die ka to na ka so to to sibi to oro wa sugbon tun wa ku o wa tun wa se koko bi ilu orilede Benin Republic gan se gbera won sile toni pe te ba wo nu contract ton sign ta kala ba ri we contract ton sign ni ko to din pe won lo se kon to lo gba ball ton lo gba yen ikoju ton koju Argentina a ni awon kokan ton ti jo agree le lori boya o le ma si lara nkan ton agree le lori ma de ja gba bi pe awon oyinbo gbogbo nkan won leto ni mo n gbo ton awon kan se nbe we tori pe won ko ma da bi pe won ye si ko ma da bi pe kini kan na lo se si na se gba ife se won se yen kini kan kan to won sa ti o ye si won fi ye si o de se dada gbogbo edun o dun bo se ko se lo sugbon ile ta wa mu mo yi mi kan wo pe atamo la kan fi se tori pe ko si kilo de ta won funra won ati o nkan ton ba ni camera to da gidi gan bo bi tawon player tin kira won lati be don ti se gbogbo yen gbogbo e na le ma ya gbogbo e le ma se o te yin na ba mo pe ma ni lo ru nkan bayi gbogbo e na le ma ti fi sinu adehun tejo ni pe ta ba wa si ta ba gba match yo ti ayo ba pari o a ma jo ni bi a ma jo ni jije mimu a ma jo ni leyi a ma jo ya photo a ma jo se gba a ma jo sawo sugbon bi a o le ma sinu agreement to wa nle so a o le blame orilede Argentina Beneto complain la ma bilere pe se ngba teyin sign ni contract pe e fe lo koju won ki leyin na gbe le pe le le fe te ba pari ifese won se seyin na kon lo be e kan ku giri lo se ohun to e ke se ni so ni we temi Benin Republic lo ma wa salaye nkan ta won na agreement ton jo ni ko to din kon lo se ikoju pelu Argentina.
0: Ẹ wo pápá palapa bibe yen. Ẹ ja kúrò lórí international break o. Ẹ mọ̀ pé club football là ń jẹ lọ́wọ́. EPL is back. Ṣé rí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ láàrin ikọ̀ Arsenal àti Leeds United? Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá láǹfààní àti wò fẹsẹ̀wọnsẹ̀ yẹn. Leeds ti ya àwọn Arsenal o. Ṣé rí góò yẹn dùn gbọ́ngbọ́n kan sí? Arsenal ní pápá ṣeré Emirates. 58-minute play lẹ́yìn ìgbà tí Raya deny wọn. Leeds ní ìwọ Raya lé níṣẹ́. Ó yá gba ẹyọ kan kò yẹ wò. Ó ti di àmì ayò kan sódo. Wọ́n ti mi àwọn ikọ̀ Arsenal. Lọ pọ́lísì bọ́ọ̀lù ló ṣe máa jẹ́ o. Àmọ́ àti ìdébi ibẹ̀ yẹn. Ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bá ṣe ń lọ àmà já yín sí. Ó yá Líìgì Àgbàjọ orílẹ̀-èdè Nàìjíríà lánàá. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé o. Ẹ jẹ́ ń fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Kasina United àmì ayò 4-2 òun ló fi lú ikọ̀ èyí ń bà. Ṣé wá rí Spanish La Liga ńkọ́? Malaga gbìyànjú títí o. Ẹ mọ̀ pé Espanyol ló kọ́kọ́ mi àwọn wọn. Fíjì ló ń mi àwọn wọn nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ń lọ òpin. Malaga dá padà wípé àwa máa pa òdó rẹ̀. Àmì ayò kọ̀ọ̀kan nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Ṣé wá rí Borussia Dortmund? Ẹ̀yin nu Ọlọ́run nú o. Ẹ pa àwọn èèyàn lẹ́kún. Àwọn White Paper Boys ẹ yàwé wọn lánàá. Ìwé tán ti ń tò tò láti international break. Ẹ pa wọ́n lẹ́kún o. nítorí pé Borussia Dortmund àwọn ní lékè pẹ̀lú àmì ayò méjì sódo ẹmọ̀ pé abala àkọ́kọ́ òdòdó náà gbà sí òdòdó náà parí rẹ̀ sí nígbà kan wà bọ́lá ẹlẹ́ẹ̀kejì Svensson ìyẹn ní 80 minutes ó kọ́kọ́ lu àwọn Werder Bremen inú àwọn white paper boys sì dùn pé àsọfún yín ni ẹyọ kan tó kù géèmù kan tó kù ó ti ń taná o Cherry Slaughterback ó náà fìkan ló ní ó yá ẹjẹ́ ń fi wọ́n lọ́kàn balẹ̀ jàre àwọn white paper boys yẹn ọkàn wọn ti ń lọ kẹjẹ́ ń fi wọ́n lọ́kàn balẹ̀ ó di àmì ayò méjì sódo ọkọ̀ àwọn èèyàn balẹ̀ ó dá àwọn kan ti lọ sùn wọ́n ti lọ sùn o wọ́n ní kò sí kankan mọ́ lẹ́yìn kan jí láàárọ̀ kí gbogbo ẹ̀ green kò gbé kọ́ọ̀pù wá kí kọ́ọ̀pù yẹn máa dán yinrin àṣé Werder Bremen ni ẹ máa wòran náà ẹ máa wòran náà o kété tó lùkọ́ ni wọ́n dìde ẹ̀mọ̀ ìpórí àga lolùkọ́ ni wọ́n wà tẹ́lẹ̀ ó gbéra dìde nígbà tó di àmì ayò méjì sódo olùkọ́ ni Werder Bremen ó ní ó yá ìwọ bọ́ta ìwọ wọlé ó yá lọ ṣe kíní yẹn fún ọ race 88 minutes ó dá kan padà ó di àmì ayò méjì sí ẹyọ kan ṣe rá àwọn tó ti lọ sùn tẹ́lẹ̀ wọ́n bá ta bí wọ́n rí 2-1 lápá abibẹ̀ yẹn àwọn ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ti wọ 88 minutes náà ó yẹ kán parí ẹ̀ sí 2-1 bẹ́ẹ̀ yẹn ẹ wò ó ṣì lọ náà àbí kò lọ ó lọ tí ṣẹ̀wárí Folkrog Niklas Folkrog ẹ̀yin olólùfẹ́ West Ham tó ti lọ relegation ẹ máa dá Folkrog mọ ẹ mọ̀ ẹ́ kó kópa fún ikọ̀ West Ham góòlù kan ló mí o láyé ìgbà tó kópa fún ikọ̀ West Ham ó lọ́nú AC Milan kò láǹfààní láti mi àwọn ṣẹ̀rí nínú kan Werder Bremen ó ti mi àmì ayò márùn-ún Folkrog ní 92 minutes ó ní ẹ̀yìn Dortmund wọ́n ní ẹ̀ fẹ́ mú 3 points lọ níbo náà ti ń ṣerú rẹ̀ ṣe ti gbàgbé fọ́ọ̀mù tá a fi bẹ̀rẹ̀ season àwa náà kéré inú ayé àwa tá a gbá fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tá a pàdánù pẹ́pẹ́yọ̀ kan péré la pàdánù a borí mẹ́ta a ta ọ̀mì kan ẹ wá fẹ́ mú 3 points lára wa Folkrog ó ní níbo sẹ́ ó dá a padà ó di tútù lápá abibẹ̀ yẹn ṣe rá àwọn tó ti lọ sùn ní kété tí wọ́n jí ìyàlẹ́nu ló jẹ́ fún wọn o ojú gbogbo wọn bó ojú àwọn kan kọ́rẹ́ lọ́wọ́ àwọn kan lọ ń túwèé tò ní o Dortmund ṣe bẹbẹ lọ pọ́lísì Borussia Dortmund ó ti dàṣà wọn ipe kan máa lékè bí àmì ayò méjì sódo àbí mẹ́ta sódo nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n sì sọ 3 points nù kí la fẹ́ sọ nípa ikọ̀ Borussia Dortmund.
1: Níwò yìí tèmi Werder Bremen ni mo fẹ́ kí fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lánàá torí pé bó ṣe yẹ kí ikọ̀ ṣe máa ṣe nìyẹn pé bí rẹfúrí ò bá tí ì sọ pé àsìkò ti tó kẹ́bọ̀dì wa máa lọlé kò ẹ̀gbúdọ̀ já wọlé rárá torí pé nǹkan tá a rí tí Werder Bremen ṣe lánàá nìyẹn wọ́n dúró ti Dortmund lọ́rùn títí ìṣẹ́jú yẹn fi pé wọ́n wò pé ok everybody tó ti fọkàn sí pé aago 2-0 yẹn wọ́n máa gbé lọ ọ̀dẹ̀ ikọ̀ láìsí méjèèjì so ìyẹn là ń pẹ́ Werder Bremen lè mí kí mi ìtẹ̀ kí Dortmund torí pé ó dà pé òkè táwọn yẹn wà yẹn kò tẹ́ wọn lọ́rùn rárá ẹ̀dẹ̀mọ́pẹ́ àti mọ láńlọ́ọ̀dù tó máa ń gbowó lé lọ́wọ́ nínú orílẹ̀-èdè German Bundesliga Bayern Munich bóyá òkè táwọn dúró sí yẹn kò tẹ́ wọn lọ́rùn wọ́n ṣẹ́wọ́ sí Bayern Munich pé kí Bayern Munich máa bọ̀ ni torí kò yé mi bẹ́ẹ̀ ṣe lọ pàdánù ayò méjì tẹ́ ti ń borí tó dẹ̀ ku ìṣẹ́jú méjì péré kí ẹ 90 minutes pé ẹ wá sọ méjèèjì nù lórí nínú ayò tẹ mọ pé early kick off ni tẹ mọ pé ẹyin lẹ ń borí lórí tábìlì Bayern dẹ̀ rí tẹ̀ ń borí ẹ̀ náà òun náà kànràn jọ́gbọ́n ni tí ikú bọ̀rọ̀ so nísìnyí wọ́n ti fàyè lẹ̀ fún Bayern sìn tí Bayern bá gbá tiẹ̀ tó bá jáwé olúborí òun náà wà ní 13 points pẹ̀lú wọn iye goal tó dẹ̀ wà ń sìn ó sì wà ń plus 12 goals sí Bayern sìn Dortmund tó wà nípò kíní òun wà ní plus 7 goals tí Bayern bá tó bá jáwé olúborí nínú ayò títí ẹ̀ ń sìn òun náà wà ní 13 points pẹ̀lú iye goal tó bá score ló máa determine iye tó máa tún fi máa fi la Dortmund bá ń sìn so gbogbo yẹn ń sìn ó yẹ kí Dortmund lọ ẹ̀kan ti jáwé sóbì kan rí pé géèmù yẹn àwọn òdìgbà kí Werder Bremen kó rí ọ̀mì ayò yẹn kán mi àwọn wọn ṣùgbọ́n ó ti rí bó ti rí so wọ́n ti fàyè lẹ̀ fún Bayern Munich ń sìn kán yín láńlọ́ọ̀dù padà wá gba kọ́kọ́rọ́ ilé ẹ̀ ni so bí nǹkan tẹ̀mí rí sí yẹn so Dortmund ló pàdánù ayò yẹn lánàá Bremen ó dẹ̀ sáré fi ké burẹ́sì mọ́ lára bá ṣe rí ní Dortmund nìyẹn.
0: Ó yá ó fi ké burẹ́sì mọ́ wọn lára ó yá nínú fresh league one tó wáyé lánàá lẹ́ǹsì fi ìyàjẹ́ lyon àmì ayò méjì sí ẹyọ kan ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ láàrin arsenal àti leeds united ẹ mọ̀ pé mo já yín sí i pé wọ́n ti ya àwọn arsenal o jerry arsenal láwọn ògbàṣẹ́ bẹ́ẹ̀ ṣe ya àwọn wá àwa náà máa mi àwọn ti yín ṣe ẹ rí ni kàlàfíórì ó ti kà láìkọ leeds united o ẹ wo gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹnu àtẹ́lu lọ pọ́lísì lórí facebook ẹ má ì tí ìṣọ̀tẹ́ lọ pọ́lísì o nítorí pé lọ́wọ́lọ́wọ́ lọwọ báyìí Yọlá Oṣó Àríyọ Adéyinka ó ti kọ́kọ́ ti wọlé lápá bíbẹ̀ yẹn ó ní welcome engineer Nomade Luke títí lọ pẹ́ ó ní afternoon house Mr. Policy hope you are watching the game this is leading o ẹ̀yà ọ̀pọ̀ síwájú o ó tẹ̀síwájú ó ní Mr. Policy yesterday you make more the Gunners will win by 4-0 ó yá 4-0 call 4-0 ní 1-1 ló ń lọ lọ́wọ́ ó yá tí ó Police ẹni Ọláyan ó ní good afternoon Chief Raymond and Love Policy. Only the day is pride and lead is leading. Lead you lead him all. OTD 1-1 lapa bi benye. 64 minute play. Ami ayo kokan no shin gba lowo. O ya pa pa pa lapa bi benye. E den janyi si yo. Awon ifese won se to ma waye le ni. Oja awon ifese won se to ma waye le ni. Ni to fun yin transfer G. At awon iroyin to wa nle. Iko Arsenal. Arsenal ti Leeds United won se royin mo ami ayo kokan na gba lowo Aston Villa ati Brentford to ba dago meta osan won ma koju ara won Chelsea ati Bournemouth ago meta osan ni fese won se won Ipswich nko to ba dago meta won ma koju Fulham Sewari Sunderland Sunderland ati Co Brighton ago meta osan na ma koju ara won Manchester United to ba di 5:30 won gba lejo Ikọ Tottenham lo policy ka to wonu league agbojere lede Nigeria ifese won se meji wa leni Manchester United ati Tottenham amuroyin yen lana ja peke lu die ta ba wo Manchester United kan to lo international break won o gbianju rara ifese won se bi marun ti won ti gba seyin won bori eyo kan won si ta omi meji won padanu meji iko bi Manchester United because Manchester ama wo won pe unbeaten gan lo e kan gba lati bere season but te ba te wa le gba on bi ti ewo ni ke wa padanu meji ke ta omi meji ke bori eyo kan pere eyo kan ton bori gan koju iko sabani inu idije UEFA Champions League amo ta ba wo Tottenham ton fe koju le awon gan bo se nse Man U ni se nse Manchester iko Tottenham ife se won se marun ton gba won padanu meta won ta omi meji amo ko n ri be to ba ti di iru ife se won se bi ele amo Manchester United ka tenu bo ta ba wo Manchester United won lanfani lati bounce back Carlos Baleba ara àwọn agbábọ́ọ̀lù tán gbé wọlé sínú ikọ̀ wọn kò tí láǹfààní láti kópa fún wọn ó ṣeéṣe kó jẹ́ ìfẹsẹ̀wọn sàkọ́kọ́ Carlos Baleba lélẹ̀ Casemiro ti fi kàn yẹn lẹ̀ wọ́n ní Kobbie Mainoo tá bá wọwọ́ àárín ikọ̀ Manchester United ibi tí wọ́n ti níṣòro jù ṣé Carlos Baleba àti Kobbie Mainoo ṣán máa lè ṣeṣẹ́ pọ̀.
1: Níwò tèmi lórí ọ̀rọ̀ Manchester United iṣẹ́ yẹn Carlos Baleba àti Mainoo wọn yẹ kí ó kù sọ́wọ́ akọ́nimọ̀ gbá bó ṣe fẹ́ to ikọ̀ ẹ̀ tó bá tèmi bá fẹ́ lo tí bá fẹ́ bá to ikọ̀ ẹ̀ o èmi Yuristan Tillemans ni ma pí ẹ̀ pẹ̀lú bó jẹ́ Baleba ló máa bá play ni bó jẹ́ Mainoo náà ló máa lo ni but Tillemans ni máa lo láàrin yẹn torí pé Tillemans wà flexible ó lè adjust sí oríṣiríṣi bó máa ṣe gbé wá so Baleba or Mainoo ló máa ṣe dirty job láàrin but Tillemans ó ní foresight ó ní vision láti make assist sí fún àwọn tó wà wájú especially fún Bruno Fernandes kí yẹn dẹ̀ lè mọ ẹni tó máa ṣe assist fún ní at a striking position. So níwòye tèmi tèmi bá fẹ́ to ikọ̀ Man U yẹn láti àárín yẹn bá ṣe sọ ẹ má gbàgbé pé ó depend lórí ẹni tí wọ́n tún fẹ́ kojú Tottenham tó náà fẹ́ kojú yìí náà àwọn náà nǹkan ògbé kan náà ni ṣùgbọ́n midfield Tottenham náà kò nǹkan kan ṣojú múmu fún wọn ni kì í ṣe pé wọn ò ná gbá bọ́ọ̀lù wọn ní tán wọn ní Tonali wọn ní Bentancur wọn ti ní Savio wọn ti ní Fernandes wọn dẹ̀ ní Mamush ẹdẹ̀mọ ara tí àwọn Mamush àti Savio yìí tán dá nígbà tán wà Man City wọn dẹ̀ sì lè tún lè dá tara ò tí tọ́nu wọn ààyè ni ọkàn tí ì máa yọ so lóye ìwòye tèmi lórí ọ̀rọ̀ Man U tèmi bá fẹ́ to tíìmù yẹn fún wọn láàrin yẹn màá kàn lo Tillemans màá lò pẹ̀lú Kobbie Mainoo kí n lò pẹ̀lú Baleba any one of them then Mbeumo torí agbára àti eré tó máa nílò màá ní kí Mbeumo lọ pí ẹ kún à níwájú níwòye tèmi so màá ní kí Mbeumo lọ pí ẹ wá lè wà lo Michael Jackson yín Ziggy mo lè ní kí
0: 9.5
1: mo lè ní kí Ziggy náà kó play láti flank yẹn so that a lè fún Bruno Fernandes ní enough space bọ́ gbogbo wọn bá tẹ̀lé score àmọ́ pé Bruno Fernandes ó máa ní vision láti score so Bruno Fernandes gongon lo e ko ma play as false nine fun won ida ko play eight ko de play false nine tori pe ohun ni vision o de ni scoring experience dada so ni wo yete be mi se ma to ti mo man yu yen ni sugbon e ma ja agbagbe na pe ko ti amu ajaran ran ohun to n pakun ohun loro ti won na awon na ti jawe olubori kokan lati gba ti league ti league ti bere nsin ti man yu ma lo sunle tori pe eru game bayi ni awon ru teams dem ma fi bere eru first won se won lati ma bere ti ma jawe olubori so mi ge owo to ti amu ku rara ti man yu ba gore to ti amu le fi na gbe won lo yin osan eni
0: oya ti man yu ba gora won to ti amu le tana si won lara o oya ta ba nsoro ifarapa ninu iko mejeje ebe nbe lati ninu iko Manchester United oya Nuza Mazrai money back injury lo ni o sese ko kupa o sese ko ma ko pa oya Kobbie Mainoo nko e mo epo ni knock ni gba tan le international break o sese ko na wa lori papa se wari Patrick Dogu hamstring injury lo ni o won lo di late October ko to de iko Arsenal omo yen omo ro omo logo Bruno Guimare o ti tan kini yen ti Leeds United lara a se ibere ko lo nise eni ba se pari lo sese o oya Arsenal 2 Leeds United 1 69 minute play oya egbe fun lo policy lapa bi ben oya Patrick Dogu o so fun yin pe oni lanfani lati kopa o Ade Olutoni oni good afternoon bro Ade Olutoni oni a ode de wa super lapa bi o e ba wa kiya wa lojo bi a wa ti kiya wa lori ategun ati se shout out fun mommy wa lapa bi ben gba odun kan o Ade Olutoni ba kiyawo yin oja Marcus Rashford knock injury lo na ni o ni knock lapa bi beyen won lo wa doubtful kada lo nko na ni farapa Tom Eaton abdominal injury won lo delay October ko to de oja bakan na ma se delay back injury lo ni o sese ko kopa o sese ko ma si kopa Manuel Ugarte ACL o di April ko to de April 2027 Amadi Alo o na tin gbaradi fun Manchester United ele ri ele ma ri oya Benjamin Sesko nko won ni few days away shin injury lo ni o oya ninu ko to ti amu nko Dejan Kulusevski ni injury lo ni Pedro Porro physical discomfort Xavi Simon ACL lo na ni o di 2027 ko to de Carlo Modric nko ankle injury Wilson Odobad ACL lo na ni o di November ko to de lo policy ifese won se Arsenal ati Leeds United ka to te waju ka to wonu Spanish La Liga to ma waye leni come back de le jo loju iwoye temi because ifese won se won ti pari am Arsenal tin leke ami ayo meji si eyo kan won kokko mi awon Arsenal David Raya se bebe o save awon anfani ti iko Leeds ti ni bi meta lo nikan ti block ni abala akoko pelu bo se nlo se e si release kan shock iko Arsenal abi Arsenal ma gbe 3 points yen lo
1: eminu mi dun pe engineer Normade look titi lo pe on tele wa on de ran mi leti pe mo ni pe Arsenal ma ja abi ayo merin sodo so o si ti Leeds de ti lo so ti lo lu odo yen to ti yi si eyo kan bayi tin o mi pe a ye Arsenal na le play 5-1 kuro na ile iran niyan so that 4-0 yan si le pe toro de 4-0 te engineer ran mi leti si yen ohun la dua temi nlo bayin sin so ni wo temi Arsenal mo ri pe Leeds kan tete gbiyanju ni egun won sare jo ni o fe woran keyin ni tori mo mo pe ti Arsenal ba bere jade to ma jade dada pelu won sin o ma fi nkan se won gan so ko ni ya mi lenu rara tori mo pe Leeds na gbiyanju ni so ko n se ru won rara lo ma deruba alo e ko deruba ru Arsenal yi tori edo early kick off na o ma n favor awon kan lo sugbon nisin oju everybody lo ti la everybody lo ti gbon sin Arsenal ni mo pe Arsenal won ni fe sun gbengbe lori ile tori te ba wo substitution ti akoni mo gba se to gbe Guimaraes wole
0: yen Mikel Arteta
1: Arteta to gbe Guimaraes wole to o me ton rante ti enkeji ti awon meta to ko wole Gyökeres Guimaraes ati nkan to gbe wole yen so o je ki game yen yi pada lesekese a de ti ri pa Guimaraes lesekese so mo expect pe ki Gyökeres na ko na mi awon nu enu game yi tori pe gbogbo backline ni Leeds United yẹn mi ri kankan nu
0: o gbe Ben White jade o gbe Jure Timber wole
1: Timber so mi o ri pe anybody nu won o ma le di o ma le fi owo agbara da Gyokeres yẹn mu so ti Gyokeres ba bo sinu game yi dada fun re emi ri pe o ye ko ngan na ko tun mi awon nu a ninu awo yi so ki Leeds United awon ton tin ki Leeds United awon na lo ma tun ki Arsenal ti pari ayobade
0: won ni eyin te ki Leeds United eyin na le ma gboriyin fun iko Arsenal yen ti fese won se yen ba lo opin to ba de opin lapa bi beyen o ya Euro match NPFL league agbaje orile de Nigeria Ikorodu City lago merin won ma koju Kwara United Ranchabi padago merin won na ma gba lejo Niger Tornado fese won se meji to ma waye ninu league orile de Nigeria nu o ya Spanish La Liga fese won se to nlo lowo laarin Rayo Vallecano Athletic Club won ti abandon ifese won se yen 28 minute play lasan ni o ni idaduro ifese won se yen ni idaduro bo ba se nlo amaja yin si Deportivo Alaves bo ba di 3:15 losan won gba lejo Atletico Madrid oya Barcelona nko to ba di 5:30 won koju Getafe iko Real Madrid yen lago mejo asale won koju Villarreal lo policy ta ba wake up Barcelona kan to le international break Rafinha tona fun won Rafinha je okan ogi to je ki ogo Barcelona ma yo nigbati sa bere won ti wa fi royin lede pe Rafinha oni lanfani lati kopa fun Barcelona ifese won se ni koju Getafe ati ifese won se koju Galatasaray ninu UEFA Champions League lai si Rafinha se Barca ma se bebe
1: ami moye temi ba gbogbo ala mo ipa ti Rafinha ti ko lati odun ko ten so odun ile kangan lati odun to ti koja ni pe inu e really njo gan o de njo gidi gan lo ntan na gan so ni woye temi mo ri pe o ma fi Barcelona ni toto sugbon ko nse bi pe ki Barcelona ma wa ni mo se ma tun tun ra won mu tori pe e ma gbagbe pe o ti won ni Gabriel Jesus ti Arsenal ton ra lo ti lati odo Arsenal won ni Lamine Yamal ni waju yen won ni Karim Adeyemi so ni waju yen aye wa dada lati switch iwaju yen dada Anthony Gordon no e ma gbagbe pe ohun na wa nbe o to le play as false nine o le Adeyemi o le play as false nine Lamine Yamal o le play as false nine tori pe gbogbo ti nkan ti Rafinha no nse no ni ki se outright striker be yen no so ni wo etemi iwaju Barcelona won bayi to ku to wa nle yin na o to eru nla ni to wo Getafe lorun so gbe ko ya mi lenu pe ohun o si nbe mo de mo pe Barcelona no pelu pe ko si Rafinha nle won ni mo lara pupo ju tori pe team yen latarin meji e ma gba pe striker mefa e ma so pe striker mefa lo ma nlo bo se wa yen gbogbo awon ati midfield won lati ori Rodri ni o mo goal score lati ori Pedri ni o mo goal score lati Lopez gan o mo goal score so gbogbo won yen so mi pe be awon mefefa to wa lati arin so wo waju iwaju alatako gbogbo won lo le mi awon so lodo temi Getafe ni ko mura ti o ba tun ni je bi merin o marun tori pe Barcelona ile anybody kan ba ko sori papa to ba sha tin wo aso yen aso Catalonia yen o bi ni pe omo ogun ni e o de guro jagun yen titi doju e ni so emi niwe temi Rafinha ti o sin le yen mi o rin pe Barcelona ma mo lara pupo
0: oya lo policy ta ba n soro idije Spanish La Liga mo so sha bi pe Real Madrid ati Villarreal won koju ara won to ba dago mejo bo se se Barca na ni se se Real Madrid iko Real Madrid Kylian Mbappe gugu alari ko ni farapa nigbati on kopa fun orile ede France ko lanfani lati kopa fun won ninu ifese won se tan gbagbeyin o pada si orile ede Spain but Kylian Mbappe fun Real Madrid ise ti Rafinha se fun iko Barcelona na ni Kylian Mbappe se fun Real Madrid o se se kamari lori papa leni tan ba koju Villarreal se nkan ti se Real Madrid na
1: ibi bayi la ma ti mo bi muse won se da muse to tori pe pe Kylian Mbappe o ba sin le Madrid to bi ju team to ye ki o je pe ori eyan kan lo ma duro le lo ehun ba oro Barcelona la se so ton sin pe gbogbo iwa awon mefa striker mefa ni Barcelona ma n ba yan fi ba lo ma fi n ba yan play ni ton ma fe koju e so ko wa ye ko je pe Mbappe kan ti o sin le o ye ko wa je ki mi ayo yen ifese won se yen ko wo Real Madrid lorun tori mo pe Adagula ohun na o ni ballu lese Jude Bellingham iyen gbogbo alamara to bo to wa nu e but Vini mo gbo anu la mo ara to wa nu njo ti Vini ba fe wa si party o ye ke mo pe ijo ma wa ni loju agbogidi gan ni so o wa ku si owo Vinicius ni toro gan ni gbogbo ju ma wa lare nsin pe nsin ti ah ko ti si Mbappe nle se wo le wo bata yen ko le gbe Real Madrid de ile olo ile ologo ti won ti won na foju sun e so o wa ku si won lowo le ni to ni pe bon se be gba ame ifese won se awon ati Villarreal e ma gba npe Villarreal na ko nse eran kekere rara nunu nkan to ohun na ipo kesan lo wa lori akaba tabili so awon na de fe make impression na fe make impact pe kon le mo pe awon na wa se rara so mo expect pe mo ni yo gbogbo alamo kan ti mo ni yo na de to lati se so mo expect pe o ye ko tun team yen to ko de fun iru eni Vinicius gan re le mi fe lo wo tori pe ohun gan ni mo expect pe o ye ko iru eni lo ye ko ton na dada ko le je ki gbogbo amara ye mo pe ara ton mo pe ohun da yen ara yen o ti ku mo ohun ohun si lara nu dada
0: O ya lori Facebook ti Money Baba Calls lati Yana Fadipe Academy o kan si wa lapa bibe yen Jola Oserin Adeyinka oni Arsenal Guimaraes Guimaraes lo mi awon oni Leeds can't do anything Gyokeres will score soon up Arsenal Adeolu Tony o ya oni Ibrotimba Gyokeres and Bruno o se jare Precious Buluwa ti fe Adeolu Tony oni thank you lapa bibe yen brother mi and dupe ara ni o this is Oluwa Tosin Adeolu in sojo bi re loni o ya ti se shara o si and dupe ara ni o ololufe wa oni Adeolu Tony e mo pe yawo ololufe wa na ni Precious Buluwa ti fe oni worship you from Lagos o ya papapa Jola Osho Erin Adeyinka oni up Inter Milan sha ilo up Inter Milan ke ti na Parma ni e lo na Parma ka to up Inter Milan Oya papapa mo kuro lapa bibe yen o di orile de Portugal oya won ti fi ya je Cristiano Ronaldo e mo e pe o apologize o tender apology letter oni se ri gbogbo eji ate ba fe gbe dide lori mi emi faramo o oya ajo Portugal e ko to ba federation won ti confirm e won ni se ri awon ti open disciplinary proceeding lori Cristiano Ronaldo won ni kete to fi camp orile de Portugal le won ni se ri awon suspend e o awon suspend e lowo lowo bayi o ya lo policy won ti suspend the Cristiano Ronaldo fun orile de Portugal kini yen tun mo si
1: nkan ti gbogbo aye ti ta ti gbogbo ati jo mo ni pe a ofin ton ti file emi mo pe won ni fe te tori ti Ronaldo nikan tori pe gbogbo ala mo pe a ko oko o nse nkan amuye ara ko nse nkan to ye keyan ti e ba lowo iru Cristiano Ronaldo pe nkan ki nkan ba won ko sele to wa fi camp le nigba ta won akegbe ton wa lori papa ton gbaradi lati koju awon opponent won iwo wa fi papa le tori pe iwo kan ni onifakaja kan pe lawon kan nu team so ni woye temi Cristiano Ronaldo okoku so pe ajo agbabolu lorilede Portugal pe won ti gbe committee le lati mo ijiya ton ma fi je Cristiano Ronaldo o da bon se se yen so that a le je ohun eko fa won to ku to nbo leyin so that awon na mo pe ko si bo se le lo buru bo se le lo tobi to o le tobi jodin di ilu kan lo so oniwoye temi disciplinary committee ton set up yen nkan to da ni awon reti esi nkan ton fe babo lati be
0: Oya an reti esi nkan ton fe babo lati be oya je ngba be lonu ko Barcelona Juan Laporta o ti soro lori Real Madrid o emi se Real Madrid te n wo yen tori pe won o je nkan kan mo ni o e mo pe won tin lose credibility won ati prestige won se Real Madrid te n wo yen oni se ri case Negreira e mo pe Real Madrid ti benu ateluwa oni se ton ba ti gbeje gbejo dide ton ti dismiss case yen gbogbo oro ti Real Madrid ton so nipa wa won funra won ko je ni o oya mo koja lo sinu iko Liverpool Andoni Iraola akoni mo gba iko Liverpool o soro lori case Manchester City e mo pe 150 charges won lo lowo lori Manchester City o oni se ri uncertainty yen oni is not good for anyone o oni se ri e mo pe case yen lo lowo e wo eyin akegbe mi e farabalẹ ani lati farabalẹ e farabalẹ o kabale mo bo se nlo lapa bibe yen oya odinu iko Chelsea up Chelsea ni gboro aye e wo Arsenal tu fe se kini e fun Leeds United o o ge declare opelope aso de ko Leeds United o mu ball yen chaki o ya papapa ko Palmer Cold Palmer Cold Palmer o ti fẹṣẹ rẹ loju si o o fẹṣẹ rẹ loju ninu iko Chelsea o ti di odun June 2034 fẹṣẹ rẹ to pari ninu iko Chelsea o o wa tẹ waju only I can feel the ambition I'm so happy here and with Xabi Alonso as manager Chelsea means a lot to me I think the club is going in the right direction so I'm delighted to sign and obviously I'm very happy Palmer says Palmer lo so be fun iko Chelsea lo policy ko Palmer ti fẹṣẹ rẹ loju si se royin ayo ni
1: ah royin ayo ni o tori pe bi Chelsea ba ma da nkokan nu season ta nu sa ta wa yi ati siwaju se gan a le ko iṣo ise owo ko Palmer a le ke ko kere rara tori gbogbo alamo ati ma se bo ko Palmer ati bo se gbe won to ninu iko Chelsea yen ngba ti ko Palmer ba lo le e mo se gbogbo a o ma han si gbogbo agbaye pe Chelsea na o ma struggle sugbon si to ti wa fe se re loju di 2034 a nkan ayo ni fun awon ara Chelsea mo pe bo se wa ensin okan won ti balen pe ko sin pe iko nla kan kan ma dede wa to wa kan ku giri wa kan ma la won fe wa gbe ma won lowo so ni woye temi nkan ayo to ye ka awon ara Chelsea to ye ki gbogbo ajo dun lo ni tori pe nkan ayo ni ko se n to ma fe ki agbabolu e to daju ko kuro ni inu oko e ka de ma gbagbe pe ko Palmer ohun ni ohun gangan ni omo ologo ti Chelsea ni afi ton ba se tun ti gbe lomi wole ti gbogbo ojo mo si ni so ni wo temi nkan to da ni pe 2034 yen it's a very nice one fun Chelsea ati ko Palmer fun re
0: oni nkan ayo ni o fun Chelsea ati ko Palmer nitori po fẹṣẹ rẹ loju o ya inu ko Barcelona mu pada si Juan Laporta o soro lori Rafinha o ni eyin te lon kaya oke lori ifarapa ti Rafinha ni o ni e farabalẹ o e mo pe injury Rafinha situation Rafinha doctor ti so fun wa o dokita ti so fun wa dokita ni a farabalẹ o se ri ifese won se koju PSG Rafinha ma wa available won ti fi wa lokan balẹ lo to ko ni ko pa koju iko Getafe ko ni ko pa koju Galatasaray ama se ri PSG emi le fowo re soya nitori nkan ti dokita ba ti so fun wa lọ́gán tán bá ti sọ fún wa bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ó ló máa kojú PSG ó yá dínú ikọ̀ Arsenal Mikel Arteta ní kété tó fẹṣẹ̀ rẹ̀ lójú sí ó ṣeṣe kówó rẹ̀ wọ 29.9 million euro ìyẹn fún ọdún nínú ikọ̀ Arsenal lọ́dọọdún iye tí Mikel Arteta yóò máa gbà 29.5 million euro lọ pọ́lísì owó tabua fún Mikel Arteta ṣàtẹ̀tà dìsàvẹ̀ líìgì kan ló ti gbà fún Arsenal.
1: Líìgì tó gbà gan kọ́ ni ìyẹn gan kọ́ ni méjì nǹkan tó jẹ́ kókó jù bí kò ṣe ń pé ọmọ ilé ni ká má ṣọ̀tẹ̀ ọmọ ilé ni Arteta ó mọ tinútẹ̀yìn ó ti gbá bọ́ọ̀lù ń bẹ̀ ó dẹ̀ ti ṣojú Arsenal dáadáa tó tún ṣe kápítẹ̀nì wọn so níwòye tèmi owó tán fún yẹn ó lẹ́tọ̀ sí torí pé ẹni tó lè wá gba líìgì fún yín after 22 years tó dẹ̀ wọ team tó dẹ̀ gba league fún yín ó gbàǹgbà tó kọ́kọ́ dé ó ti gba FA Cup ó tún ti gba Premiership ó ti gbé yín wọ Champions League final kí la tún fẹ́ nìkan tún ṣe fún ó ti gbìyànjú tó fún Arsenal so pé wọ́n fún owó kún owó ẹ̀ yẹn nǹkan tó tó ni ká fi ọ̀tọ̀tọ̀ kúrò nǹkan tó tó ni tó ní pé in terms of experience ní gbogbo àwọn akọ́nimọ̀gbá tó wà lórílẹ̀‐èdè England lọ́wọ́ tàwa yìí òun ló lẹ́sperẹ́ǹsì jù ní gbogbo àwọn akọ́nimọ̀gbá yẹn so àdẹ̀lẹ̀ kó ìyẹn kúrò nù CVA rárá so gbogbo alamọ̀ pé nǹkan tí Arteta tó láti ṣe fún ni so Arsenal ṣiṣẹ́ kan tó yẹ kán ṣe wọ́n ṣe dáadáa ìgbésẹ̀ yẹn ìgbésẹ̀ tí ó ṣe mú yan gan ni láwùjọ so wọn ò ṣe wọn ò ṣàṣìṣe rárá lórí pé wọn fẹ iṣẹ́ lójú wọn dẹ̀ fún lówó tó pọ̀ sí.
0: Ó ní ìgbésẹ̀ akínní kan Arsenal gbé lápá bíbẹ̀ yẹn bóyá ẹjẹ́ ń wọnú Manchester United lọ yàtọ̀ Alex Ferguson olùkọ́ ni Manchester United nígbà kan rí ó ti sọ̀rọ̀ sí ìgboro ayé o oníṣẹ́rí pápá àṣeré tí Manchester United ń kọ́ yẹn wọ́n bá fẹ́ ṣí pápá àṣeré yẹn wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ ní ìbá wà ń bẹ́ẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí èèyàn wà ń bẹ́ẹ̀ in spirit o ta Alex Ferguson ló sọ ṣé kò ṣe pé bàbá ti ń dágbére ọlọ́njọ́ ó yá Mikel Arteta ó sọ̀rọ̀ lórí 150 charges ìyẹn guilty Manchester City ó ní ẹ̀wọ̀ èmi Mikel Arteta èmi understand o mo understand ó sì wà important tí ka respect igbese ti won gbe o ni o ye ka respect e mo pe process yen si nlo lowo won ti so pe ijiya bayi na ma fi je Manchester City nitori pe Man City ti happy o ni e je ka farabalẹ o e je farabalẹ o ya Erling Haaland o soro saju ifese won se koju iko Liverpool o ni se ri ifese won se wa koju iko Liverpool ifese won se ma gbona janjan e wo awon ololufe Manchester City metan wa papa sere Anfield awon ma gbe ma lagbara leyin inu won si ma du pelu kan tan bari lori papa ya Luis Enrique inu iko PSG mo gba lo o soro lori Desire Adue o ni ise ri Desire Adue yen ta ba nsoro machine ta ba nsoro agba ball ti se ye o ni ewo gbogbo gba to ba nkopa o ni ma ngbara di dada o si ma deliver lori papa oni bakan na pelu Usmane Dembele Kayola Karashila Fabian Ruiz Joao Neves ati Vitia oni se ri gbogbo awon ti mo ka le se ri gbogbo won ni se ye o ta ba nsoro agba ball ti se ye dada oni gbogbo won ni oya bakan na Raul Asensio o ti soro lori coach Carlo Ancelotti oni se ri Carlo ten wo yen oni eyan gidi ni o fun emi o emi Asensio o ju akoni mo gba lo o eyan bi baba lo je si mi se ri Asensio Carlo Ancelotti oni special place lo ni lokan aya mi oya papapa akoni mo gba iko Barcelona nigba kan ri mo soro ki Christian o ti soro oni se ri awon agba ballu kan o lawon agba ballu ti mu so yi awon agba ballu to wo ti 80 million euro ni oni won mo kankan ta ba nsoro dollars won mo kankan o oni saju ifese won se be pe won te fi foran han won bi pe o ya ma bo ma bo wo ban se ngba lele to ba gege si waju o gege seyin ti to ba ti ye ko ti gba pass o gba pass o.

0: bọ̀ ó ní gbogbo ilé láwọn máa ṣàlàyé fún wọn ó ní ní kíkẹ́ táwọn bá ṣàlàyé fún wọn ó rò èpo ti yé wọn ní o wọn bá wá dórí pápá wọn wà máa gbàgbàkúgbà lọ pọ́lísì pẹ̀lú ọ̀rọ̀ tí akọ́nimọ̀gbà yìí sọ. Ní modern football tí gbogbo wa ń wò ṣáwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ yẹn ṣì wà tó yẹ pé agbábọ́ọ̀lù tó wọ̀ ti bí 80 million euro wọn wà máa sọ pé báyìí ló ṣe gba báyẹn ló ṣe gba tó má tó wá dórí pápá iṣẹ́ yẹn ò ní yé wọn mọ́ ṣé irú àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ yẹn ṣì wà.
1: Wọ́n sì wà ọ̀ka kò sí bí a lè fẹ́ kóró ẹ̀ kù ní àwùjọ wa kò ń ṣe ọ̀dọ̀ agbábọ́ọ̀lù nìkan náà ni gbogbo ẹ̀ wà torí pé iye tán kó lé lórí kò túmọ̀ sí pé nǹkan tó wà lẹ́sẹ̀ nìyẹn ẹ̀mí máa ń sọ nǹkan kan tá a máa dẹ̀ ń sọ ní ẹ̀yìn kulú pé nǹkan tó wà lọ́rọ̀ eré ìdárayá ó kẹnu ju gbogbo nǹkan tá à ń rí lórí pápá ní pàápàá ti fútbọ́ọ̀lù gbogbo àjọ ń wò yìí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ẹ̀ ó ju òjé lọ torí pé pọ́nrà lọ 100 million pọ́nrà 80 million kò túmọ̀ sí pé kí ni ó dépend lórí àwọn tó bá ṣe PR rẹ̀ ó dépend lórí àwọn tó bá kó sòdì ó dépend lórí agency tó bá wà lórí ọ̀rọ̀ ẹ̀ so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń jẹ́ kí ọ̀rọ̀ owó ló máa jẹ́ kówó yẹn pọ̀ so níwo pé torọ́ mọ̀ yìí da lówó yẹn ṣe pọ̀ gbogbo alájọ mọ̀ àwọn agbábọ́ọ̀lù kan wà tó pé níṣe ni bí ìgbà pé everybody fowó jóná ni àwọn fans gan tó wà ń ta gangan mọ̀ pé kíní yẹ ọmọ yìí ò yẹ kó tó yẹ báyìí ṣùgbọ́n iye tán gbélé lórí nìyẹn so níwò tèmi kò sì bí rárá lórí ọ̀rọ̀ yẹn torí pé wọ́n gbowó ńlá lé wọn lórí yẹn kò túmọ̀ sí pọ́n da tó yẹn rárá but lọ́rọ̀ tí ó kù sí owó bí akọ́nimọ̀gbà bá ṣe mọ ọmọ kọ sí torí ẹ má gbàgbé pé akọ́nimọ̀gbà náà bí olùkọ́ ló ṣe rí láàrin wọn so òun ló rínú ló ròde ló dẹ̀ mọ̀ nǹkan tí òun fẹ́ so bó pọ́n bá bá wọn sọ ọyà báyìí ni ẹyẹ ṣe tó bá ti rélè tó sáré lọ bí báyìí ni kò ṣe sáré bí báyìí ni kí wọ́n sáré gbà àwọn ẹlòmíì ìrònú wọn ìrònú òkè ń papọ̀ ńgbà míì tó yẹ pé nǹkan tó wà lọ́kùn ẹ̀ ó pọ̀ bí táyé àṣejẹ bí tọ̀hún àṣejẹ so níwòye tèmi ẹni tó sọ̀rọ̀ kò sì wí rárá lórí ọ̀rọ̀ yẹn pé iye tán fi ń ra pléyà ńgbà míì àwọn pléyà míì máa wà tó pé wọn ò ní mẹ́mórì bí èdè tó fẹ́ẹ́ lò nìyẹn wọn ò ní ara gba ẹ̀kọ́ sí.
0: Bẹ́ẹ̀ la rí wọn bẹ́ẹ̀ kọ́rọ̀ sí wọn kò ní yé wọn.
1: Ó dìgbà tọ́rọ̀ bá fẹ́ yíwọ́ tán wọ́n tó ṣe máa ṣe I'm sorry. So bẹ́ẹ̀ lo nítòótọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ tó ní nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ náà ni kì í ṣe lórí pápá eré ìdárayá nìkan ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ a dẹ̀ lè fẹ́ rú ẹ̀kú náà torí pé nǹkan tó ní kálukú tó ń rò lórí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ síra.
0: Ó yá nǹkan tó ní kálukú ń lò lórí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ó yá inú ikọ̀ Chelsea ó ti wà official ìyẹn line up ikọ̀ Chelsea ẹ mọ̀ pé Chelsea máa gbàlejò Bournemouth ìyẹn láago mẹ́ta ọ̀sán ó yá jẹ́ nǹkan sí yín létí Chelsea aṣọ́lé wọn Martinez ti ń yín goal bí yín goal ṣeré kan tó lọ international break òun ló máa ṣọ́lé fún Chelsea lọ́sàn-án tèmi Achipong àti Lacrosse wà lára wọn ìyẹn àwọn agbáwọ́ ẹ̀yìn Shewari Cowie tó ti ní farapa fúngbà pípẹ́ ó ti dé padà sínú ikọ̀ Chelsea tó yá bákan náà Neto náà wà nù wọn Henderson lọ́wọ́ àárín Caicedo ó dé padà ọmọ ró Chavaria náà wà lára wọn Ko Palmer tó ṣẹ̀ fẹ́ṣẹ́ rẹ̀ lójú òun náà wà ń bẹ́ ó yá Joao Pedro àgbọ̀wọ́ iwájú Morgan Rogers kún wọn gbogbo àwọn tí Chelsea kó sórí pápá nìyẹn wọ́n máa kojú ikọ̀ Bournemouth lọ pọ́lísì àwọn agbábọ́ọ̀lù tí Chelsea tán pariwo síta wípé wọ́n máa kojú Bournemouth ṣé wọ́n tó ṣẹ̀yẹn ṣe fún ikọ̀ Chelsea.
1: Wọ́n tó ṣẹ̀yẹn ṣe ni fún ikọ̀ Chelsea ṣùgbọ́n tèmi bá fẹ́ wo bọ́n ṣe fẹ́ to tíìmù wọn yìí tíìmù line up tájọ rí ó ti lo Ko Palmer àti Morgan Rogers kan le máa bọ̀ láyé láti kún Joao Pedro níwájú Chavaria náà òun náà iṣẹ́ iye àlejò òun náà ti ń wọ géèmù díẹ̀díẹ̀ nísìn Caicedo tó fẹ́ pè Henderson ìyẹn nìkan náà ni àárín tí mò ń wò pé ṣé tán bá gbéná lé Henderson ṣé Caicedo lè ó sì ní agbára yẹn láti bo Henderson torí mo mọ̀ pé àwọn ikọ̀ Bournemouth nsìn orí Henderson gangan ni ihò tán máa fẹ́ gbà wọlé so ṣé Caicedo lè cover up fún dáadáa torí ẹ má gbàgbé pé Tavernier àti Ryan na Bournemouth yẹn wọ́n mọ̀ bọ́n sáré sẹ́yìn yẹn tó bá play 8 nínú ikọ̀ alátakò wọn so níwòye tèmi ẹ̀mí rí pé Chelsea á gbìyànjú ṣùgbọ́n tó bá fẹ́ dàrú.

0: ẹkàbọ̀ padà láti ibi ta ti lọ polówó ọjà. Ìkànnì West Radio náà pé bí 89.3 FM. Ó yà lọ pọ́lísì ká wọnú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́. Ó yà ìdíje Italian Syria Genoa. Genoa ń fìyàjẹ Fiorentina lọ́wọ́. Àmì ayò méjì sódo. Ó yà Inter Milan tó bá dago márùn-ún. Wọ́n mọ̀ gbàlejò Parma, Napoli àti Frosinone. Frosinone 7:45 PM nífẹsẹ̀wọnsẹ̀. Lọ pọ́lísì ká wọnú ìdíje Italian Syria Inter àti Parma lago márùn-ún. Kí làwọn olólùfẹ́ wa kí ni ká máa expect?
1: Kò sí àní-àní gbogbo alamọ àti máa ṣe bọ Inter Milan. Àwọn lọ́wà nípò kejì lórí tábìlì ń sìn. Àìmọ́ dẹ̀gbà wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán jọ wà lórí ipò kíní dé ipò kẹta. Àmì ayò 13 points làwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wà. Bó ṣe wà yẹn goals ló yà wọ́n lẹ̀. AS Roma tó wà nípò kíní òun ní 11 goals. Inter Milan tó wà nípò kejì ó ní 7 goals. Lazio tó wà nípò kẹta òun ní 5 goals. So bọ́ndẹ̀jọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wà ní 13 point yẹn kò yẹ kó ń ṣe nǹkan tí ó máa ya ẹ̀mí lẹ́nu rárá. So Inter Milan ní àsìkò tán wà yìí gbogbo alamọ̀ nǹkan tí Inter Milan tó bá ti ń kànràn pé wọ́n fẹ́ kojú àwọn teams báyìí irú Parma sìn gbogbo alamọ̀ pé àwọn méjèèjì kànranjọ́gbọ́n ni wọ́n àwọn ẹ̀ ń kó là fúnra wọn rárá. Ṣùgbọ́n Inter mú bó ṣe máa ń mú result ẹ̀ tó bá máa tí gbogbo ẹ̀ bá máa dàrú tó bá fẹ́ dàrú tán Inter mú bó ṣe máa mú result ẹ̀ lára wọn. So kò ní yàmí lẹ́nu rárá pé Inter náà ní San Siro tán ti fẹ́ kojú wọn wọ́n máa tún fi nǹkan ṣe Parma ni. Torí ẹ má gbàgbé pé Parma sìn ipò 15 lọ́ wà báyìí pẹ̀lú 4 points. Wọ́n dẹ̀ jẹ́ wọ́n ní àjẹ́lẹ̀ goal mẹ́ta nílẹ̀. So níwò tèmi èmi ẹ̀ sẹ́ti pé kí n takàn ní ride lórí wọn. Ṣùgbọ́n fútbọ́ọ̀lù náà májà gbàgbé pé nígbà míì máa ń wà tẹ́ pé 1+1 nígbà míì ó máa ń di 12 nígbà míì tó máa ju 2 lọ. So ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mi rí pé Parma yẹn ó lè dá àrà kankan kò ju Inter ní ọ̀sán yìí.
0: Ó yá ní pápá àpáká wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ Napoli àti Frosinone. Gbogbo alámọ̀ pé Napoli náà nílé wọn àwọn náà àgbà ọ̀jẹ̀ làwọn jẹ́. Àmọ́ ọmọ gbàlejò Frosinone tá bá wo sáà yìí lóòótọ́ Frosinone ṣe dé láti relegation àmọ́ àwọn náà gbìyànjú wọn ṣe dáadáa wọn tanná díẹ̀. Ṣé wọ́n láǹfààní láti fìyà jẹ Napoli?
1: Ibi ó dé ń sìn ẹni tó bá ti jùyàn lọ lórí tábìlì yẹn gbúdọ̀ bẹ̀rù ẹni torí Frosinone ta sọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ lọ tí Napoli fẹ́ gbà lálejò ń sìn ipò kẹfà lọ́wọ́ lórí àkàbà. Wọ́n ti gbá ayò márùn wọ́n ní goal márùn wọ́n dẹ̀ ní 10 points. Whereas Napoli tí ó tó fẹ́ gbà wọ́n lálejò yìí ń sìn Napoli inú ayò márùn tóun ti gbá góò kan ló nílẹ̀ ó dẹ̀ tún ó ní àmì ayò méje. So Frosinone tán fẹ́ gbà lálejò lórí àkàbà ní ìtajọ́ jókòó Frosinone jù wọ́n lọ lórí líìgì Serie A. So Napoli ni kó múra báyìí sìn pé òun fẹ́ tún ìwé kọ torí Frosinone nìyẹn sìn bó ṣe ń pa kúkúrú ló ń pa gúngùn ẹ̀mí ẹ̀ yí gan kò ń fẹ́ kú bọ̀rọ̀. So ó ṣeéṣe bẹ́ẹ̀mí ṣe ń rí gan ó ṣeéṣe kó lọ ta àmì ayò ọ̀mì ní Napoli bó ṣe wà yẹn tí Napoli ò bá ṣọ́ra gan tí ò bá lè mú 3 points èmi rí pé Frosinone yẹn á fẹ́ mú draw kúrò ní Napoli.
0: Ó ṣeéṣe kí Frosinone mú draw kúrò Napoli. German Bundesliga wọ́n ti taná sí Bayern Munich lára. Ó yá Osborne ìṣẹ́jú márùn-ún nífẹsẹ̀wọnsẹ̀ yẹn dé wọ́n ti ń fìyà jẹ Bayern Munich. Àmì ayò kan sódo òun ni Osborne fi ń lù wọ́n lọ́wọ́. Hoffenheim àti Hamburger òdòdó ni. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ ó yá Mainz 05 ńkọ́ àti Bayer Leverkusen ìṣẹ́jú márùn-ún péré náà ti gbà. Òdòdó náà ń gbá lọ́wọ́ Werder àti VfB Stuttgart òdòdó ni. Union Berlin àti Elversberg òdòdó ni. Bawadi 5:30 ìyẹn nírọ̀lẹ́ tèmi. RB Leipzig yóò máa kojú Frankfurt. Lọ pọ́lísì ká tó wọnú Fresh League One Osborne ti lu àwọn Bayern Munich. Ṣé kò ń ṣe pé ṣọ́kà fẹ́ ṣẹlẹ̀ lónìí?
1: Kò síbi tá a ti ń kẹ́dì ìyálẹ́ náà kò dẹ̀ sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú eré ìdárayá. Àbọ̀ ẹ má jà tún gbàgbé pé ìgbà míì eégún kan ti kọ́kọ́ jó báyìí sí ta ṣẹ̀ṣẹ̀ wò tán nígbà tí Leeds fẹ́gbọ̀n sáré jó tó ń ṣe wàdùwàdùwàdù kó tó di Arsenal gbèrú látẹ̀yìn. Níbo tèmi Osborne náà kéré nù ayé lórí ọ̀rọ̀ ìdíje Bundesliga torí pé àwọn náà wà ní ipò kẹrin lórí àkàbà bó ṣe wà yẹnsa àwọn náà ti ní àmì ayò mẹ́wàá wọ́n dẹ̀ ti gbá bọ́ọ̀lù goal mẹ́fà wọlé. So Bayern Munich tó dẹ̀ wà ń pò kejì àwọn náà wà lámì ayò mẹ́wàá wọ́n ti gbá goal 11 wọlé. So níwòye tèmi bó ṣe ti wà ní 1-0 yìí ń sìn kò ní yà mí lẹ́nu tán bá gbé lọ ṣùgbọ́n ẹ má jẹ́ agbágbé pé kan lọ́jọ́ gbọ́n ni Bayern Munich àwọn lọ́ni Bundesliga wọ́n mọ̀mọ́ ṣe ń gbà tó bá dójú agbami wọ́n mọ̀mọ́ ṣe ń wẹ odò jà níwò ètò èmi kò ní yà mí lẹ́nu tí Bayern bá tọ̀nù tébù tán má pa.
0: Táwọn náà bá ṣe come back ìrìnàjò Arsenal ṣe.
1: Yẹ tán bá yí gbogbo ẹ̀ padà mọ́ Augsburg lọ́wọ́ bọ̀ wá kù sọ́wọ́ Augsburg tó bá fẹ́ kán fìyà jẹun nílé òun torí pé Augsburg ń sìn òun náà láfojúsùn kóun fẹ́ lọ sí Continental. Torí nǹkan táwọn náà tán lépa láti mú láti ọdún iná nìyẹn pé àwọn náà fẹ́ lọ sí Europe káwọn náà lọ play Continental. So ó wá kù sí wọn lọ́wọ́ ṣùgbọ́n mi mọ̀ pé Bayern agbéná lé wọn ó wá kù sí Augsburg lọ́wọ́ ọwọ́ Augsburg tí Augsburg bá máa gbà láti jẹ́ kí Bayern kó fi nǹkan ṣàwọn.
0: Ṣé wọ́n máa gbà bí wọn ò ní gbà? Bóyá French League One lílé tó bá di 4:15 wọ́n máa kojú Le Havre. Bóyá Brest nkọ 7:45 PM àwọn náà máa gbàlejò Angers. Lorraine àti Paris FC 7:45 ní fẹsẹ̀wọnsẹ̀. Monaco àti Toulouse 7:45 náà máa kojú ara wọn. PSG àti Limans 7:45 bákan náà. Lọ Policy fẹsẹ̀wọnsẹ̀ PSG àti Limans. Olùkọ́ ni Luis Enrique òun náà ti sọ pé Ousmane Dembélé àwọn máa rest. Tabawo kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú German Bundesliga Osborg ti mi àwọn báyàmù ìṣẹ́jú márùn-ún péré ló gbà wọ́n. Ṣé irú kan bẹ́ẹ̀ ṣé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ kojú Limans nígbà tí PSG bá ń gbàlejò wọn?
1: Kò sí nǹkan tí ò fẹ́ lè ṣe ṣe lórí ọ̀rọ̀ tí ó wà lẹ̀ torí pé PSG à ń gbogbo alámọ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ ní Germany náà ló ṣe ń ṣẹlẹ̀ ní France. PSG ló fẹ́ lè dé pé òun ni láńlọ́ọ̀dù tó ń gba ife ẹ̀yẹ Ligue 1 jù ní orílẹ̀-èdè France. Ṣùgbọ́n àsìkò tá a wà yìí sìn ipò kẹfà lọ wà ní bọ́n ṣe jọ dúró ìsìn wọ́n ti jọ gbá àmì ayò márùn-ún wọ́n ní góò kan lẹ̀ wọ́n dẹ̀ ní àmì ayò mẹ́jọ Le Mans náà dẹ̀ rè òun wà ní ipò kẹwàá ó ti gbá márùn òun ò ní góò kankan lẹ̀ ṣùgbọ́n ó ní àmì ayò mẹ́fà. So ó wá kù sọ́wọ́ Paris Saint-Germain gbogbo alámọ̀ pé Paris Saint-Germain gbogbo wọn pé wọn náwọn agbábọ́ọ̀lù tó yẹ pé wọn níná lórí tán tanná dáadáa ta dẹ̀ rí wọn ń gbà tán lọ fún international break wọn. So níwò ètèmi èmi rí pé PSG a fẹ́ ṣe gbogbo nǹkan láti rí pé òun ti ẹ̀gàn àkàbà gun orí ayẹ àkàbà tábìlì torí pé bọ́n bá borí ètè ní ìgan kò túmọ̀ sí pé ọ máa bọ́ sí ipò kíní bọ́ ó ṣeé ṣe depending on iye goals tí wọ́n bá skọ̀ ló máa determine bóyá wọ́n á bọ́ sí ipò kejì àbí ipò kẹta torí pé àwọn tó wà ń pò kejì àti ipò kẹta 11 points náà jọ wà. So 11 points sí Lyon tó wà nípò kejì wà ó ní 7 goals. Paris FC tó wà nípò kẹta òun 11 points lòun náà ní ó ní 5 goals nílẹ̀ ṣùgbọ́n òun ò tí gbà ìfẹsẹ̀wọnsẹ̀ kì í kẹfà títẹ̀. So tóun náà bá gbà tiẹ̀ ló máa determine níbi tí PSG máa wà ṣùgbọ́n PSG ní àyè láti bọ́ sí láàrin ipò kejì àti ipò kẹta ìyẹn tán bá borí tán bá na Le Mans lẹ́nu ṣùgbọ́n tí Le Mans náà bá lọ ní pé ó di kan ọjọ́ gbọ́n sí wọn lọ́rùn tóun náà tó lọ fi iná gbé PSG mọ́lé Le Mans ó túmọ̀ sí pé Le Mans ló máa lé PSG kúrò lórí ipò kẹfà tí ló tó wà lórí àkàbà tábìlì nìyẹn torí ó túmọ̀ sí pé tí Le Mans bá jáwé olúborí lè ní ìsìn Le Mans á bọ́ sí ipò kẹfà PSG á bọ́ sí ipò keje ó wá kù sọ́wọ́ àwọn kan táwọn tó kù lórí league táwọn náà bá gbá ó túmọ̀ sí pé PSG bá pàdánù ó ṣeéṣe kan máa bára wọn ní ọwọ́ ìsàlẹ̀ ju bí tán wà lọ.
0: Orí alátapọ̀ àbẹ̀ yẹn àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la la bá ń sọ̀rọ̀ English Premier League Crystal Palace tó bá dago 2:00 PM wọ́n máa gbàlejò Nottingham Forest Hull City nkọ́ Hull City àwọn ọkọ̀ Manchester United tó bá di 2:00 PM lọ́la wọ́n máa kojú Everton oríyá ikọ̀ Liverpool tó bá di 4:30 lọ́la wọ́n máa gbàlejò Manchester City lọ Policy Liverpool Manchester City kí làwọn èèyàn máa expect.
1: Géèmù yẹn kẹ́bọ̀dì jẹ́ nǹkan tó lọ wo ni kò máa kọ́kọ́ sọ ni torí pé máa gbà mí pé aago márùn-ún ku 30 ìṣẹ́jú la máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn so kẹ́bọ̀dì ti jẹun yóò dáadáa kó tó dín pé a máa lọ wọ̀ ẹ má gbàgbé pé nígbàgbà tí àwọn méjèèjì kojúra wọn ní kẹ́yìn Man City mẹ́rin ló bù sí ara Liverpool níjọ́ ẹ ní FA Cup quarter final ìyẹn dẹ̀rẹ̀ lè fi yẹn ṣe so do ní season tó kọjá yìí home and away ni Man City ti na Liverpool nígbàtí Liverpool lọ bá Man City nílé ó jẹ mẹ́ta nígbàtí Man City wà bá ní Anfield Man City tún bu méjì sẹyọ kan sí lára ṣùgbọ́n season yìí ṣé Liverpool àwa gbà kí Man City ṣe irú ẹ̀ fóun torí pé bí ìgbà pé wọ́n gbà fúnra wọn wọ́n ṣe fúnra wọn ni nǹkan tó bá ṣe fún mi ni máa ṣe fún ẹ ní 2023 season ẹ má gbàgbé pé home and away 1-1-1-1 àná gbá ní 2024 season Liverpool lọ bá Man City nlé 0-2-0 Man City wà bá nlé Liverpool tun na 2-0 ngba so di 2024 2025 2026 season Man City lo ba Liverpool le o na 2-1 o Liverpool lo ba Man City le o tun je 3-0 so bi gba pe won gba fun ra won a wa mo ti table ma yi si bayi pe se Liverpool ma gba ke won tun we yen ko ni emi mo pe Liverpool to wa n tansin awon na awon na foju sun pe awon na fe gun wa ori akaba awon na ba won te ti gba trophy nsin awon na fe gba lara awon te pe o ma lo si continent to ma lo gba kan UEFA Champions League abi o ma lo si continental so ni wo ite mi ri pe Liverpool a fe joko ti ile e pe ki Man City o gbudo rohun na ni season e ma tun gbagbe pe psychologically na iti on ba Man City finra lenu jo meta yi na
0: o 115
1: charges iyen iyen gan to o to apero for merin wo lotona tori mo pe awon supporters Liverpool won fe ma teno yen bo awon supporters Man City
0: lara
1: ninu game ton fe gba yi so go pressure yen na o ma boss advantage fun Liverpool bo wa ku sowo won to ba le samulo aye ton ri
0: Ali aje n pada wa sori lede Nigeria o ya Euro match NPFL league agbaje lede Nigeria Abia Warriors to ba dago merin lola won ma koju Rivers United Barao FC to ba dago merin won ma koju Enugu Rangers fun Khalifa lago merin won ma gbalejo Shooting Stars of Shooting of Stars Nasarawa United lago merin won ma gbalejo Doma United Plateau United lago merin awon ati Kanu Pillars ni Sporting Lagos ma koju Bende Insurance ago merin ni Warri Wolves lola Obadi Ola lago merin osan ola won ma gbalejo Inter Lagos lo policy ja soro Shooting Stars awon alakoso Shooting Stars won ti fi letter ranse sawon lolufe pe e ma binu amo pe nu yin o du sawon isifese won se ten ri ama awon ma wa tun se si won si so pe awon oni faye gba iwa palapala tawon lolufe kan wu latara pe won benu atelu awon alakoso ikan Shooting Star abawon agba ball nisin won lo oke ta gugba lati mo isoro ti Shooting Star ni loke ta lati mu 1 point gan ogun ni ka to wa so pe 3 point won lo kun Califat se 3 point yen so sure fun Shooting abi 1 point papa julo belu bon se npa baja kule pade
1: ni wo ete mi ele gangan ni ifese won se ti o ma pa ala ibi ti a nlo ni season yi tori pe kun Khalifa tan soro yi ohun lo wa ni ohun ni egun ejo reyin ju ohun lo wa ni sale tabile patapata only 5 points ninu 7 games so gbogbo awa en to gbogbo everywhere ton tin pade e pẹlu iya pẹlu iko pẹlu gbati gbogbo awon eyan fi fike buresi mo lara so awa se nini kayefi ti Shooting Stars so ba le lo ba kun Kalifati ko na sare fike buresi mo lara
0: kan lo ba won fa
1: FIFA kokan lo na won FIFA yen to o tumo tin pa
0: to ra Shooting Stars lo nu kun Khalifa
1: mole ton ba jo fa yen o tumo tin pe ajo to ra niyan Shooting Stars gbudo fi yan won pe egbe gbogbo ala mo egbe ra wa iru kun Kalifati ko so ni woye temi ze emi expect pe awon akonimogba ati awon alakoso Shooting won ti mo on ti ri ehunu won ti awon
0: ololufe
1: ton fi han ni last time ton play pelu Nasarawa ton de ti je kan won pe inu awon odun si gbogbo nkan to nsele yi
0: nigba tan koju Kanu Pillars
1: pelu Kanu Pillars se pe inu awon odun si gbogbo ele ti nse yi so ni woye temi emi nigbagbon pe Shooting Stars ma jawe so bi nsin iru kun Khalifa ti nsin asiko ati pa won le bi eran re lati koju won lati fi han pe okay gbogbo nkan te fe hunu han le lori o inu wa dun si o aleti ade ngboran o gbogbo nkan te le fe la ma setan lati fun yin so e je ka ko fi 3 points lodo kun Khalifa ka ko fi yen ka ko fi bere nu ka de ma mo ka se ma mu gbogbo ifese won se to ku so ni woye temi emi se pe Shooting Stars anything outside winning o ma tun je ki pressure yen tun po lori awon management ati akoni mo gba ni
0: o ja je n pada lo ke okun Spanish La Liga mo wo lo e che to ba da go kan san lola won ma gbalejo Celta Vigo Real Sociedad nko to ba di 3:15 pm lola ni ago meta koja losan won koju Deportivo La Coruna ya Real Betis to ba di 5:30 pm ni liro re lola won ma koju Osasuna Messi Santander nko won ma gbalejo Valencia ni lago mejo ale ola o ja Italian Serie A Como ati Roma 11:30 AM ni oya kọjá Lazio nkọ. Lazio àti Monza aago méjì ọ̀sán ọ̀la. Kọjá Lise, Lise àti Bologna aago méjì ọ̀sán ni ó. Sassuolo àti AC Milan aago márùn-ún lọ́mọ kojú AC Milan. Cagliari, Cagliari tó bá di 7:45 àwọn máa gbàlejò Juventus. Lọ Police ká tó wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ Cagliari àti Juventus, Sassuolo àti AC Milan. Sassuolo yìí ló fi ìyà jẹ Juventus kó tó di pé international break wọ́n lọ international break. Wọ́n tún fẹ́ gbàlejò AC Milan. Ṣé nǹkan tán fi ṣe Juve wọn ò ní fi ṣe AC Milan?
1: Sassuolo yẹn àwọn náà àwọn wọ́n rí Juventus bẹ́ẹ̀ ni. Wọ́n dẹ̀ fi kìsáré wọ́n sì sáré fi ke búrẹ́sì. Ìyẹn la máa ń sọ pé o lè má rí ẹ̀fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tó bá ti ráyè sáré fi ke búrẹ́sì ẹ torí pé o lè ní ẹ wàá padà wàá lù wọ́n lọ́la kó má lọ rí wọn nà. Ṣùgbọ́n Sassuolo ṣe rí Juventus múlẹ̀ ńjọ́ yẹn wọ́n rí wọn nà sáré mú pọ́ìntì wọn. Wọ́n dẹ̀ ṣẹnu múrẹ́ kò sí kẹta tó bá wọn gbọ́ sí. So níwòye tèmi tán bá kojú AC Milan ní ọ̀la yìí náà wá kù sọ́wọ́ AC Milan. Ẹ má gbàgbé pé Sassuolo tá ń sọ̀rọ̀ yìí ipò kẹwàá lọ́wà. AC Milan tó fẹ́ kojú ipò karùn-ún lọ́wà. AC Milan dẹ̀re òun náà láfojúsùn torí 1 point ni ẹni tó wà ní last UEFA Champions League slot tó jẹ́ Cagliari. 1 point péré nìyẹn fi ń là ìyẹn ní àmì ayò 12 òun ní òun AC Milan wà ní 11. To níwòye tèmi AC Milan máa fẹ́ ṣe gbogbo nǹkan láti rí pé tóun bá jáwé olúborí. Tí tébù bá wà bó ṣe wà blé ni yìí AC Milan máa bọ́ sípò kíní. Torí pé ó túmọ̀ sí pé 1:14 ni ẹ. Ẹni tó dẹ̀ wá tó wà ní 1st position báyìí sin 13 points ló ní ìyẹn AS Roma. So ó wá kù sọ́wọ́ AC Milan sìn láti wò pé kí là fojúsùn kí la fẹ́ kí la lè ṣe sọ̀rọ̀ Sassuolo yìí tó ń pa kúkúrú tó ń pa gígùn yìí tó bá dọ̀dọ̀ tiwa ṣé kò ní fa igi ara bá wa ya ọwọ́ wọn ló wá kù sí. So lọ́dọ̀ tèmi èmi rí pé AC Milan a fẹ́ fi nǹkan ṣe Sassuolo lọ́ra mi rò pé Sassuolo yẹn máa lè dá ara tó dá pẹ̀lú Juventus mi rò pa máa lè dá a lè rí nǹkan kan dá pẹ̀lú AC Milan lọ́la.
0: Ok nǹka tó wọ ní ìfẹsẹ̀wọnsẹ̀ Cagliari àti Juventus Roma àti ikọ̀ Como pé Como ló wà ní ilé wọn máa gbàlejò Roma tá bá wo Como pẹ̀lú iṣẹ́ tí olùkọ́ni Cesc Fàbregas ti ṣe fún wọn ṣàǹfààní wà fún ikọ̀ Roma fọ́ọ̀mù tí Roma wà àwọn níná àwọn náà wà ní wàkàbà tábìlì ipò kíní tá bá ń sọ ìdíje Italian Serie A wọn fẹ́ kojú Como nílé ṣé wọn máa rí bí gbégbà nígbà tí wọn máa kojú Como.
1: Níwòye tèmi pé àwọn náà wà lórí ipò kíní lórí àkàbà tábìlì yẹn gan ó tó ẹrù fún Como torí pé Como ẹ má gbàgbé pé Como sì ipò kẹjọ náà wà lórí àkàbà tábìlì nínú ayò márùn wọn ti ní 10 points. So ó túmọ̀ sí pé wọ́n borí mẹ́ta wọ́n pàdánù ẹyọ kan wọ́n ta omi ẹyọ kan nínú géèmù nínú àmì ayò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn tí wọ́n gbá. So wọ́n dẹ̀ fẹ́ lọ kojú Roma tó yẹ pé nínú márùn tóun gbá òun kò tí pàdánù kankan rárá. Ó jáwé olúborí lẹ́ẹ̀mẹrin ó dẹ̀ ta omi ẹyọ kan. So níwòye tèmi sìn pẹ̀lú bí tébù ṣe dúró sìn tí AS Roma wà ní ipò kíní yìí a fẹ́ tún máa gbéná yẹn lọ láti tún gbéná lé Como ni. So ó wá kù sọ́wọ́ Como sì ń pé ṣóun ṣetán láti jẹ́ kí wọ́n á fi ike búrẹ́sì lára òun torí pé ẹ má gbàgbé tí Como bá jáwé olúborí lọ́la àyè wà fún Como láti wà ní top 3 tó bá jáwé olúborí lọ́la. Tó bá jáwé olúborí ó wà àyè ti wà fún bẹ́ẹ̀ yẹn torí 3 goals lòún nílẹ̀. Tó bá jáwé olúborí bẹ́ẹ̀ yẹn sìn at least ó yẹ kó lè lè Lazio tó bá jáwé olúborí tó bá ní 2 goals for instance sìn tó win 2-0. A bọ́ sípò kẹta lórí tábìlì torí pé wọ́n máa ti wà ní 13 points + 5 goals ló máa olóhùn náà máa wà bẹ́ẹ̀ yẹn. So níwòye tèmi àfojúsùn wọn bó ṣe ṣe kànrìn tó lọ́kàn wọn ló máa túmọ̀ nǹkan tí
0: wọ́n máa gbá kojú Roma.
1: Wọ́n jọ máa gbá kojú ra wọn torí pé Roma náà sìn òun náà fẹ́ tètè fẹ́ ààyè yẹn lójú pé kóun náà tètè máa jáwé olúborí lọ.
0: To Roma àwọn tó ń léun bá wọn bíi Inter àti AC Milan.
1: Inter AC Milan Lazio Cagliari gbogbo wọn yẹn. Àmì kan náà ni AS Roma tó wà nípò kíní àmì kan náà lòun àti Inter Milan tó wà nípò kejì àmì kan náà lòun àti òun àti Lazio tó wà nípò kẹta àmì kan náà lọ́jọ́ wà 13 points làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn jọ wà. So kò dẹ̀ sí nǹkankan lè yí kó yí ibò kó yí gbogbo ẹ̀ tún dàrú mọ́ra wọn. So èmi rí pé AS Roma lọ́la a fẹ́ ṣe gbogbo nǹkan láti rí pé òun jáwé olúborí lọ́yẹ́ ní kojú Como lọ́la yẹn.
0: Ó fi ká tó kúrò lórí Italian Serie A Cagliari àti Juventus ṣe wọ̀ kóvà ni fún Juve ìwé ni Juve wà.
1: Kò sí wọ́kùnbá bí kankan Cagliari kò ń ṣẹran rírọ̀ torí ń sìn ipò kẹrin làwọn wà lórí àkàbà tábìlì. So ẹ má gbàgbé pé ipò kẹrin tán dẹ̀ wà yẹn dẹ̀rẹ̀ wọ́n jáwé olúborí mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dẹ̀ fìdí rẹmi lẹ́ẹ̀kan ṣo ni. Juve tó dẹ̀ fẹ́ wá bá wọn lé ń sìn òun 10 points lòun ní ó jáwé olúborí mẹ́ta ó pàdánù ẹyọ kan ó ta omi ẹyọ kan. So ìyàtọ̀ wà láàrin wọn 2 points ti Cagliari fin la yen ki n se kekere rara so ko de n se nkan to o le lo ri ra ni oja fi to ba wule ti pe o jawe olubori ni ola yen so ni wo ye temi Cagliari o n se ran riro ko ni gba ko ni mu ni kekere fun Juventus rara lati wa gba ami ayo meta kuro ni le e
0: oya latapa bibe yen German Bundesliga meji to ma waye lola Cologne to ba di 2:30 p.m. won ma gbalejo Borussia Mönchengladbach Freiburg nko to ba di 4:30 p.m. lola won ma gbalejo Schalke 04 oya papapa e je kuro nbe kin lo fresh league 1 Nice to ba di 2 p.m. lola won koju Salzburg na ma gba ni 2 p.m. oya Rennes ati Auxerre 4:15 p.m. ni oya Troyes nko to ba di 7:45 p.m. won ma koju Marseille oya bo se ma lo niyan o ta ban soro gbogbo awon ifese won se to ma waye lola oya kin to lo losan teni e je fun yin ni table bo se ri lapa bibe yen e je nbe lati nu idije English Premier League ta ban soro English Premier League Arsenal ti gba fese won se mefa won ti jawe olubori leni 15 points na ni o won ni 15 points Arsenal lo wa ni po keji ipo akoko ta lo wa number 1 lapa bibe yen Manchester City lo gba be won ti ni 15 points bakan na fẹsẹ wọn sẹ marun lawọn ti gba won o ti gba ti won o ti gba te ni a bola na ma gba fẹsẹ wọn sẹ won oya ta ba nsoro goals nko plus 8 goals ni Man City ni nigbati Arsenal ni plus 5 goals oya ta lo wa npo keta Brighton and Hove Albion ipo keta la won wa won ni 10 points Brentford lo dipo kerin mu awon wa ni 9 points oya Leeds United ipo karun la won dimu 9 points la won na ni ipo Liverpool lo wa npo kefa en number 6 ni 9 points oya Everton number 7 mu won di number 7 mu o awon na ni 9 points All City ni won di number 8 mu awon na ni 8 points lapa bibe yen 88 ni se sa won oya Newcastle nko number 9 la won dimu 8 points la won ni o oya ta lo wa number 10 iko Chelsea lo di number 10 mu awon ni 7 points oya 11 nko Ipswich Town awon ni 6 points Manchester United awon joko si number 12 o 5 points pere ni won ni oya Nottingham Forest number 13 na wa awon ni 5 points Sunderland wa number 14 awon ni 4 points Crystal Palace 15 la won wa awon ni 4 points Aston Villa 16 la won di mu awon ni 4 points AFC Bournemouth won fe koju iko Chelsea 17 na wa o 3 points pere na ni Coventry City awon wa ni number 18 3 points Wham wa number 19 won ni 2 points se wa ri agba oje nu won Tottenham awon wa ni number 20 ipo ogun awon ni 2 points 2 points na di mu lapa bibe yen oya bakan na Spanish La Liga won se iroyin mo o iko Barcelona won na wa number 1 point melo na ni 21 points 7 games played 21 points na ni Atletico Madrid awon ti gba fese won se meje 16 points Real Betis ipo keta la won wa won ti gba meje o 16 points na ni Real Madrid ipo kerin na wa o 15 points Real Betis wa npo keta 16 points oya Sevilla nko ipo karun na di mu meje la won na ti gba won ni 13 points Deportivo Alaves won wa number 6 won ni 11 points Deportivo Corona ipo keje na wa 7 game na play o won ni 10 points Real Sociedad won wa number 8 won ti gba fese won se meje won ni 10 points Villarreal wa number 9 awon ni 7 won play 7 games won ni 8 points Athletic Club nko won ti gba mefa won ni 8 points oya Espanyol won wa ni number 11 won ti gba fese won se mejo won ni 8 points Getafe number 12 na di mu o won ti gba meje 8 points la won ni Rayo Vallecano won ti gba fese won se meje number 13 na wa won ni 8 points Osasuna wa 14 8 points lo na ni oya Celta Vigo won wa number 15 won ni 7 points Racing Santander wa 16 won ni 7 points Levante 117 won ni 5 points Eche wa ni 18 5 points ni Eche ni oya Malaga nko 19 ni Malaga wa o won ni 4 points Valencia 120 4 points la won na ni lapa bibe

bóyá Italian Serie A ń kọ́. Roma ló wà nípò àkọ́kọ́, ó ní 13 points. Inter wà nípò kejì, ó ní 13 points. Lazio wà nípò kẹta, ó ti gbá fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún, 13 points ló dì mú. Cagliari number 4 ló wà, ó ní 12 points. AC Milan ti gbá márùn-ún, number 5 ló wà, ó ní 11 points. Frosinone number 6 ló wà, ó ní 10 points. Juventus number 7, ó ti gbá márùn-ún, ó ní 10 points bákan náà. Ó yá ikọ̀ Como ńkọ. Number 8, ó ti gbá fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún, 10 points ló ní. Napoli bí Èkó, ó ti gbá fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún, ó di ipò kẹsàn-án mú, ó ní 7 points. Sassuolo wà number 10, ó ti gbá márùn-ún, ó ní 7 points. Atalanta number 11, ó ní 6 points. Fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún ló ti gbá. Ó yá Lecce ńkọ. 12 ló wà, ó ti gbá márùn-ún, ó ní 6 points. Oya Udinese ló wà number 13, ó ti gbá fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún, 4 points lòún ní. Torino wà 14, ó ní 4 points. Ikọ̀ Parma, ó wà 15, ó ní 4 points. Monza di 16 mú, ó ní 4 points. Oya Genoa ti ń lékè lọ́wọ́, wọ́n ń bójú Fiorentina jẹ́. Àmì ayò méjì sódo, òun wà number 17, ó ní 4 points. Ṣé ẹ wá rí Fiorentina fúnra wọn? 18 position náà wà, ó ní 4 points. Bologna, ó wà 19, ó ní 2 points. Venezia ńkọ́, wọn ò ní pọ́ìntì. Odo làwọn ní, ó wà náà.

0: ẹ káàbọ̀ padà sórí ètò ní báyìí ẹ máa bá mi ká lọ. Ẹra sà, adúpẹ́ sà, ẹ ṣe sà, nítorí pé ẹ wá ẹyin ní àlejò àkọ́kọ́ tó máa wá bá wa ní West Radio 89.3 FM fún irú program bí eléyìí. Torí gbogbo ìta máa ń ṣe a máa lọ ń bá àwọn àgbàlagbà wa nílé ni, ṣùgbọ́n ẹ yẹ wa sí ẹ wò pé pé rárá o, èmi sì lè jáde àti your age, ẹ wò pé ẹ jẹ́ kí n dìde kí n wá bá yín ní studio. Inú wa dùn àdẹ̀mọ́ lóore, àwọn ará ilé náà wọ́n máa wọ pé wá ọ, ẹni àkọ́kọ́ rẹ̀ tó máa wá sí studio láti wá bá wa.
1: Ẹ ṣe gan pé ẹ náà pé ẹ gbà mí lálejò
0: kí n wá sí. Ẹ ṣe gan, ẹ ṣe gan, ẹ ṣe akínyín kàbọ̀ sí ètò àgbàlódé. Àwọn Yorùbá máa ń pòwe kan, ó ṣòwe àgbà. Àwọn ẹmọ bínú dájú wa, àmì wọn ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. àmì àwọn ará ilé fẹ́ mọ̀ yín, njẹ́ a lè mọ̀ yín, njẹ́ a fẹ́ mọ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi, kí ni orúkọ yín, ìdílé wo lẹ ti jáde, ọjọ́ orí, ẹ ṣáà tiẹ̀ jẹ́ káwọn ará ilé kan mọ ẹni tí mo gbà lálejò lónìí.
1: Ṣùgbọ́n olótú ètò,
0: yes,
1: orúkọ tèmi ni Olóyè Jerry Adéfùsì Akínwùmí. Èmi ni alága gbogbogbò Olúyọ̀lé Estate and Environs Community Development Association. Ọmọ Ondo State ni mí, bọ̀ mo ti pẹ́ nìbàdàn gan. Èmi náà fẹ́ máa sọ pé mo ti di ọmọ onílẹ̀, torí mo ti pẹ́ gan Ìbàdàn. Mo ti ṣiṣẹ́ káàkiri, mo ti ṣiṣẹ́ ní nǹkan tó máa ń pè ní private sector, àwọn aládàáni. Dáadáa káàkiri ní ilẹ̀ Bìní, lọ sílẹ̀ Ibo, mo lọ sílẹ̀ Hausa, Jos, Abuja, mo lè tún padà sí Ìbàdàn bíi, iṣẹ́ gan ológun mi wá sí Ìbàdàn bíi, 1990. Èmi ni manager Sandos Switzerland, àwọn Swiss ló ní iléeṣẹ́ yẹn, mo dé bi. Bá a fi mo dẹ̀ tún ṣiṣẹ́ tí mo darí tí mo dúró lẹ́nu iṣẹ́. Èmi náà túbọ̀ pé kí ni mo lè ṣe, mo ṣiṣẹ́ ní private sector, ẹ jẹ́ kí èmi náà lọ wáwò kan ni mo lè ṣe fáráàlú ni mo fi lọ sí iṣẹ́ òṣèlú. Mo jẹ́ ìkan lára àwọn tí ó wà ń gbàtà dá ẹgbẹ́ PDP lẹ̀ 1998.
0: Tẹ ní Ìbàdàn bí àbí?
1: Àbújá láti fi sọlẹ̀, orí ẹ̀ sọlẹ̀, bọ̀ Ìbàdàn bí ní ti Ondo State.
0: Mo
1: jẹ́ ìkan lára àwọn tí ó wà bẹ̀ nígbà tí àdá ẹgbẹ́ yìí lẹ̀. A lè dúpẹ́ lọ́dọ̀ náà pé nígbà tí a máa bẹ̀rẹ̀ ìjọba, ìjọba ń tiwa ń tiwa, ilé táwọn èèyàn wá ń pè ní ìjọba alágbádá. Bọ̀ wá rí pé ni ò wá gbádá ń sọ. A dúpẹ́ pé àánú a wà lára àwọn tí ìjọba àpapọ̀ nígbà yẹn ti Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, tí wọ́n ṣe ààrẹ tó pè láti wá ṣiṣẹ́ ní ìlú Àbújá. So mo dẹ̀ ṣiṣẹ́ fún ọdún mẹ́rin. Ipò mi gbà yẹn, òun ni wọ́n ń pè ní, táwọn olùgbò máa ń pè ní special advisor fún Minister of Aviation. Nígbà tá a kúrò ní ti iléeṣẹ́ aviation, wọ́n tún gbé wa lọ sí Ministry of Power and Steel. Mo tún ṣe special advisor, a dẹ̀ parí iṣẹ́ ní Àbújá. Nígbà tá a parí iṣẹ́ Lábújá, padà sí Ìbàdàn bí, bó ṣe jẹ́ nù.
0: Ẹ kú iṣẹ́ takuntakun. Dádì mọ̀ bínú, mo tún fẹ́ dá yín padà díẹ̀. Kẹ tó bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ takuntakun, kẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Sandogs, kẹ tó lọ sínú òṣèlú, tẹ fi darapọ̀ mọ́ PDP, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kẹ ṣàlàyé díẹ̀ fún wa nípa ìdílé tẹ ti gbé jáde, kí ni ọjọ́ orí yín gangan, kán ba lè mọ̀ pé àgbàlódé ń tòótọ́, nípa ẹni tó ń sọ̀rọ̀ kì í ṣe ọ̀dọ́ ẹni tó ti la ìrírí kọjá, tí a lè mu omi ọgbọ́n, tá a lè kọ́ ẹ̀kọ́ láti ara wọn, àwọn la gbà lálejò. Mo fẹ́ kẹ́ sọ fún wa dádì nípa àwọn iléèwé dàkọ̀ bẹ̀rẹ̀ tẹ ti bẹ̀rẹ̀ títí ẹ fi ṣe tán, tẹ fi bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tẹ fi wà nípò ọ̀gá àti ọjọ́ orí yín sà.
1: Òkìkúpa ní ìlú Òkìkúpa gan ni mo ti jáde. Ẹbí mi ni a máa ń pè ní àjàgbálẹ̀ family Òkìkúpa. Bàbá tó bí èmi ọmọ bíbí Òkìkúpa ni, ìyá tó bí èmi ọmọ bíbí Òkìkúpa náà ni. adupe lọdọ Ọlọrun pe adupo mejeji ti mo ti jade idile to ma nje oba oba wa ni otuwa la ma npe ni jegun ni odo ti wa jegun of otuwa
0: title be ni yen
1: idile ti baba ati iya awon lo ma nje oye yen ba se nsoro lowo lowo bayi en to je ipo jegun yen idi ti baba mi lo ti jade en to je ka won to wa idi iya mi lo ti lo ti jade so omo idile oba ni mi go
0: lotun
1: ati losi a le dupe baba to bi wa na o ri pe o se pataki lati ri pe ohun na wa lo si ilewe te mo pe ni ipinle Ondo iwe kiko o je nkan ta awon obi wa ti won fi sire rara ko si se mi ti a ni dupe ka lo si ilewe ka le ri ogbon ko o de dupe pe baba wa na o de gbiyanju o ran lo si ilewe ti akobere mo lo si St. Edward's primary school awon aguda ijo aguda loni Catholic church
0: yes sir
1: mo kuro nbe
0: omodun melo ni nigba yen sir bebere ile eko wa
1: ka ma ti jade mo kuro nbe mo lo si Methodist high school mo pari primary school ni odun mokanla
0: okay
1: mo wo secondary school 1964 ni gba mo je odun mejila mo de jade ni Methodist high school
0: okay sir
1: mo de kuro nbe mo de jade a de dupe pe ya yege you know what I say se mo pe ile aye yi nkan ti yan ba ma da Ọlọrun ti ko akole ti wa mo dupe lowo Ọlọrun pe ba se pari idanwo wa ni 1968 mo se pari idanwo 1968 Methodist high school ni mo lo fun secondary education mi 64 68 but idile ijo aguda ni mo ti jade baba to bi emi gan o ti se baba ijo ijo St. John's Catholic Church lo tun wa so ta ba tin gba o le ngba yen gba ti mo wa ni Methodist High School emi o n fi ijo Catholic mi fi sere ase awon oyinbo yen ma n wo so gba ti mo pari eko ta se idanwo tan ti mo pada sile ojo keji ti mo pada sile ni oyinbo fada wa alufa wa oyinbo lo wa sile odo mi lo wa sile baba mi lo an bere mi pe Jerome nko so ti se tan baba lo ti se tan gba lo ode lana won wa pe mi sita won wa ri fada oyinbo yen oyinbo yen wa so pe to ba ti di Monday pe kin wa ba office ni ago mejo mo lo debe ago mejo yen mo de lo si ni Monday mo lo ba fada wa mama fada ka hi loruko e mama de be mo se nde baba ti o se kimi lo ti mu letter jade ti o pe ko to wa ngba yen
0: beni
1: mo se mu letter jade oni gba letter yo mi fe ko lo ma sere mi fe ko wa se kakiri lo se ko lo ma se oluko ni St. Luke's secondary school ni otupa
0: pe ke lo se oluko ni St. Luke's secondary school
1: tuto
0: after ma te kuro ni Methodist high school
1: yes
0: se iyen iwe yen iwe eri yen le se ni lowo ti father fi pe yen
1: iwe eri yen ni
0: iwe eri secondary school
1: ti lo fun higher school again
0: ah iwe eri
1: for that period pe ti mo se le si wa nle
0: yes sir
1: awon ni mi won fe kin le se ri rara ti ni
0: mo fini ke lo di oluko
1: ojo keji ni Tuesday mo lo bere se
0: wow
1: mi ko letter pe mo n wa ise
0: pelu iwe eri secondary school
1: pelu iwe secondary school ẹbùn tí fada yẹ fún mi ó bá mi títí di bó ṣe wà lónìí lẹ́yìn ìgbà tí mo kúrò ní mo ṣiṣẹ́ fún ọdún kan lẹ́yìn ọdún kan mo lọ sí ìbàdàn wá kàwé ìbàdàn
0: lẹ́yìn ìgbà tẹ ṣe iṣẹ́ olùkọ́ fọ́jú kan
1: bẹ́ẹ̀ni
0: ẹ wá wá sí ìbàdàn
1: yes for my higher education
0: okay sir
1: mo dẹ̀ parí ní ọdún
0: ilé ẹ̀kọ́ gíga wo lẹ lọ
1: mo kọ́ lọ sí College of Nursing
0: okay
1: ní ìbàdàn bí lẹ́yìn yẹn gbà tí mo wá kúrò ní nursing mi ìkìlẹ̀ ṣiṣẹ́ yẹn mi fi nursing yẹn gan àwa ní the first set akọ bẹ̀rẹ̀ pẹ̀lú school start ìgbà yẹn àwọn modern three ló máa ń gbà fún ẹ̀kọ́ àwa lakọ bẹ̀rẹ̀ pẹ̀lú school start pẹ̀lú nursing mi ìṣiṣẹ́ yẹn fún oṣù mẹ́fà nígbà tí mo tún change profession mi sí pharmaceuticals tí mo tún kọ́ ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ yẹn mo fi wọ Sandals sorí Sandals oògùn ló máa ń ṣe.
0: Ilé ẹ̀kọ́ gíga wo lẹ ti kọ́ pharmaceuticals?
1: Ní Switzerland.
0: Ní Switzerland, University ní Switzerland. Ok. Ìgbà tẹ ṣe tán.
1: Nígbà tí mo ṣe tán, mo ṣe pẹ̀lú Sandals. Mo wà pẹ̀lú Sandals níṣẹ́ yẹn. Mi ṣe pé mo ṣiṣẹ́ níbi méjì ìgbésí ayé mi pẹ̀lú Sandals. Ṣé ẹ̀kọ́ òyìnbó tó bá ti wà tó ti ṣe dáadáa tó sòǹtọ́ to the new vega emari pe ko mo so ko si aye pe mo lo si pe mo tun change ise ko si yen be awon odo won oga won yi mo mo wa titi emi o le sai dupe mi le sai dupe lowo awon yibo yen to bi ikini apa ku ya tle a si lodo won ko si odun ododun la ma ndo si lo yen fun a ma ndo fun aye daiko workshop seminar kokon. Again, most of these European countries are letting me more. Even African countries, no, because letting me more. To be a man, dog, a man. You can't, you can't down by
0: it. And man, quick, or see, joke, or so, you can't. Move here, you can't, you can't, you can't, you can't,
1: you can't,
0: and test why you let him quick, or see.
1: So, Titi, but today, at 1990, ni mo ton gbe mi wa no mo gbe mi wa lati Jos
0: okay sir
1: in 1988 wasi that yet mo mo wa Jos 1990 no gbe mi wa si Ibadan so Ibadan bi mo ti retire in 1992
0: in Sandocks now
1: in Sandocks
0: in 1992 le retire
1: so mo de se retire in 1992 ni mo lo bere ko ton gbe ni ise oselu politics.
0: Okay, sir.
1: To wa ni eje ile wa. I'm not supposed to see. Leyin lo contest election.
0: Okay.
1: So I dey dupe pe a kuro nbe. Si abawo, ko si onkan.
0: Eh, sinu oselu mo. Abe si wa nbe dada.
1: Eh, ko si gba to yeyin o le se oselu. Eh, na se wa nsi e le se oselu. Ile yin oselu ni. Ki si gba ti yan ba bere si ngbe agbada kakire. Won ba npe ni oselu. Oselu ni pe ise ti wa se lati ri pe igbesi aye awon to n ba lo ko da si in se le to je pe nsin to je pe ati ri nkan je ati ri contract ati se ti bi se ton se lo pe lo se lo lewo awon to se ta ba lenu e ngba yen awon ta ba lenu e won se fun igbega won se fun idagbasoke won se fun irorun won se fun idera ara ilu ni o ya to si ile ta se nsin sugar mi pe to ba ti fun eni ise nsin ta bon ti fun eni ipo nsin bi o se ma ri nkan fun ara e bo se ma ri nkan fun awon omo e bo se ma ri nkan fun awon bi e lo le kakire ki nse yen
0: ko ri be ngba ti tojo ni
1: ko ri be ato
0: to je pe ni asiko yi gan awon ti won ti omo ti won ti bi gan won ti toju nkan le de
1: ko si ro ko to ni e wo an ka ni paper mi a di daruko o wa se wa ka yi fi ni pe eyan o se gomina ilewe owo ti omo e ma fi lo si ilewe to ma lo si ni nkan bi odun mewa ma dogun si o ti toju e si o ti yato ni se kan to je kinu wa dun ara ni ki se bo se ko se ri la se se
0: ki le wa ro pa le se si daddy tori eyin ti je agbagba oselu ma te ba ra won omo to n bo le yin to n so oselu ti gbogbo e wa yi pada ti o ri bo se ri ngba beyin se be se file fun won kini igbese teyin gbe kini pa teyin ko lati ri aju pe won pada si lana akoko teyin fi lele fun won
1: se ri bi nkan se wa nsin de mi se ri si se o pete eyan ba bere si nje iya tabi ti iya ba nje eyan titi ojo ti eyan ba ti mo pe iya nje eyan iya ye eyan ma wa ona ti iya ma fi dope e ri pe ko se nti o kon Nigeria nsin ifa awon to ni owo gan okan won bale nibi ti abara wa Nigeria awon to ni owo kun okan o bale tori awon ti awon alagbara ti won lo kakire iwo na pe ni won ko ni kidnapper emi bandit orisirisi e wo bi baba kidnap omo omo kidnap baba gbogbo e ti dojuru mo fe so kini kan loni pe o si n bo wa da ni orilede Nigeria
0: ami
1: nitori kini ko ni lo ba se n so titi lai lai ko ni lo ba se bo se ba lo titi lai lai ni ko ma sele ko so gbon e je pe gbogbo eyan wa joko pe ibi ile ta se o ti to o to ge so a ma ma soro na ni a ma soro fa won to n dari wa ni ori ko se eyan to ni ku bo ji gbogbo owo to wa ni ipinle kan mo ma so fọpọlọpọ eyan olohun so se bọlọhun se da wa ko si bo ni billions owo ibadie ni iko ilegba
0: be ni
1: bo ni billions owo o le gun moto meji nigba kan papọ so idi e ni gba mi ma wo titi pe se awon o kin joko ni elimi eni kan so fun mo ni awon to nse yi o ni o jọ be ni kan ni awon opolo meta problem nkan to ba joko nkan ti o ni to le to ni le lo e wo nsin bayi aso yi e le wo so meji at the same time ko possible so oro la ma so fa awon yan wa papa julo awon ton dari wa nsin pe kon ro eyin wo tori ebi npa ara lu
0: bi npa ara lu
1: ilu rogbo
0: o rogbo rada e soro kan gbogi le kan mo si di oro yen mu eni ojo te yan ba ri pe oun je ya
1: bene
0: ojo yen lo ma ma wa ona lati ri pe iya yen o dopin
1: bene
0: sugbon te ba wo Nigeria e su soro kan ni se ni ebi npa ara lu iya n ja ara lu awon ara lu gan mo pe iya yi po ebi npa wa iya yi po e de so pe ojo yen la ma ma wa di bi iya se ma dopin ba se wa ti ri ara wa pe ebi npa ara lu ni pe iya yi ti po ju ni Nigeria bawo wa ni a se n wa bi gbogbo se ma dopin bayi daddy
1: ko si nkan to ni bere ti o ke lopin
0: bene bene
1: awon oloyibo awon gesi o ma nso won ni whatever has a beginning has an end
0: bene yes
1: eni kan wa toju gbogbo wa lo oni olohun to da wa
0: bene
1: olohun da wa gbogbo wa ka ma jiya ba se jiya yo e wo igbese aye awon ara awon israeli won je ya de bi kan nigba to doju e olohun wa wo ko ti to ge asiko nbo tolohun ba so ko ti to ge fun nigeria ti awon omo awon mekunu o ba le gbara won le olohun agba wole
0: olohun agba wa
1: ko le loni tori kan ma sele ti je pe opin ma de fun iya ta je e ko le o ma sele ko se ogbon e an fe nto ba kin ko ito en to ba ko ito ari pe gbogbo e o le lo bo se nlo e o le lo bo se nlo
0: o ga o olohun agba wa lorilede nigeria koda daddy ìrìn àjò yín nínú iṣẹ́ òṣèlú káti ẹ̀kọ́ kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ṣe jáde ilé ẹ̀kọ́ gíga tẹ̀rí di pharmaceuticals bá tẹ̀rí di pharmaceuticals lẹ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀ rìtáyà lẹ́ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ òṣèlú ẹ̀kọ́ kan tí mo rí mẹ́ ni pé àwọn ọmọ wa nísìnyí ni pé èèyàn kàwé ó kàwé ìmọ̀ ìjìnlẹ̀ èyí ò túmọ̀ sí pé kó má lè darapọ̀ mọ́ òṣèlú tó bá wù ú tó yẹ jẹ́ kó yé wa nígbà tẹ́ ń ṣàlàyé lẹ́ẹ̀kan ẹni èèyàn lè bẹ̀rẹ̀ òṣèlú nínú ilé ẹ̀ kó máa ṣe wípé ṣùgbọ́n òṣèlú tẹ́yìn ṣe ń gbà yẹn ó yàtọ̀ sí èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Mo wá fẹ́ béèrè ìbéèrè kan dárí àwọn ọ̀dọ́ wa ìsìn yìí tó bá fẹ́ darapọ̀ mọ́ òṣèlú ǹjẹ́ rí àkíyèsí wípé pẹ̀lú gbogbo bí àwọn òṣèlú ṣe rí láàrin láwùjọ lónìí láàrin àwọn àgbàlagbà ṣé ó fi àpẹẹrẹ rẹ̀ fún àwọn ọ̀dọ́ tí wọ́n kàwé ìmọ̀ ìjìnlẹ̀ bíi tiyín táwọn náà fẹ́ di olóṣèlú?
1: Ó ṣe gan-an lójú iṣẹ́ mọ̀ pé gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú mo ní gbogbo nǹkan tí ó ti yí padà ìgbà kan wà tó jẹ́ pé èèyàn máa ń ní ìfaradà pé ó ń bọ̀ wá dáa bọ̀ ń sìn nígbà ọmọ téèyàn bí ń sìn òun á fẹ́ máa fà lọ́jọ́ tó bá bí ẹ wo bí àwọn ọmọ wa ṣe oríṣiríṣi tó ń lọ káàkiri ọmọ tó bá jáde skul ṣe mí jáde secondary school á dẹ̀ fẹ́ máa gùn mọ́tò ilé ayé ò rí bẹ́ẹ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ àwọn òyìnbó gan tí à ń tẹ̀lé tí à ń kọ àwọn ò gbé ìgbésẹ̀lẹ̀ báwo ṣe ń gbé
0: àwọn òyìnbó tá à ń wá àwòkọ́ṣe wọn
1: ìdí ẹ̀ ni tó yẹ pé àwa òbí gan aníṣẹ́ ṣe
0: lórí àwọn ọmọ
1: wa lórí àwọn ọmọ pé ilé ayé ò lọ bẹ́ẹ̀ yẹn wọn ò lè bí ẹ lónìí kó ló máa da mílíọ̀nù láì ṣiṣẹ́ ẹ wo nǹkan tí àwọn ọmọ ṣe ń sìn àwọn ọmọ kékeré tí wọn lọ máa farada darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ kòkò mi àmú ìyá ẹ̀ apá torí ti owó ìyá ìmú àmú ọ̀rẹ́ a ti léṣe apá torí ti owó a máa ma sọ fún wọn ni pé àwọn ìgbésẹ̀ báyìí ó lòdì sí ìlànà ọlọ́run kò dẹ̀ sí bẹ́ẹ̀ yẹn ṣe lè ṣe é tó lè rí àlàáfíà ń bẹ̀ kò ṣeé ṣe ẹ wo mu àtúnṣe ṣe náà ìgbẹ̀yìn ò dáa o ò lè gbin àgbàdo kó lọ fẹ́ ka ọkà nǹkan tó bá gbìn láyé
0: òun
1: àkọ́ ká ìwà tó bá hù òun ló máa jẹ́ kí èèyàn kíyàn kó ní ìfọ̀kànbalẹ̀ láyé kò sí bẹ́ẹ̀ bá a máa sọ fún àwọn ọmọ yìí nì pé kò lè rí bẹ́ẹ̀ yẹn kò ní ṣe bẹ́ẹ̀ yẹn kò lè rí bẹ́ẹ̀ yẹn bó ṣe rí nì ìgbà ẹ ní nǹkan tá à ń sọ yìí tó lè fi wáyé ẹ wò ó sì ń jọba ó dùn mí pé nígbà kan a máa ń ní àsìkò tiwa a máa ń kọ́ ẹ̀kọ́ ta ń pè ní subject ta ń pè ní history ìyẹn
0: ìtàn
1: ìgbà kan ní ìjọba kì í ṣe ìjọba tó wà lóró yìí ń sìn o àwọn ìjọba dẹ ọ̀dẹ ó ní wọn ká má kọ ẹ̀kọ́ mọ́ nígbà tó bá kọ́ ẹ̀kọ́ nǹkan tó ṣẹlẹ̀ lánàá nípa ẹbí ẹ nípa ìlú ẹ nípa ìjọ nípa àdúgbò báà ló ṣe máa mọ nǹkan tí ó ṣẹlẹ̀ báà ló ṣe máa rí ẹ̀kọ́ kọ́ pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ èmi ò mọ ẹnìkan sọ fún mi pé ìdí ẹ tí ìjọba fi dàgbóngbà ẹni pé kí wọn àwọn èèyàn máa mọ nípa ti pé lágbàáyá báyìí o si governor o si gominari on le kuro be o bi se won o si gan be yen e won fe ki yan ko ma ko ru e ko be but awon ani se se
0: lori awon omo
1: ani se se pataki lori omo then ijogun na ijo ni se se ba je kristeni o ba je muslimi ni o ba je ti ibile gan ani se se lati ri pe atun irin wa ipada atun pada ba se rin tori ba se rin ko so na nbe
0: ba se rin yi ko so na nbe
1: ko si bi ta le
0: ba ba de ji pada ko si ba se fe fipinle rere lele fa awon omo wa
1: ko si ron be be ni
0: e se daddy e se sa yes sir ngba ti en salaye be yin ajo eko yin lo ngba na eni ngba te jade Methodist grammar school e so wi pe
1: Methodist High School
0: eni e koko lo sise oluko nipasẹ iranlọwọ awon fada oyinbo to wa lasiko yen pe lo sise oluko odun kan mo da koko di mule bi pe ti awon omo wa ton ba jade ilewe gbogbo e ton fi duro de result awon ibo ma pe ni awaiting result bi pe ki esi donwo won fi jade ton ma fi test waju ninu eko ile eko giga ko ma fi yen feyinti nitori pe owo to ba dile oyinbo ma so pe ohun ni esu ma ri
1: lo
0: aha mo fe ke fi kun oro yi pe lalaye te se lekan pe ta won mo ba jade ile eko giga e ton fi reti ki esi donwo jade ton ma fi test waju ninu eko won kini o ye ka won mo ma se ngba na mo fe ke so fun wa e ta awon mi ma fi joko le te pe ba ngona awon mi ma nsa awon mo odo mi ma rin kuri ton ma lo ndara po mo egbe kegbe ton ma fi nse jamba kaakiri ti igba yen gan ni ajo mo mi ma ti dojuru awon de awon si ni ojo ola wa sugbon ba je pe ko si nkan kan ton se lasiko yen ton fi reti ton gba esi donwo won ti ri awon erin ti o ye ki won rin mo fe ke ba wa so lori awon odo wa bi won se le rin ton ba reti idanwo ton ba si wa nle ti won ti ri admission si ilewe
1: se gan olutu se mo pe ko si omo to jade ti o ni baba ti o ni iya ile kan lo si jade ti yan ba jade iru secondary school be se so
0: yes sir
1: ko si kan to buru ti omo ba ran awon obi e lowo ki isin idanwo to jade tabi ko tun lo si ilewe iga mi ko si kan to buru be
0: yes sir
1: o ta won mo ta bi nsin awon gan fe sise e wo igboro bo se ri nsin e wo awon to nko orisirisi ise adani iwo ni bricklayer o iwo ni mechanic o iwo ni panel beater o iwo ni painter o de ba wo nsin awon to nse nsin agbagba won ti dagba nsin
0: won ti dagba
1: awon mo wewe won awon odo won won fe ko ise mo gbogbo eyan fe ma go moto gbogbo eyan fe ma se faaji ile aye o de ri beyen ibi ko le yan tin bere awon mo la ma ba soro mo ma so fọpọlọpọ yo mo fe lo si mo fe ya japa mo n lo si loyinbo mo n lo si loyinbo mo lo si ki n se loyinbo yato si odo wa nbi ki n se pe wa lo mu pe dollars yen pe won wa nle pe wa lo ma salon wa sise yen ko tun le ri dollar tabi pastor yen
0: ko to ri sa
1: wa ri sise yen ki de sise pe boya ma lo joko l'office ma lo biro no ise owo e lo se pataki ko si kan teyan le fi se anfani laye e wo awon to je pe ise orin kiko ẹbùn tí ọlọrun fún wọn ní ẹbùn orin kíkọ ẹwọ orú àwọn ẹmísà òbí olóyè ẹmísà òbí ẹwọ wọn sọ ní adé ẹwọ wọn bẹ yẹn sókè ẹwọ bí ìgbésí ayé wọn ṣe rí ibi kan náà ti bẹrẹ tó dẹ díẹ èèyàn mú ilé ayé láti òkè ìsàlẹ
0: ni ló ti máa bẹrẹ
1: ó dàtí èèyàn wá fẹ kọ ilé èèyàn á kọ láti foundation ló ti máa lọ títí tó máa fi ṣe roof tó máa fi roof léyìn so àwọn ọdọ la máa sọ fún pé èkejì ni pé èmi ò tó wá blame àwọn ọ̀dọ́ torí gbà mí àwa tó jẹ́ pé ajẹ́ àgbà náà yorùbá ní ẹṣíwájú ni tẹ̀yìn mò sáré nígbà tí àgbàlagbà míì bá ṣe nǹkan tí ò yẹ kí a máa gbọ́ǹtà tó ń ṣe ìbàjẹ́ káàkiri ẹ̀dá wọn fi ẹ́ ṣe kọmíṣánná tàbí wọn fi ẹ́ ṣe gómìnà tàbí wọn fi ẹ́ ṣe mínísítà tí ò ní àpẹẹrẹ tó dáa nílẹ̀ tí àwọn ọ̀dọ́ lè fi tẹ̀lé ọ̀nà ọ̀dà táwọn ní àwọn ọ̀dọ́ nírò pé ọ̀nà ìbàjẹ́ báyìí ló dáa ní àti máa ṣe ní ilé ayé so àwa bàbá tó náà àwa àgbàlagbà náà tó bá wà ní ipò kípò ní oríṣiríṣi ipò kì í ṣe ìgbà tíyàn bá ṣe gómìnà nìkan nípò ó lè jẹ́ láàárín ìjọ ó lè jẹ́ láàárín ẹbí ó lè jẹ́ láàárín ìlú tó bá ti fi ẹ́ sí ipò ó ṣe pàtàkì kó lo ipò yẹn ní ọ̀nà tó tọ́ àti tó yẹ torí àwọn tó ń bọ̀ ní ẹyìn kan ba lè rí nǹkan kọ́ ìyẹn ṣe pàtàkì kan àwọn ọmọ náà látún máa bẹ̀ pé ibì kan lèyẹn ti ń bẹ̀rẹ̀ ìgbésí ayé eyan ki mu aye lati oke o isale lati ma nbere o tori ko si nkan teyan se laye ti olohun ki ri teyan ba se ibi ko olohun ri o olohun de le bokun fun en to ba se ibi
0: bẹẹni
1: pe eyan jide nsin ko lo pa eyan tori pe fe ni owo soge mi o le ri anfani nbe o kan le ri die ni ko de le pe so die ni to je pe ise owo yi o se pataki opolo ti olohun fun gbogbo eyan o se pataki ki se gbogbo e lo ma lo si ile iwe ki se gbogbo e lo ma se professor elomi wa to je pe ise owo yi to ba se dada ibe lo ti ma se ase
0: lo ti ma se ase yori
1: ni
0: iye eko ni fa won odo wa pe ise owo se pataki
1: o se pataki
0: eni to ba ti e lo si university gan o da ko ni ise owo lowo
1: o se pataki
0: o bi o da ko ni wi eri yen lowo tori pe a tun ma fi yen segbe ma fi kunra won
1: o fi jora won sorry olodo e wo awon ilu oyinbo tawon yo wa sa lo nsin ton ya pa lo te yan ba debe en to ba ni ise owo kia kia lo ma ri se se kani boya electrician ni tabi painter ni tabi kini ni kia kia lo ma ri se se tori awon oyinbo o ma n wo en to je pe o lu opolo ti olohun fun lati fi ise ise to da isise baje o tori elomi ni opolo isoge mi ibaje lo fi n
0: se ka se ṣùgbọ́n dádì ọ̀rọ̀ tẹ́ sọ gbẹ̀yìn yìí mo fẹ́ tún mọ́ mú kókó ọ̀rọ̀ kan jáde ńbẹ ẹni nílùú òyìnbó wípé iṣẹ́ ọwọ́ àwọn òyìnbó wọ́n fẹ́ràn tó lọ́pọlọ wípé iṣẹ́ ọwọ́ dẹ̀ ta dáadáa lọ́hùn-ún àwọn èèyàn wa tí wọ́n ṣiṣẹ́ ọwọ́ náà gan ìjọba wa ò gbà wọ́n níyànjú o àwọn míì àṣiṣẹ́ ọwọ́ gan àwọn kan wà tó jẹ́ pé wọ́n níṣẹ́ ọwọ́ lọ́wọ́ ṣùgbọ́n kò síṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ sì ti jápa lónìí tó dẹ̀ ń ṣe dáadáa nílùú òyìnbó kí ló dé tó jẹ́ pé a gbà wọ́n níyànjú yẹn ní orílẹ̀-èdè wa tó fi ń jápa àyípadà tó níṣẹ́ ọwọ́ tí wọ́n níṣẹ́ ọwọ́ tó ń mọ̀ tí wọ́n kọ́ tí wọ́n dẹ̀ kojú òṣùwọ̀n nínú iṣẹ́ yìí wọ́n rí iṣẹ́ fi ṣe gbàjẹ́ pé ó ti gbogbo ẹ ti díbàjẹ́ àwọn tí ò mọṣẹ́ gan àwọn náà ń gbéṣẹ́ fún ní ètò ìjọba wa tòní ṣùgbọ́n àwọn tó ti ní àǹfààní tó ti lórí ọ̀fẹ́ láti lọ sókè òkun wọ́n fi ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ìlú àwọn òyìnbó wọn mọ rírì àwọn tó lọ́pọlọ ìwọ́n ń gbà wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n ní ìlú wa ní Nàìjíríà wọn àgbà àwọn ọ̀dọ́ wa níyànjú kí lẹ rí sọ sí dádì.
1: Gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú gbogbo nǹkan bó ṣe ń lọ ní orílẹ̀-èdè wa kì í ṣe lọ tó jẹ́ pé ó múni wà dùn ẹ parọ́ ẹ wá tí àwọn òṣìṣẹ́ ń sìn ẹ jẹ́ ń ṣàpẹẹrẹ ẹwúrú àwọn tó ń ṣe panibítà àwọn tó ń ṣe wọ́n nídìí iná lílò iná àti lò tí ò bá sí iná
0: bá lè fẹ́
1: ṣiṣẹ́ àwọn tó dẹ̀ wá ní ọpọlọ tó yẹ kí ìjọba máa lò fún iṣẹ́ ẹ wọ ọ̀nà wa ní ìgbà ayé sẹ́yìn ìjọba western region ó dá nǹkan tá à ń pè ní pwd public works department ilẹ̀ ẹ lè rin ọ̀nà tí ìjọba bá tó ti túnṣe kẹ lọ rí nǹkan tó ń pè ní pọ́tò tá à ń rí sìn àwọn public works àwọn yẹn wọ́n mọ̀ nípa iṣẹ́ yẹn bricklayer tó jẹ́ pé iṣẹ́ wọn ni ó wà ní ministry of works àwọn ló máa ń lọ káàkiri tí wọ́n máa ṣe wọ́n ṣe wò ó sìn báyìí tí ìjọba bá ṣe ọ̀nà ó sìn bóyá ọ̀nà mi ò ju 6 months àti bàjẹ́ tó bá bàjẹ́ gan náà ìjọba ilẹ̀ tó wà lọ wò ó bóyá àwọn tó wà ní iléeṣẹ́ yẹn gan kan tẹ̀dọ̀ àròpọ̀ iṣẹ́ tá a ṣe ní nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn báwo ló ṣe rí irọ́ bí wọ́n ṣe tún máa gbé iṣẹ́ míì jáde ni ojú wọn máa ń nà sí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Èkejì ni pé àwọn tó yẹ kó wà níbi iṣẹ́ ìjọba àgbà àwọn síbi iṣẹ́ mọ́ tó bá jẹ́ ọmọ tí ò bí tàbí ara ilé ẹ̀ wọn gbà wọn síbi iṣẹ́ mọ́ ẹni tó bá mọ iṣẹ́ yẹn gan wọn nígbà síbi iṣẹ́ kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣe bó ṣe ká máa ṣe kí ìlú bá lè dá a sí.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣe sà ẹ̀kọ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí oníkálukú ti mú ẹ̀kọ́ tiẹ̀ mo dẹ̀ gbàgbọ́ pé àwọn tó ń gbọ́ wa nílé náà gbogbo pátá là ń gbádùn àwọn ọ̀rọ̀ ọgbọ́n tó ń jáde láti ẹnu yín láti nígbà tẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni pé mo ṣáà tún tẹnumọ́ pé láti ìgbà tẹ jáde grammar school ẹ lọ ṣiṣẹ́ olùkọ́ ní grammar school mi pẹ̀lú certificate secondary school ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ọ̀gbà yẹn ó yàtọ̀ sí ẹ̀kọ́ sísìn yìí tó fi jẹ́ pé tíṣà ẹni tó ṣẹ̀ṣẹ̀ jáde grammar school wọ́n ní kó wá ṣiṣẹ́ tíṣà ní secondary school mi irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ní ìsìtorí mo wòye wípé àwọn tó jáde secondary school ó máa wọ́pọ̀ pé ká rí ẹni tó lè ṣerú iṣẹ́ bẹ̀yìn àbí kán ti gba ẹnìyẹn síṣẹ́ kì í tún ṣe private school kán máa láwọn private school kéékèèké ló gbà yín síṣẹ́ secondary school tó tún jẹ́ tìjọba St. Luke's ló gbà yín síṣẹ́
1: St. Luke's ní time ti wa primary school wa modern school wa then secondary school Saint Louis ti mo ni awon ijo aguda ton da le yen modern school ni Saint Louis secondary modern school
0: ibe le yin ti sise teacher
1: ibe ni exactly
0: le ti sise oluko eh secondary school ni
1: yes modern school odun meta no ma lo modern school
0: eh eh kon to wa lo si
1: elomi to ba lo odun meta yen o le lo si teacher training
0: yes sir
1: check it but en to ba fe lo secondary school a lo lati primary 6 awon secondary school en to ba fe lo si boya iru awon teacher training tabi technical schools a lo lati primary 6 a lo si modern school
0: okay sir
1: lati modern school yen o le lo technical school o le lo si any other school
0: okay sir
1: teaching lines awon teacher training colleges because a modern school monastery no ma fin wo teacher training college
0: en bere mi ni si ni pe omo to jade secondary school ni si se won le gba si secondary school mi pe ko wa sise teacher nbe
1: se mo gbogbo nkan laye get mo si so si saju awon eto wa lasiko ti mo so yi e wo awon oyinbo ti won ni fada alfa
0: yes sir
1: ni jo ije won pe awon oyinbo e ma nwo omo yi ise wo lo nse ton ba ni holidays ire mi nsin mo si ise ton ba npe ni water sabbath gbogbo ẹ làwọn òyìnbó wò kò síbi táwọn òyìnbó yẹn lọ tí mi ń tẹ̀lé wọn lọ gbogbo èèyàn lórò pé bá máa ṣiṣẹ́ padà kò síbi táwọn òyìnbó yẹn lọ tí mi ń ṣiṣẹ́ water sabbath irú leridas àwọn bàbá yẹn máa ń jẹ tí wọn bàbá kan àwọn bàbá yẹn máa ń sọ pé tí bá ti ń ka bíbélì ní èdè yorùbá pé ni wọn máa ń dùn so tá a bá ti ní holidays ń máa padà sílé bàbá máa sọ pé àwọn tí n bóde mi ní ọjọ́ nílé-ìjọ pé tí bá ti padà wá sí mo máa ka bíbélì fún wọn so gbogbo yẹn làwọn òyìnbó yẹn wò ń bá yẹn ok kí ni wọn lè fi encourage mi encourage ọmọ tó fi ní ọdà kí n lọ ṣiṣẹ bẹẹ tí èèyàn bá ṣiṣẹ dáadáa wọn ò ní pè kí wọn ṣe ń bá yẹn wọn ò ní jẹ pé
0: mo ti wá yé wa báyìí
1: gbogbo nǹkan láyé èso kẹmi kò sí nǹkan tí ọlọrun bá ti lọwọ sí adúgbò lọdọ ọlọrun láti gbà yẹn even títí ìgbà mo lọ ṣiṣẹ ní Abuja ìgbà díẹ ni mò ń lé iṣẹ káàkiri kí n torí iṣẹ ojú làwọn àwa ọmọ èèyàn máa ń wò ọlọrun máa ń wo
0: ọkàn
1: ọkàn ọlọrun fi máa ń dá ẹjọ ọkàn ọlọrun máa ń bùkún fún èèyàn láyé so ìdí ẹ̀ ni ti yẹ pé màá fẹ́ rọ àwọn èèyàn wa tó ń gbọ́ ètò yìí pé àìjọ ẹjẹ́ rántí pé ẹni tó dá wa sáyé ó ń wo ọkàn wa ó ń wo nǹkan tá à ń ṣe àwa ń wo ojú ọlọrun wo ọkàn
0: àwa ń wo ojú ṣùgbọ́n lòun wo ọkàn ìyànjú ńlá mi ìtúlé lè fáwa ọmọ òde òní pé gbogbo iṣẹ́ tá à ń ṣe tá rò pé kò sẹ́ni tó ń rí wa ká mọ̀ dájú pé ọlọ́run rí gbogbo nǹkan tá à ń ṣe gbogbo bí ta bá ti ń ṣiṣẹ́ ká máa ṣe dáadáa torí èrè wà ń bẹ̀ fún ẹni tó bá ń ṣiṣẹ́ tọkàntọkàn èrè yẹn lẹ́yìn jẹ́
1: èrè gan èrè iṣẹ́ rí èrè tẹ́ sọ yẹn kì í ṣe owó nìkan lèrè
0: bẹ́ẹ̀ni
1: kì í ṣe owó nìkan nǹkan wà tí àwọn òyìnbó máa ń pè ní inner peace of mind ìyẹn ni pé àlàáfíà inú àlàáfíà ọkàn kí ṣe owó ẹ lónìí ẹlòmíín wà tó jẹ pé ó ní owó kò tí ọkàn ò balẹ̀
0: torí
1: ọ̀nà tó gbà ní owó yẹn ọ̀nà jìbìtì ni so ẹ rí wọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà nísìnyí tó bá wà nínú ilé ẹ tó bá kan géètì ẹ àyà
0: a máa ró
1: kíkí ni torí ti mọ ìbàjẹ́ tó ṣe ẹlòmíín wà tó jẹ pé tó bá sùn nílé ọkàn ẹ balẹ̀ bí ọkàn tòlótòló nígbà tí ò yorùbá ní ẹni tí ò bá jẹ gbìn
0: kò lè kú gbìn
1: so ẹjẹ a máa wọlé ayé pé kì í ṣe àwa máa lọ wọ eléyìí tí ọlọrun bá fún wa ẹjẹ a gbà bẹẹ eléyìí tá a bá ṣiṣẹ fún ẹjẹ a ṣe fún mo fẹ ko níbí mo fẹ fà láti bí mo fẹ ṣe gbogbo ẹ àwọn tó ṣe é lánàá níbo ló wà lónìí.
0: Ó ga ọ̀rọ̀ kí síbẹ̀ ó jinlẹ̀ gan-an ni ẹ ṣe dádì à ń gbádùn yín o. Dádì mo fẹ́ béèrè ìbéèrè kan bá ṣe ń tẹ̀síwájú. À ń rí pé bẹ́ẹ̀ ṣe ń bá ìrìn àjò ayé lọ. Mo gbàgbọ́ pé gbogbo àgbà tẹ̀ ń ṣiṣẹ́ ní Sandox ìgbà yín lẹ ṣègbéyàwó. A fẹ́ padà sí ìdílé báyìí. Ìgbà yín lẹ ṣègbéyàwó. Tọ́lọ́run fi aya rere dá yín lọ́la. Ẹlọ́run dẹ̀ fi àwọn ọmọ rere wọn fi ọlọ́run fi jí nǹkan yín náà.
1: Olúwa
0: ṣeun. Nínú ìrìn àjò yẹn, báwo lẹ ṣe ń mánéjì ìdílé mọ iṣẹ́ tí gbogbo ẹ̀dẹ̀ ń jọra wọn tẹ̀dẹ̀ jẹ́ bá lé rere tẹ̀jẹ́ bàbá fáwọn ọmọ tẹ̀jẹ́ ọkọ fún mọ́mì wa tẹ̀dẹ̀ tún ń tẹ̀síwájú nínú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ní Sandox tí gbogbo ẹ fi gún rege títí ẹ fi rìtáyà.
1: Iṣẹ́ rí nígbà tí àwa ṣègbéyàwó. Mo ṣègbéyàwó nígbà tí mo wà ní ọdún 1960. 26 years. June 24, 1978. Ni mo se gbeyawo. Mo se pelu awon oyinbo Sanders.
0: Yes sir.
1: Ise sise ko ni keyan ma le toju ile ati ona e. Be mi se ri ile aye si, ngba ti eyan ba ti ni iyawo, to lo ba pesi omo, igba gan ni ise ti eyan ba ise ati to ile ati ona ise. Tori kini ki o tu so pe wa na owo kan sita, wa ko wo ile.
0: Ile na.
1: Iyawo wa nbe, omo wa nbe. That's ko temi. Ba je nse. O da kiyan ni awon obi to da mo dupe lowo baba ati iya to bi mi ngba mo bere ise mo ti pare eko mo de ise to da mo ri ise to da nigba yen a dupe lodo lohun ko ise pe eyan tun ba pe eyan se ri ise ojo ti mo bere ise don fun mi ni car ojo ti mo bere ise ti a lo fun workshop ton ti fun mi ni iwe ti mo lo workshop leko ojo en mo fun mi ni car tutun so nkan de da ngba yen nkan da baba to wa bi mi gan ide ene se mo so saju pe obi ni eko lati o ni nkan se
0: o ni se nla lati se
1: omo baba mi gba yen o ya o gbodo fe yawo o gbodo fi asiko sofo koko be yen mo se fe yawo ne I married when I was 26 years old
0: mo gba yen ti pari
1: mo ti bere se
0: ati bere se ni 26 years
1: ni ba mo tu pari ti mo ti tu fe yawo ton baba na tun so pe o fe ki ngbodo titi ma wa ko le nle o ki ma ko le baba wo pe mi ti ku 30 years ti ki wa ko le ide ti mo dupe lodo lohun pe emi ro pe baba ti le o nfi o ngbe oko mi soke ni ase o nko mi ni ise ti en gbodo se lati si ise gidi laye ba ma ko le mi ti mi ro pe 30 years mo ti ko le baba mi lo so fun mi so ide ni mo so pe ti eyan ba bere ise okunrin olori ile baale ile o ni eko o ni nkan pataki ko gidi ati nipa mi gbagba soke awon iyawo ati omo
0: o se pataki be se so saju ko pe lo pe awon obi tolorun fi jin kin yin awon obi yen lo je kirin ajo yi gan ko rorun lo de je ke di eni re eni alalubarika ke de di baale ile
1: tolorun ko dele fun won lo
0: amen koda eni 30 years eti ni nta gba ni e je kin lo be ti ni tagba ni ṣugbọn lo di o ni e tun redo mi n do je pe 30 years yen go se ntiraka lati ri pe se obi na ni
1: emo
0: ko si se lori awon omo yen
1: o ma jade ilewe nsin obi a se wahala obi ara ran omo lo si university o ma jade a ni degree dani ko ri se
0: ninu orilede wa loni
1: so e ti o ba ri se ti o lo ma so pe o fe lo ma se bukata ti gbe obirin sile ni asiko ti wa iyen yato beyan se njade in fact even ni ilewe ni wa ti ri awon to ni ile ise
0: ti ma
1: ti ma wa okay wo ki lo read ki lo se to hun ti wa ti ma so pe te ba ti bari o ma bo ko wa bere ise so nkan e mo eto gba ngba yen
0: nkan derun dada ngba
1: yen nkan wa nkan de derun ngba yen nkan eto ni ko si oro jibiti ko si oro jibiti mo n so kini kan mo de ma tu so loni nigba ti mo wa ni Methodist High School
0: yes sir
1: mo n lo scholarship Western Regional Scholarship omo otupa le ni nigba yen otupa si Ibadan jina Ibadan ni regional headquarters in Western Region it was the capital of Western Region Ibadan kì í ṣe pé èèyàn gbọ́dọ̀ mọ̀ yàn ní ministry of education kan tún fún ẹ ní
0: kó tó rí iṣẹ́
1: tàbí kó tún rí scholarship irọ́ it is your output your performance will decide what you want to be. Ìdí ẹ̀ ni jẹ́ pé èèyàn tiraka ń gbà àti pé you want to excel because wàá rí pé tó bá ṣe dáadáa iṣẹ́ wà fún ẹ kò sí nǹkan tó lè ní but nísìnyí kò sí yẹn bẹ́ẹ̀ the way you can see anything that will encourage our youth. Problem tó wà ń bẹ̀ nìyẹn time ti wà yẹn tí mo sọ fún yẹn àyẹ̀yẹ́ ti pé tí má tètè má kàwé tí má ṣe dáadáa tí má fojú sí ìwé mi tí má jáde má ríṣẹ́ tí má fojú sí mi má lè gbéyàwó má lè bímọ má lè kọ́lé nǹkan bó ṣe rí gbà yẹn kò sí yẹn sìn that is why ta n bẹbẹ pé kí ọlọrun kó jọ kí àsìkò rere yẹn
0: kó padà wá ó dẹ máa padà
1: lágbára ọlọrun
0: ó máa padà lágbára ọlọrun gbogbo ara tún fìmọ̀ ṣọ̀kan lónìí pé nàìjíríà máa dá padà ó máa dá padà torí pé kì í ṣe yín ni àgbàlagbà àkọ́kọ́ tó jẹ́ pé ó máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn pé láyé ìgbà tí wọ́n gbà táwọn wà ní iléèwé wípé káwọn tó jáde iléèwé gan làwọn ti máa ń ríṣẹ́ lẹ̀ kì í ṣe ìlẹ́ni àkọ́kọ́ ló ti wá di pé ọ̀rọ̀ yẹn ti ń ṣe lemọ́lemọ́ ẹ mọ̀ pé tọrọ ba tin se le mo le mo be yin o tumo si pe oro to rin le ni to de je to to ko ti ro nbe
1: nigba ti mo so wi pe oyinbo wa sile mo pari paper ni Friday Saturday bada wa ba mi nile ni o wa ba ba wa baba
0: pe
1: omo yin ko mo de jade o ni to ba ti di Monday ki ma bo
0: bi se se bere ni
1: bi se se bere ni
0: iye de tere ti secondary school ni yen o
1: igba ti mo ka we ton fun fejo ni Sanders o ga mi eh gbe se mo ko apply ni mo se so pe igba yin ko si oro pe eh word of any kan ko tu ri se iro
0: to ba nisin ko ri be
1: ko ri be e to le se si lo nje
0: awon gan lo nje awon mo wa
1: ko ko lo se le go ni
0: ibi ko ti e fe kawe mo pe ah ngbo ba ka ton lo ise na ya
1: ko si se iko to sele gan ni
0: e ba ri graduate ni won fi 40,000 lo fun salary ki lo ba ti se
1: mo bi lodo wa nbi te ba won to wa
0: okada ni ti darapo mo lokada
1: ma wo ma ni e je ma ki omo e pe won le try e mi lo o lo si polytechnic omo kan lojo kan nigba to so fun mi o lo si polytechnic ibadan bi hd to den gun okada
0: ko fe ko fe
1: jale
0: fe jale ko fe towo bo nkan ti
1: o fe jale ile to de ni ond o n sise ni ile ijoba ti je pe won nitori pe mo yan so awon kan bayi o da awon kan bayi o da ya ma e ja ronu pe olorun to ju wa ohun ri gbogbo
0: ta se ohun ri gbogbo wa awon agbala awon ijoba lo n gbo wa
1: gbogbo asa lo ti gbogbo ewo loyibo look at euro gbogbo won se le pele si pele si pele si todo wa bi so ke kaka ki ewe agboro
0: se lo se lo se lo se lo
1: le si ko le ye ko ri be o
0: oro te so ton nisin je ki woye wi pe idi ni to pe awon omo wa awon omo wa mi won te won lorun ki won lo si ilu oyinbo ko lo mo fobo lati ri owo ju pe ki won wa ni bi bayi lo ko ma fese gbalẹ kiri ko ma ri nkan se
1: owo to ba de se kini ni
0: ilu le su ma nlo olorun a da iko lo si Nigeria
1: ilu si oni a da
0: pada Nigeria ni si oni ti wa ko si bi ta wa fe lo
1: iko lo Jerusalem a da pada
0: ami ami olorun a ba wa da pada e se daddy fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa ní ìsìn àlejò wa tòní àwọn tá à ń gbádùn látàárọ̀ àwọn ni chief jerry adéfúsì akínwùmí chairman olúyọlé estate mobile 7-up road àwọn ni àlejò ńlá tá a gbà lónìí tí wọ́n fún wa ní omi ọgbọ́n mu tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ lónìí irú ọ̀nà tí wọ́n fún wa ní ìmọ̀ kún ìmọ̀ ah daddy ẹ ṣe gan ni sir à ń gbádùn yín o àwọn tó wà nílé náà wọn ń gbádùn yín gan gan ni ẹ ṣe daddy ẹ ṣe gan ni sir
1: ẹ ṣe chairman tẹsán olúyọlé estate and environs community development association
0: olúyọlé estate environs
1: mobi 7-up road tẹ wá dárúkọ yín bóyá ọkàn yín lọ sí bóyá ẹ ti gbọ pé ìjọba Ṣèyí Mákindé o ti fọwọ́ sí ìwé àti tú ọ̀nà mobi 7-up road.
0: Ìròyìn ayọ̀ rẹ̀
1: o. Ìròyìn
0: gidi gan ni o. Ìròyìn ayọ̀ rẹ̀.
1: Mo fẹ́ lọ àsìkò gan náà láti dúpẹ́ lọ́wọ́ ẹni ọ̀wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Akọ́rò pé bóyá bí wọ́n ti gbàgbé wa ni torí kò sí nǹkan tá a ò ṣe tán láti rí pé ká sọ fún ìjọba pé ọ̀nà yìí ṣe pàtàkì kì í ṣe fún àwa tá à ń gbé ní olúyọ̀lẹ̀ estate ẹ wo iléeṣẹ́ tó nìkan wà ní
0: tó wà ládùúgbò yẹn
1: àwọn iléeṣẹ́ tó sì ń ṣiṣẹ́ ní o torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kó bá wọlé but àwọn companies tó jẹ́ pé wọ́n sì ń ṣiṣẹ́ industry tó sì ń ṣiṣẹ́ olúyọ̀lẹ̀ estate náà ni wà tẹ bá jí láàárọ̀ ní nǹkan bí aago 5-6 tẹ bá rí bí àwọn ọ̀dọ́ ṣe ń lọ láti mobi tó fi ń ṣe fẹsẹ̀ rìn láti mobi lọ sí iléeṣẹ́ àwọn suma iléeṣẹ́ àwọn satel iléeṣẹ́ àwọn 7-up ẹ rí i pé tó bá jẹ́ pé àwọn kọ́mìnì wà ń bẹ̀ nǹkan míì àwọn ọmọ yóò gbọdọ̀ já sígboro ìbúradà àbájẹ o so irú nǹkan bẹ́ẹ̀ irú iléeṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó dáa kí ìjọba kan wò pé àwọn nǹkan tó jẹ́ pé ó máa mú nǹkan dẹrọ̀ ẹ̀rọ kí wọ́n ṣe fún wọn ọ̀nà yìí ó ṣe pàtàkì gan àwọn mọ́tò kì í ṣe mọ́tò kékeré ló ń lo ọ̀nà yẹn àwọn mọ́tò ńláńlá tó wọ́n pè ní heavy duty vehicles àwọn ló ń lo ọ̀nà yẹn ọ̀nà ilẹ̀ ti bàjẹ́ ó ti pẹ́ ẹmọ yìí gómìnà tí ó jẹ́ pé àsìkò gómìnà tí ó jẹ́ pé ọ̀nà yìí ti wà tó jẹ́ pé
0: wọ́n tún ṣe tó ti bàjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n tún ṣe.
1: So mo fẹ́ lo àsìkò yìí gómìnà Ṣèyí Mákindé ó ṣe dáadáa wọ́n ti àwọ́ ìṣe yẹn sìn kì í dẹ́ ṣe iṣẹ́ pé wọ́n fẹ́ da ọ̀dà sí i nọ́nọ́nọ́nọ́ nǹkan tá a rí tá a dẹ̀ gbọ́ ni pé it is going to be complete reconstruction of that road.
0: Ìròyìn ayọ̀ rẹ̀
1: with additional amenities iná tuntun gọ́tà tuntun gbogbo ẹ̀ tuntun adúpẹ́ gan ni olúyọ̀lẹ̀ estate adúpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún àwọn èèyàn tí a dẹ̀ ń sọ ni pé project yi ise ti won si governor Jemakinde se is a legacy project e wo ngba yen ngba ta won chifa wo lowo ati chifa kitola gbogbo won be awon chifa wo koya ti won da free education le ni western region ni ngba yin lo se suno e won la se so right do ni tori ise gidi ton se ni gbogbo la ngba du e
0: ise rere yen se inform
1: o si inform hun e wo ile igan na so demi pelu nkan ta foju ri ti a de ri ninu we ti won fe se fun oluyole estate Sey Makinde e ti koruko ile o e ko le ti ko is a legacy project for you not but baba yato si boya e ko kini kan ele this one people will always write your name in gold a to du ko igbo le gbogbo commissioners na to ba sise fun gbogbo suwopo ati ise ton se ise ribiribi ton se lati ri pe ona yi tori ko si bi ti gbogbo eyan ki soro mobi 7 up road te ba lo si Port Harcourt te ba lo Kano awon so that road in that place
0: o no
1: ah ah ona ibe yen gan ni gbogbo ile se wa
0: ah
1: pe ki lo sele ki lo sele iba ko eni kan so fun mi olodu o ni ah o ni ona wa yen o mu jobe ni pe iko se ti wa nbe mo ni kini ti mo ko se the road is caused. Money why? Only governor lay down 4 years. Konishi. Ele alo 8 years. Konishi. Tongwa alo yanda 8 years. Konishi. Ele gonsi pe kumani pa tulo. Money enjo. Kila lishi ati remove ati le.
0: Ati re ku ikuro.
1: Ati kari kuro. Ade dupe lo wogu lo fe. Oso juwa iki se diwa.
0: Oluwa she o. Oluwa she.
1: Oluwa yo gonsi ufungu atan. Oluwa yo.
0: Adupe lo wwe ino tole ini. E ino uruko. Kinishi uruko. Governor wa ni koloma wa written in gold. Then he gone to the chairman of the association. Lowo lowo ti ona yen fe di tutun se. Oruko ti yin na, wura ni won ma fi ko. Tori oruko yin ko ni pare lai lai pe aye gba baba wa Jerry Akinwumi, o ni won tu ona 7 o fo se. E ku se taputa ko.
1: Because go na kin be awon yan wa. Tori won ti bere sensing bi ka jo ka su wo pelu awon ton fun ni ise yen asuwopo ko ni si jalagbara lohun asuwopo ka ri pe won se
0: ona wo le fi fe kan so wopo sa
1: se mo pe ton ba bere se bayi ton ba bere si nko caterpillar wa kon ko awon ise won la la la don ko wa elomi ile ni ah ele won go fin ni wa lara ni kokon be yen
0: ti eyan ba
1: ni nira laaro ko le je oro lale o so iba die ni won so fun asin pe osu meji di logun 18 months, 1 year, 6 months,
0: no ma fi ṣiṣẹ́ yẹn.
1: So, asiko yẹn, a bẹ àwọn èèyàn ẹjọ́. Torí nǹkan tá à ń fẹ́, Ọlọ́run ti ṣe fún wa. Ìnira díẹ̀ ni ayọ̀ ń bọ̀
0: lẹ́yìn náà. Ẹ ṣe dádì wa, àlejò ńlá mo gbà lónìí, ẹ ṣe gan ni dádì. Ìròyìn ayọ̀ tẹ́tí ẹ̀ tún fi tó wa létí gbogbo àwọn tó ń gbọ́ wa nílé, pàápàá jùlọ àwọn tó ń gbé ní agbègbè Olúyọ̀lé Estate. Mo inú mo gbàgbọ́ pé gbogbo wọn bíi tí wọ́n jókòó tí tán ti ń gbọ́ wa inú wọn máa dùn pé Olúwa ṣe òun fúnṣẹ́ takuntaku tó fẹ́ bẹ̀rẹ̀ ní 7 up road
1: yìí.
0: Mobi 7 up road.
1: Yẹ kì í ṣe Mobi 7 up nìkan torí tẹ́ bá sọ bẹ́ẹ̀ láti Mobi lọ dé 7 up. It's about 2 kilometers, 250 meters. Ẹja máa dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé. Bó ń ṣe ń ro bí ìgbésí ayé wa bó ṣe máa dáa ní agbára lọ́hùn ìgbésí ayé ẹ̀ náà kò ní ayé ò ní fà sẹ́yìn. Ayé ò ní fà sẹ́yìn. Nítorí ìgbà tá a gbọ́ tá a wo nǹkan tó ń fi hàn wá lánàá, a rí pé tó bá dé láti Mobi tó bá dé 7 up. Ọ̀nà yìí tún lọ láti 7 up, ó tún wá já tó tàbí ilépo tó tàbí.
0: Lórí ọ̀lẹ̀.
1: Dẹ̀ láti bí Redeem Junction yẹn, ó tún lọ lọ́nà yẹn, ó tún lọ já Satec, ó lọ já
0: Bitumen. Gbogbo ẹni gọ́vnà wa fẹ́ ṣe báyìí.
1: Gbogbo ẹni gọ́vnà fẹ́ ṣe báyìí.
0: Wọ́n fẹ́ máa ṣe já sí Akala Express.
1: Ọ̀nàkọ́nà
0: yẹn já sí Tàbí Satec.
1: Bíríjì yẹn, bíríjì tẹ́yìn bá dé 7 up. Bíríjì kan wà níbi 7 up yẹn, after 7 up. Wọ́n máa ń pè ní World Bank Bridge. Tó lead lọ sí Riverside Estate. Ibẹ̀ náà tún máa dúró.
0: Àwọn ọ̀nà Zatec yẹn kọ́ ọ̀nà yẹn ní
1: ìdájọ́. Wọ́n ṣe ti Redeem lọ sí Zatec.
0: Redeem ńlá tó wà níbi Zatec
1: yẹn.
0: Wọ́n ṣe gbogbo ìyẹn náà.
1: Kí á lè lọ, wájú dúpẹ́ ní Olúyọ̀lẹ̀ Ṣẹ̀gàn náà pé àti wá ní àwọn ọlọ́pàá tó jẹ́ pé ó kájú wọn. Ẹni tó ń gbé wá sí gẹ́gẹ́ bí DP wa, ó jẹ́ ọmọkùnrin tó jẹ́ pé ó kájú wọn.

0: Bàkan tí àwọn olè wá sí àdúgbò wa lóru nǹkan bí aago mẹ́ta lóru tí mo gbé DPO. Èmi rò pé a sì sọ pé bóyá mò ń sún agbé kíákíá lónìí àyẹ chairman ṣé kò sí ọmọ ní à níbo lẹwà ó náà wà lọ́fíìsì.
1: Lóru.
0: So irú DPO tó náà fún wa ní ẹ.
1: Olúwa ṣe o. Ẹ kú iṣẹ́ dábí Ọlọ́run a máa fún yín ṣe o. Ọlọ́run a lọ́rọ̀ ẹ̀mí yín o. Àmì sà. Dádì kí n tó gbàgbé torí ẹ̀ tí ì sọ fún wa mo ti béèrè bí ẹ̀mejì ṣùgbọ́n ẹ̀ tí sọ fún wa. Mo fẹ́ káwọn ará ilé kí wọ́n mọjú orí yín torí pé àwọn iṣẹ́ takuntakun tẹ̀ tí ń gbé kalẹ̀ fún wa tá à ń gbọ́ nípa tiyín yìí. Tán bá lè mọ̀ pé kì í ṣe ọ̀dọ́ ni ẹni tí àgbàlálejò pé àgbàlagbà láwùjọ mà ni ẹni tó ń ṣiṣẹ́ takuntakun títí dé ìkóríta tí wọ́n bá dé tí wọ́n fún wa ní ìròyìn ayọ̀ lónìí. Dádì ẹjọ́ sà kí ni ọjọ́ orí àwọn ará ilé fẹ́ mọ̀.
0: Wọ́n bí mi ní ọdún 1952 ọjọ́ kẹsàn-án oṣù kejì 1952 9th of February 1952. Tí ó dẹ̀ bá ṣe ìṣirò yẹn ẹ rí pé 73 years old ọdún mẹ́ta ó lé ní 80. Bàbá àgbàdúrà kọ́ náà àlàáfíà ló ṣe pàtàkì láyé.
1: Bẹ́ẹ̀ni.
0: Kọ́ náà kò fún wa lálàáfíà.
1: Àmì.
0: Ẹ̀yin náà ní àlàáfíà.
1: Àmì.
0: Ọlọ́run máa jẹ́ ká dàgbà tó jẹ́ pé a máa rí àìsàn.
1: Àmì. Àmì.
0: Ẹ̀yin ni ó ṣe pàtàkì.
1: Ẹkúṣẹ́ náà sà.
0: Ẹ ṣe bá wa kí àwọn ọ̀gá yín o. Ẹni mo fẹ́ fà àsìkò náà tó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yín. Nígbà tí baálé wa tí ó ṣolóògbé. Baálé Yẹmí Òkúyẹmí tó wà láyé. A máa ń wá síbí ìgbà tí baálé. Pẹ̀lú baálé òde ọ̀nà a máa ń wá síbí tá a máa ń bá yín ṣe program bíi náà.
1: Dúpẹ́
0: lọ́wọ́ ẹ̀ta àwọn tó ní ilé iṣẹ́ bíi náà
1: pé
0: wọn kò ṣẹ́
1: o. Ẹ ṣe sà. Ẹ ká tó parí a fẹ́ lọ síbi ìdárayá díẹ̀. Dádì ẹ bá rí yín nìsí o lè mọ̀ pé bíi 73 lẹ jẹ́ torí ẹ̀dàbí under 16.
0: Iṣẹ́ Ọlọ́run ni.
1: Tí ẹ bá ṣiṣẹ́ kankan tẹ bá wà nílé kí lẹ máa ń fẹ́ràn láti máa ṣe tó ń jẹ́ gbogbo yín máa lé kí ni hobby yín kí lẹ fẹ́ràn láti máa ṣe tẹ bá dá wà.
0: Ọlẹ́ èèyàn kò dáa láyé. Nǹkan tí èèyàn bá fi bẹ̀rẹ̀ ní ìgbésí ayé ẹ̀
1: òun
0: ló máa ń tẹ̀lé lọ.
1: Ọlẹ́ èèyàn ò dá láyé.
0: Nǹkan
1: tí wọ́n bá fi pinlẹ̀ ìgbésí ayé rẹ̀.
0: Tó bá fi ṣe ìpilẹ̀ṣẹ̀ ó ṣe pàtàkì. Èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé kínní kò mọ rírì Ọlọ́run nígbèsí ayé ẹ̀. Èkejì iṣẹ́ kò máa ṣiṣẹ́. Kì í ṣiṣẹ́ ni pé ká máa mú nǹkan nìkan. Even pé èèyàn ń ka ìwé. Iṣẹ́ ni pé èèyàn ń kàwé iṣẹ́ ni pé wà ní àyíká ilé ẹ tó ń lọ káàkiri iṣẹ́ náà ni. So ìdí ẹ̀ tí mo fi sọ pé ọ̀lẹ́ ò dáa ilé ayé. Idleness is not good. You must be very very active in life because of the futility ẹ̀yìn ọ̀la.
1: Tó tẹ bá dá wà báyìí ẹ máa fẹ́ràn láti kàwé.
0: Máa ń kàwé dáadáa.
1: Irú oúnjẹ wo lẹ fẹ́ràn láti máa jẹ? Láti rẹ́ rí.
0: Ẹ mọ̀ pé
1: ẹgbẹ́ ọ̀dọ́
0: ọmọbi tí mo ti wá.
1: Iyán
0: number one. Iyán ló ń jẹ wa. Ìfà ní ọ̀dọ̀ wa àìrí iyán nílẹ̀ èèyàn fi ń jẹ ẹ̀bà.
1: Àìrí iyán nílẹ̀ ni
0: èèyàn fi ń jẹ ẹ̀bà. Kò gbé iyán sílẹ̀ báyìí. Kò gbé ẹ̀bà sílẹ̀ ṣùgbọ́n mi gàrí sílẹ̀ ẹ̀bà. Ó wá ní kẹ́nìkan. Àìrí iyán yẹn. Lèyàn máa fi kọjú sí ẹ̀bà. Dẹ̀ ní ọ̀dọ̀ wa, àwa ní oúnjẹ tó jẹ́ pé ó fẹ́ dàbí láfún ní ti Ìbàdàn bíi tàbí ní ẹ̀bà. A máa ń pè ní kúkúrú. Ẹ̀gẹ́ náà ló fi máa ń ṣe. Wọ́n tó dùn gan. Kò sí ọbẹ̀ tẹ́ ẹ̀ lè fi jẹ́ o. Bàbá jẹ́ ilá o. Bàbá jẹ́ ẹ̀fọ́ o. Bàbá jẹ́ ewé dún ni o. Bàbá jẹ́ ewé ta ni o. Kò sí oúnjẹ tó dáa lọ́dọ̀ wa ni. Ipòrò tí ìwọ náà bá fẹ́ máa fi kàn ránṣẹ́ sí.
1: Ẹ ṣe sá. Ẹ ṣe dádì wa. Ẹ ṣe sá.
0: Ṣùgbọ́n
1: iṣu tí wọ́n fi ń gún yán láyé ìgbà tí yẹn. Ó sì dàbí iṣu ìsinyìí. Ṣé bákan náà ló ṣì rí?
0: Ṣé mo bí wọn sọ pé gbogbo nǹkan ti ọ̀làjú ó ti wá gba gbogbo nǹkan. Ọ̀làjú oríṣiríṣi. Ẹ̀mí alájú àlà sí òdì. Ẹlòmí àlà ojú láfi fi tú nǹkan ṣe. Ẹ wo iṣu tá à ń gbà yẹn. Ó yàtọ̀ sí tìsín lọ.
1: Ẹ ṣe dádì.
0: Ẹ ṣe sá.
1: Ẹ ṣe
0: iléeṣẹ́ yóò ní jóná.
1: Àmì. Ká tó parí ètò wa lónìí, mo fẹ́ kẹ gba àwọn ọ̀dọ́ wa òní níyànjú. Ẹ bá ti gbà wọ́n níyànjú tán, ẹ tún wá gbà àwọn òbí náà nímọ̀ràn.
2: Ṣígun.

Chief Jerry Akinwunmi, a chairman Oleyole Estate and Community Development Association. Ọ̀rọ̀ lẹ́ti gbọ́ látẹnu bàbá wa Chief Jerry Adéfùsì Akinwunmi, tí wọ́n jẹ́ ẹni ọdún 73, èyí ni 73 years old. Àwọn ni alága gbogbo Olúyọ̀lé Estate and Environs Community Development Association. A ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ látara wọn, yálà nínú ìrìn àjò ayé wọn ni. Lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ nípa rẹ̀ ni, tàbí ìfọkànsìn àti àfojúsùn ní gbogbo ọ̀nà. Ẹ̀yin ọ̀dọ́ wa òní, ọ̀rọ̀ ọgbọ́n tuntun jáde sí wa. Níbi tá a bá máa dé nílé ayé yìí, a ó débẹ̀ tá a bá fi ohun gbogbo sọ́wọ́ Ọlọ́run. Níbi la ó fi àdágbà ètò tònírọ̀ sí. Tẹ́ ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá yín ni, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí: 08026382690. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o? Bó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run, a ó máa mú àlejò pàtàkì mìíràn wá sétí ìgbọ́ yín. A ó nípàdé ayọ̀, ó dàbọ̀.

ẹ̀ka alẹ́ o àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì west radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀lé estate ìbàdàn olúgbèmígà ọmọ́tọ̀ṣọ́ ni oníròyìn ṣáájú ẹ̀dọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tó 500,000 pẹ̀lú àfojúsùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tó 5,000,000 láti mú àdínkù bá ìṣẹ́ àti òṣì. Mínísítà fún ọ̀rọ̀ agbára ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ èyí tí ó máa gbógun ti bíba àwọn ẹ̀rọ amúnáwá jẹ́. Gómìnà Mákindé jẹ́jẹ́ sáà kan ọlọ́dún mẹ́rin ní ipò ààrẹ tí ó sì ń pe ààrẹ Tinubu níjà lórí iye tí wọ́n ń ta epo bẹntiró. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ké sí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀jẹ́ láti ṣe ìwádìí ọ̀rẹ́ kẹnẹwé lórí ìkọlù èyí tó wáyé ní ọjà àgbájé. Èyí ni àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gùnlé ìlànà mímú àdínkù bá ìṣẹ́ àti òṣì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àfojúsùn àwọn ọmọ Nàìjíríà tó tó 5,000,000 ni nígbà tí yóò bá fi di ọdún mẹ́rin sí àsìkò tá a wà yìí. Lára àgbékalẹ̀ ètò ọ̀hún nínú rẹ̀ ni ìjọba ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ èyí tó tó 500,000 niye ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn èyí tí wọ́n ní èròǹgbà wípé wọ́n ṣe ìrónilágbára pẹ̀lú iṣẹ́ ọwọ́ àwọn ohun èlò ìgbàlódé èyí tó fi mọ́ àwọn ohun èlò pẹ́pẹ̀pẹ́ èyí tí wọ́n fi lè bẹ̀rẹ̀ okòwò wọn. Olùrànlọ́wọ́ pàtàkì àgbà sí ààrẹ lórí ẹ̀kọ́ ìmẹ̀rọ iṣẹ́ ọwọ́ àti okòwò dókítà Abiola Arogundade òun ló sísọ lójú ọ̀rọ̀ yìí níbi ayẹyẹ èyí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn tó kópa nínú ẹ̀kọ́ ọ̀hún tó wáyé ní gbọ̀ngàn Kensington Adébútú èyí tó wà nínú ọgbà fásitì Ìbàdàn. Níbẹ̀ ni Adébútú ti sọ èròǹgbà rẹ̀ Bọ́lá Tinubu di mímọ̀ nípa àgbékalẹ̀ ètò yìí lójúnà láti mú àdínkù bá ìṣẹ́ àti òṣì àti láti pèsè àwọn àǹfààní jáǹtirẹrẹ láti lè rí nǹkan tìbọ ẹnu láì jẹ́ pé ẹnìkan wojú ẹnìkejì kó tó lè rí nǹkan jẹ. Ilé-iṣẹ́ olùrànlọ́wọ́ pàtàkì àgbà sí ààrẹ lórí ẹ̀kọ́ ìmẹ̀rọ iṣẹ́ ọwọ́ àti okòwò òun ni ó jẹ́ pé àwọn ni yóò máa bójútó ètò ọ̀hún láti mú àdínkù bá ìríṣẹ́ ṣe àti láti dé àwọn àlàfo èyí tó lè mú kùdìẹ̀kùdìẹ̀ dání. Ilé-iṣẹ́ ọmọ ogun ojú òfurufú ti tan ìmọ́lẹ̀ sí iye àwọn tó sọ ẹ̀mí wọn nù nínú ìjàmbá ọkọ̀ ojú òfurufú èyí tó ní nọ́mbà ATR42NAF931 èyí tó wáyé ní agbègbè Ìgbókodà ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 25 ló wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún yàtọ̀ sí àwọn 22 èyí tí wọ́n kọ́kọ́ jábọ̀ bó wà níbẹ̀. Olùdarí lẹ́ka ìròyìn àti ìkànsí ará ìlú fún ilé-iṣẹ́ ọmọ ogun yìí yóò ọ̀gágun ojú òfurufú Ehime Ejodame ó ní ó ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn tó wáyé ní ìlú Àbújá lóde òní yìí. Ejodame ó ní ó wá ṣàlàyé pé àkọsílẹ̀ àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ọ̀hún ṣàfihàn pé àwọn èrò 20 péré ló wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún tí àwọn 5 sì jẹ́ àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ yàtọ̀ sí àwọn 2 mìíràn tí a lè kíyèsí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ inú ọkọ̀ àmọ́ tó jẹ́ pé ara èrò ó ní wọ́n kà wọ́n mọ́ torí pé wọn kò sí nínú ọkọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ bí kò ṣe arìnrìn-àjò.
o salaye pe o se se ko je pe ede eyi ti awon kokolo lati fi so iye onka awon to wa ninu oko ohun gege bi akose mose oni awon kan ko loye re rara o tan imole si oro re daada pe ohun ti awon kuku nwi ni pe eniyan me dogbon o lo wa ninu oko ohun o lara awon na ni awon osise oko eyi ti iye won je meje to wa je wi pe iye gbogbo won lapapo oni me dogun Minister fun oro agbara Joseph Tege ti se agbekale awon igbimo alakoso lara won ni awon eso alaabo ton ti awon ti oro ina oba kan lati ma gbogun ti bi awon kan se kudun lati ma ba awon ero amunawa je eyi ti o ti wa di gbomo gbomo jake jado orilede Nigeria awon igbimo yi ni ireti wa pe won yo se agbekale awon ilana eyi to muna doko lati koju biba awon nkan eyi ti won fi n pese ina oba je bi ina ohun yo se ma lo kakiri ati awon elo eyi ti won fi ma pin eyi ti o ti wa mu ki akude ba pinpin ina ati bi o se dagbese bo orun ijoba ton ti awon osise eyi to wa leka ohun igbese yi lo waye latari ikoni lominu lori biba awon nkan ipese na baje lorilede Nigeria ton ti akitiyan loju na lati ri daju pe igbese ina oba ati ipese re oduro re ni ile kokan nibi ti awon eniyan tin taja to fi mo awon ile ise gbogbo jake jado Nigeria ninu atejade eyi ti won fi sita lati kede idasile awon igbimo ohun lana ode yi nibe ni ile ise eyi to ri si oro agbara ti salaye pe igbese ohun je okan lara kitiyan eyi to n lo lowo lati ri pe ipese na ba duro re jake jado orilede Nigeria Adije dupo fun ipo are ninu egbe oselu Allied People's

Mákindé ni o ti jẹjẹ pe on kò ní lò ju ọdún mẹrin oní sáà kan lọ bí àwọn ọmọ Nàìjíríà bá dìbò fún òun tí òun sì di ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún 2027 tí ó sì ṣèlérí pé òun yóò gbé ìjọba sílẹ̀ láì mú pákáleke dání lẹ́yìn sáà kan ọlọ́dún mẹ́rin tí òun bá ti ṣe. Lẹ́nu rẹ̀ òun náà ni ó ti ń pe ààrẹ Bọ́lá Tinúbú níjà láti fi àtẹ àgbéléwọ̀n iye tí ìjọba àpapọ̀ ń ta epo bẹntiró hàn yányáyányá fún àwọn ọmọ Nàìjíríà. Mákindé ṣàlàyé pé ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà ni láti bọ́ kúrò lábẹ́ ètò ọrọ̀ ajé èyí tó ti mú kí orí máa ta wọ́n àti láti mọ̀ bí wọ́n ṣe ń ṣètò bí wọ́n ṣe ń gbé owó lórí epo bẹntiró tí ó sì ń fi ẹ̀sùn kan ìṣèjọba lábẹ́ ààrẹ Tinúbú bí ó ti ṣe kùnà láti mú àwọn ìlérí èyí tó ṣe fún àwọn ọmọ Nàìjíríà ṣẹ lórí àwọn ẹ̀jẹ̀ kànrìnkànrìn bí ìpèsè iná ọba àti àwọn ìlànà kan lórí epo bẹntiró. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìtàkùrọ̀sọ ẹgbẹ́ òṣèlú APM èyí tó wáyé ti agbègbè àríwá ìlà oòrùn èyí tí ó wáyé ní Yola ní ìpínlẹ̀ Adamawa, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé ọwọ́ pàtàkì ó ní ẹgbẹ́ òun yóò fi mú ètò ìṣèjọba pẹ̀lú ìlànà àkóyawọ́ kódà ẹnu àwọn aráàlú yóò tọ̀rọ̀ tí agbára kò sì ní fì síbìkan ju ibìkan lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó ń ti àwọn tọ́rọ̀ kan jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì ń fi ìdí akitiyan rẹ̀ múlẹ̀ lójú ọ̀nà láti rí i dájú pé àlàáfíà jọba pẹ̀lú ààbò tó dúró re pẹ̀lú ìdánilójú ìwádìí ọ̀rìn kínníwín látàrí ìkọlù kan èyí tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí nínú ọjà àgbájé níbi ìpéjọpọ̀ àwọn olóṣèlú kan. Ìgbésẹ̀ yìí jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ pápápá èyí tí iléeṣẹ́ ọlọ́pàá gbé láti rí i dájú pé ọ̀fọ́n kò firulúgbá pàápàá lásìkò tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan yóò máa ṣe ìpolongo ṣáájú ètò ìdìbò ọdún 2027. Nínú ìpàdé ọ̀hún, kọmíṣúnà iléeṣẹ́ ọlọ́pàá CP Abimbola Ayọ̀dèyí ṣàlàyé yékéyéké ìdí tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan fi nílò láti gba àlàáfíà láàyè lásìkò ìpolongo wọn kí wọ́n sì má tẹ òfin lójú bó ti wulẹ̀ kó mọ̀. Ó kìlọ̀ fún àwọn olóṣèlú láti má jẹ́ kí àìgbọ́ra ẹniyé láàrin wọn dárúgbùdù sílẹ̀ láàrin ìlú èyí tí ó lè da omi àlàáfíà ìlú rú jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò ṣàìgbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá fún ìgbésẹ̀ pápápá èyí tí wọ́n gbé èyí láti mú kí ojútùú kó dé bá ọ̀rọ̀ náà ìyọ̀n pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó fi mọ́ àwọn tí ọ̀rọ̀ kàn. Ó ṣàlàyé ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ojúṣe pàtàkì láti wàgbò dẹ́kun fún àwọn pákáleke fùrọ̀ dandan èyí tó máa ń wáyé lásìkò òṣèlú. Ẹgbẹ́ òṣèlú Democratic Nigeria Congress ó ní ó ti mú ogúnjọ́ oṣù kẹwàá fún ìkójáde àwọn ìgbìmọ̀ èyí tí ó máa rí sí ìpolongo ààrẹ fún ẹgbẹ́ ọ̀hún ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú yìí ìyàn Nigerian Democratic Congress tó ń ti alága ẹgbẹ́ ọ̀hún ìyàn Senator Moses Cleopas ó ní ó ṣàlàyé pé kò sí awuyewuye kankan látàrí ẹni tí ẹgbẹ́ ọ̀hún gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ. Cleopas òun ló sọ́kẹtì ọ̀rọ̀ yìí lóde òní níbi ìpàdé oníròyìn tó wáyé ní ìlú Abuja pẹ̀lú àlàyé pé ìkójáde ìgbìmọ̀ ọ̀hún ó ní yóò wáyé nínú ìpàdé àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ náà níbi tí wọn yóò ti máa jíròrò àwọn ọ̀rọ̀ èyí tó ṣe kókó ṣe pàtàkì lórí ìgbáradì wọn fún ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ó ní níbẹ̀ ni ẹgbẹ́ ọ̀hún yóò ti máa gbé ìwé ẹ̀rí mo yán kàìnkàìn fún olùdíje pẹ̀lú àpèjẹ oúnjẹ alẹ́ lójúnà láti mú kí okùn ìbáṣepọ̀ láàrin wọn túbọ̀ le dandan sí.

ṣáájú ìdìbò tó ń bọ̀ lọ́nà. Alága ẹgbẹ́ yìí kò ṣàì ṣàlàyé pé àwọn nílò láti ṣe àyẹ̀wò fínífíní láti rí i dájú pé igi tó tọ́ ó ni àwọn fi sínú iná o. Èyí tó jẹ́ wípé ẹni tó yẹ ó ní àwọn fún ní iṣẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ àmúṣẹ́yá àti ìpolongo fún ìdìbò ààrẹ ẹgbẹ́ ọ̀hún.

A nílì Dubai lọ nínú àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa tá a mú wa fún yín lálẹ́ tòní. Àmọ́ ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gùnlé ìlànà mímú àdínkù bá iṣẹ́ àti òsì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àfojúsùn àwọn ọmọ Nàìjíríà èyí tó tó 5 million níye nígbà tí yóò bá fi di ọdún mẹ́rin sí àsìkò tá a wà yìí. Nínú ìròyìn ọ̀hún, ó ní a tún ti mú wá fún yín pé iléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú ti tan ìmọ́lẹ̀ sí iye àwọn tó sọ ẹ̀mí wọn nù nínú ìjàmbá ọkọ̀ òfúrufú èyí tó wáyé ní agbègbè Ìgbókodà ní ìpínlẹ̀ Ondo, tí wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 25 ló wà nínú ọkọ̀ òfúrufú ọ̀hún, yàtọ̀ sí àwọn 22 èyí tí wọ́n kọ́kọ́ jábọ̀ pé ó wà níbẹ̀. Bákan náà la mú wá fún yín pé mínísítà fún ọ̀rọ̀ agbára Joseph Tegbe ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ alákòóso, lára wọn ni àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń ti àwọn tí ọ̀rọ̀ iná bá kàn láti gbógun ti bí àwọn kan ti ṣe kúndùn láti máa ba àwọn ẹ̀rọ amúnáwájẹ́ èyí tí ó ti wá di gbọmọgbọmọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìròyìn yìí bákan náà la tún ti mú wá fún yín pé adíje dupò gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM Ṣèyí Mákindé ni ó ti jẹ́jẹ́ pé òun kò ní lò ju ọdún mẹ́rin péré lọ bí àwọn ọmọ Nàìjíríà bá dìbò fún òun tí òun sì di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2027 tí ó sì ṣèlérí pé òun yóò gbé ìjọba òun lé orí òṣùwọ̀n wípé kò ní sí pákáleke kankan. Bákan náà a mú wá fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó ń ti àwọn tọ́rọ̀ kàn jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó sì ń fi ìdí akitiyan rẹ̀ múlẹ̀ lójúnà láti rí i dájú pé àlàáfíà jọba pẹ̀lú ààbò tó dúró re pẹ̀lú ìdánilójú ìwádìí ọ̀rẹ́ kẹnewé látàrí ìkọlù èyí tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí nínú ọjà àgbáyé níbi ìpéjọpọ̀ àwọn olóṣèlú kan. Kúnlé Olówó òní ó ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè darapọ̀ mọ́ wa lójú àwọn òpó ayélujára wa gbogbo West Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pín ìròyìn káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa. Ojúpọ̀nà tẹ́ fi kàn sí wa ni West Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.westradio. Fún àwọn ìròyìn èyí tó bá sojú yín tí ẹ sì fẹ́ fi tó wa létí, ẹ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sí wa lórí àwọn nọ́mbà yìí 0916-893-2000. Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́ ló ti ń ròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún fún yín. Oòrùn ayọ̀ láó sùn.

0: Rose Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta warawara bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kílẹ̀ tó ń dúó ṣe náà. Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.
2: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé, kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Bóyá lẹ tiẹ̀ mọ̀ pé ogúnlógó àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn. Ní àwọn ọjọ́ ìsinmi, nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò, èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi gbé àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké. Gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìyìn rere Jésù Kristi fún gbogbo ènìyàn. Ké mọ́ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wíwà aṣọ ìyìn rere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. Almighty.

0: èmi lọlọpẹ èmi lọlọpẹ èmi lọlọpẹ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí world radio 89.3 FM ní déédé agogo mẹrin sí agogo márùnún ìrọlẹ gbogbo ọjọ ìsinmi abala méjì ni ó kalẹ kà sórí ètò yìí abala àkọkọ tani ọlọpẹ níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọra wọn gẹgẹ bí ọlọpẹ abala kejì òun náà ni abala ọrọ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ àti ìránṣẹ ọlọrun tó yẹ pé ọlọrun fún ní àṣẹ ní déédé agogo mẹrin ìrọlẹ pẹlú ọmọ yín ọrẹ yín sunday ọmọ afọlábí nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbé gba ọpẹ ẹja jọgbọ.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
2: See this life thing, yeah, it's all about understanding.

ọ̀pọ̀ létí yín ni. Alẹ́ rẹ́bẹ̀lì tó, a gbọ́dọ̀ jẹ̀ gbádùn. Tàwádà ti ṣe fàájì lọ látàárọ̀. Ẹ̀yà ṣe fàájì ti lé náà. Àbínú mọ́tò lẹ̀yìn wà. Ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń lọ lé ní àbẹ́ ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ̀yìn wà ń wájú tá àbẹ́ wà nù yàrá yín. Àbẹ́yìn ti ẹ̀ wà lẹ́nu iṣẹ́, pàápàá jùlọ àwọn tó jẹ́ pé iṣẹ́ kò ṣe mọ̀ ṣe alẹ́mọ́jú ọ̀rọ̀ ìdájí. Bí àwọn sikiọ́rítì, àwọn ti ẹnjiníà kọ̀ọ̀kan, tàbá àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ láwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan.

ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ tó jẹ́ pé mọ̀ ń ṣe èèyàn tó jẹ́ pé ká mọ̀ pàrọ̀ tán ara wa jí ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ṣe rí o. Ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ. Ìjẹ́ wọn tiẹ̀ ti dáwó sẹ́yìn lọ́rí tàbí pé wọ́n tiẹ̀ ní pé mọ̀ kówó ìyọ́wọ́ kọ́ jẹ́ pé gbà wọ́n bá béèrè owó ẹ̀yìn ti sanwó kéńtì yín. Màá rí mi. Ṣé ẹ ti kówó sí èèwọ̀ lọ́wọ́ rí? Bóyá fún àpẹẹrẹ, bóyá nu mọ́ṣáláṣí ni wọ́n ń pè é ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀. Ṣé rí fíṣẹ̀ bí ìlà ìta ń gbà yìí? Mr. Lágbájá, ẹ̀yẹ́ máa kówó ìyọ̀wọ́. Àfà, ẹ̀yẹ́ máa kówó ìyọ̀wọ́. Kí wọ́n wá nídi owó mọ́ṣáláṣí ní pàjáwìrì, bóyá fún àpẹẹrẹ, kí ní Àbújá tí wọ́n fi máa ń pèrun tàbí microphone tí wọ́n fi ń pèrun, kọ́ wá ní 40, wọ́n wá ní pé ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀, a máa nídi owó yẹn lọ́la o, tí ẹ mọ̀ pé kò ní dáa. Kámọ̀ n bí nkankan fi pèrun. Àbí bóyá bí nkankan ni wọ́n kàn bàjẹ́ mọ́ṣáláṣí. Sọ ṣe yín rí kí wọ́n dáwó fún yín wípé kẹ̀yìn ọmọ kówó pamọ́ ní chọ́ọ̀chì. Bóyá ní Sunday school tàbí kí wọ́n jẹ́ pé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ni wọ́n kàn ní mọ́tò sẹlẹ̀. Mr. Wale, ẹ̀yin ọmọ kówó yẹn sọwọ́. So tá a bá ti nídìí ẹ̀, a máa béèrè ẹ̀ lọ́wọ́ yín. Wọ́n wá béèrè owó lọ́wọ́ yín pàjáwìrì wípé mọ́tò sẹlẹ̀. Jẹnẹrétọ̀ ti ní 40 o. Nínú owó tí ń bẹ lọ́wọ́ yín yẹn, a nídìí bí a bíi 15,000 bẹ́ẹ̀ láti fi tún jẹnẹrétọ̀ sí. Ṣó ṣe yín rí? Ẹ̀yin sì ti náwó. Owó ti bọ́ wẹ tí ọ̀nà pé màá rí mi kí wọ́n tó béèrè ní chọ́ọ̀chì. Ẹgbọ́n sọ ṣe yín rí bóyá inú ẹgbẹ́ landlord association tẹ̀yìn wà. Wọ́n á ní pé bá tó ṣẹlẹ̀ ṣe rí owó development levy yẹn ẹ̀yẹ́ mọ́ gbà sọ́wọ́. Tọ́ba yá a máa padà nídìí ẹ̀. Ṣé tá a bá ti nídìí ẹ̀ a máa béèrè lọ́wọ́ yín. Bóyá géètì àdúgbò lẹnìkankan fi rìfáàsì tó fi bàjẹ́ wọ́n sì nídìí ẹ̀ pàjáwìrì. Mr. Wale Adeoye, ẹ jọ owó nú owó tí ó ń bẹ lọ́wọ́ yín yẹn ẹ̀yìn náà ti rí tó ṣẹlẹ̀ báyìí. A máa ní ìdí bí a bí 25,000 bẹ́ẹ̀. Kọ́ bọ̀ tí sì ń dán ẹ̀yin ò ní lọ́wọ́ mọ́. Ẹ̀yin ti náwó ti yín pé bóyá rí mi bóyá torí àtijẹ́ àti múlé. Ṣé ń kà á? Àbí ní ṣọ́ọ̀pù ni wọ́n kówó sẹ́yìn lọ wípé ṣe rówó ọdẹ tí owó ọdẹ ṣọ́ọ̀pù yẹn ẹ̀yin sáàmà bá wa kó ọwọ́. Èyí tá a bá náà kú ẹ̀ sáàmà kó ọ torí tá a bá tún nídìí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀sẹ̀ mọ̀ pé irú street light yìí ó lè fẹ́ jó. Bóyá níbi tẹ́yìn tí wàá kó wọ́wọ́ bóyá ọdíjọ́ lẹnìkan kàn fi rìfáàsì kọlu street light lẹ̀ bàbá onímọ́tò ń bẹ̀. Ìyẹn sì ti gbé rántí ẹ̀ wọ́n ti bá tiẹ̀ lọ ẹ̀ sì tún fẹ́ gbé ẹ fẹ́ rà mí ìpààrọ̀ rẹ̀. Wọ́n máa ní Mr. Lágbájá àbí Mr. Tamẹ́dù. Owó tí ń bẹ lọ́wọ́ yín tàbí mọ́mì Lágbájá owó tí ń bẹ lọ́wọ́ yín òun. A nídìí ṣe rí pé street light tó gbọ́dọ̀ tètè rà mí torí fún security náà ni. Ẹ̀yin sì ti náwó owó ti bọ́ wẹ tí ọ̀nà yìí ti sáré ya owó lò. Àbówò wọn ti ẹ̀kọ́ sẹ́yìn lọ́wọ́ rí ṣùgbọ́n tó yẹ pé owó ọ̀hún bọ́ wẹ tí ọ̀nà bọ́yẹ ti ẹ̀ka sáré lọ lò fún kankan wípé a máa sáré rí mí padà. Kìí ṣe pé mo fi tó àṣírí yín o. Ṣó ṣe yín rí? Tọ́wọ́ ti dá aago mẹ́wàá màá ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ̀. Kẹ́yìn ló ti ẹ̀ láǹfààní àti pè wọlé wípé nígbà náà nǹkan báyìí ló ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ rèé bọ́ lọ́n sì ṣe kó mi yọ rèé. Ọ̀rẹ́ wa kan wọ́n dáwó mọ́ṣáláṣí sí lọ́ọ̀ni wípé kọ́ mọ̀ gba fíṣẹ̀ bíìlì láìjọ. Ṣẹ́ẹ̀sì mọ̀ yí pé fíṣẹ̀ bíìlì láìwọ̀n ọjọ́ 2000 ọjọ́ 1500 ọjọ́ 700 wọ́n wá ti sí owó jọ owó ti ń lọ bí 16,000 naira. Ìgbà tó lọ́wọ́ wàá ṣe kí ní Àbújá tẹ́ fi máa pa tẹ́ fi máa kírun mọ́ṣáláṣí hun èyí tí máa ń wà lókè hun lọ́ bá sọ sẹ́lẹ̀ ní ọ̀bá ṣiṣẹ́ ọlọ́run ọba. Wọ́n bá sọ wípé àfa wa kìnní kan gàn wá ní ẹjọ́ ẹ dákun torí tọ́lọ́run ọ̀la a gbọ́dọ̀ ra Àbújá mi o ṣe mọ̀ pé ní sáyẹn ní sáyẹn àfi kírun mo di eléyìí ẹ̀yìn ti aláyé ti náwó tiẹ̀ wọ́n ti ọlọ́run o. Òun ti sanwó lẹ̀ o ti sanwó kéńtì ẹ̀. Ọwọ́ wò pé yé bó la ti fẹ́ ṣe kinní yóò tàṣírí ò ní tú.
Olorun lo mo ko yo. Ngbo de so bi laaro jo keji. O bere si ni ya owo kaaki. Wo owo ya gbe edakun oju obodo ti ohun. Owo ti en ko so lo ojo ti ojo 3000 ojo 2000 me se n pa fun bayi lohun nawo. Se si mo gbe owo owo ope na. Owo kekeke te si nwo ohun ki pe sarajo. Oun ti nawo nti o ti so woke. O ti o ti ya lo je wi pe e wo ma ri mi se 2005 ti ko fun mi. E je mo fi moto lo shop temi jari ngba ti n ba fi de Olorun ti se yanu. Ti n kole pe se kole loju board. Lo na n kole nu we nu ile. Ba ni e da pe lowo ti o wa lowo eyan ba ni a 20 je 20 je n wo ile na. Ba ni e te wule e wule iye na la wa ti ko soju board. E da kun tori t'Olorun. Eyin a ni ki won wa ba yin ni shop ni gate en da kun tori t'Olorun eyin e tori anabi wa Muhammad sallallahu alaihi wasallam e da kun tori Olorun owo ti n be lowo yin eh agbodo ra awujami lola da ba ti n bo ya kun wa ba yin ni bi je bi 6 ko le ma close shop oni be ni be ni be ni eh won wa ba yin so e je jo ya ibi ti an tin ta e le ba wa gbe wale a le fix e a fi le ma fi perun se mo pete yo ba sora ti oro wo ya iru owo ba hun a le fi yan pa gboro aye o egbe so se yin na ri 0915-893-1000 Number to wole tara si oju opo ikanni West Radio ni e o. Tabi 09 Tabi 09 1 13 09 11 33 33 893. Hello e ka le o. Hello oruko yin ati be tin pe o. Hello. Hey. 0916-893-1000. Tabi 0915-333-4893. Eba. Ti eba de busy, 0911-3-8-9-3. Egbo so se yin ri ki won ko wole yin lo sugbon owo ohun eyin kan ya lo were were be se nda fun yin leyin lo na he he se nda wo fun yin leyin ya na wi pe e si ma pada ri mi e ma pada ri mi e ma pada ri mi sugbon titi owo wa sarajo igba je wa ya eyin kan wi pe ah won ba need admin ti need owo yi lowo ti bo we nti ona ah wo bo lo se sele si yin gba yen bo lo lo se ko yin yo

0: ojú òpó pé òun ó ń ṣe bákan bákan bákan ni o. Ẹ sì mọ́ gbàgbé wípé tó bá ti di aago mẹ́wàá àbọ̀ òun náà la máa ń lọ sí abala tá a pè ní ibi àti ń ṣe. Abala bí a ti ń ṣeun náà lọ̀pọ̀lọpọ̀ wa ti máa ń làǹfààní láti bèèrè àwọn èèyàn tá a ti rí tipẹ́. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀lọ́ alẹ́.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run ní màá ń tò nǹkan rẹ̀. Orúkọ yín o.
1: Mi ti tó Yejí ń pè ní.
0: Láti
1: Olódó.
0: Láti Olódó. Só ṣe yín rí màmá.
1: Bẹ́ẹ̀ni.
0: Bó ló ṣe ṣẹlẹ̀ ẹja gbọ̀? Ẹja gbọ̀.
1: Ó dà tún mọ́jà sí mi pé mi ní mọ̀ kó wọ́wọ́. Àṣegbèsè lè wọ́wọ́. Ọjọ́ tẹ̀ ẹ̀ fẹ́ tì wọ́n bá ní à. Mọ́mí, owó ọwọ́ yín yẹn a fẹ́ lò.
0: Àti nídi àti fẹ́
1: lò. Ìyọ́ bá mara lẹ́mu.
0: Ẹ̀yin ti yáwó lò díẹ̀ díẹ̀ rẹ ti ń yá lò.
1: Ó ti lọ tipẹ́tipẹ́ ẹ̀gbẹ́ títí kò bọ̀ lèèyàn mọ́ gbà.
0: Èèyàn
1: kàn máa wògbọ̀n èlò ni títí títí títí
0: bákan náà lágbà lórí. Nígbà wọn wá síwó owó ti ń lọ bí ẹgbẹ̀lẹ́gbẹ̀.
1: Owó ti ń lọ bí tiri bí 33.
0: Wọ́n
1: bá gbé wò wọ́n bá ní 33. Ó ní mo kú. Ṣùgbọ́n nǹkan ọ̀la ó gbé sí bọ́dì.
0: Ẹgbẹ́ ẹ ká sára. Ẹ jẹ́ sára.
1: Ó ká sára ni o.
0: Bó o lẹ ṣe arówó padà.
1: Àtúnfowó san gbèsè náà ni o. Àti yíra wọn láti ní òfin tún.
0: Ó ṣe ọ́ rínú lóòótọ́ o.
1: Ẹ̀yìn ìgbà náà báyìí mo san báláǹsì mi mẹ́wòó. Kí ilé kó wọ́wọ́ torí ìmọ̀síro, owó ń dojú rú mọ́ ń lọ.
0: Lẹ bá ní ẹ̀wò, ẹ máa mú nǹkan yín, ẹ kó mọ̀ mí.
1: Ẹ kò fẹ́ lò mí,
0: kò fẹ́
1: jápa nù.
0: Ẹ ya gbalagbala. Gbalagbala
1: ni o.
0: Ẹ̀mí làwọn ya japa.
1: Ẹ lágbára.
0: Ẹ ṣe wo.
1: Kò fẹ́ tí ọba tí ìdí sọ fún ìrẹ̀ tí ọmọ jà sí fẹ́mi ní kọ́wọ́, wọ́n mọ̀ wùlẹ̀ jà sí rọ́ o.
0: Gbèsè ni. Owó wọn a sì máa bà sí rí o. Ẹja tún gbọ́tẹ lòmíì náà. Ẹja tún gbọ́tẹ lòmíì. Ẹja gbọ́tẹ lòmíì náà tó fẹ́ sọ. Ọlọ́run ṣàánú mi. Ẹja pa ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Yẹ́sà, orúkọ yín àti ibi ẹ ti ń pè.
2: Orúkọ mi ni Akin Adébúlẹ̀ láti kọ́ ọmọdé.
0: Láti kọ̀ bọ́ ọmọ jẹ́. Ẹ gbọ́ sọ ṣe ń rí.
2: Ìṣẹ́ mú ayé la fẹ́ nǹkan sí. Ó dàbí ẹ̀rín ni. Kìí tún sẹ́rìn. Ó tó le. Ẹ ti wá ń kó ṣe bí.
0: Ẹ sáàbò.
2: Ẹ kó wo wa dáre. Ẹ kó wo wa. Wọ́n kó wọ́n sì kún mi. Ìpè àwọn ọmọ pé àfàdàdà tẹ kọ́ ní ìlú mọ́ lọ sí oṣù Kúta. Ní wọ́n sì yẹn. Wọ́n ti wá wọ̀ pé àṣepé ẹni ọlọ́ọ̀dẹ́mílẹ̀. Mo sá kọ owó fún mi. Fún epo ni.
0: Owó epo mo sá sí.
2: Owó epo wọ́n sì wá kó fún mi. Sì wá kó wúdà ní. Ní wọ́n fọ̀rọ̀ kan. Wọ́n á gbé ọlọ́gbìn sí kò sí ìyá tí wọ́n.
0: Tí wọ́n béèrè.
2: Láàárín ìkókó jẹ fún wa. Epo 25 litre wà nílẹ̀ sí pé àwọn nǹkan ni. Àti pé nípo láyé mú lọ sẹ́mi lé lórí. Bá kó mọ́ kó lọ ní GPOS. Ìfẹ́sì gẹ́ẹ̀mù. Wọ́n á fowó play gẹ́ẹ̀mù. Fowó play gẹ́ẹ̀mù sí.
0: Ẹ bá fowó play gẹ́ẹ̀mù.
2: Àwọn ẹ̀kọ́ yẹn rà dá.
0: Àkàwọlé.
2: Afábìláyé. Owó tó wà lọ́wọ́ yín. Ṣáyé báyìí sí àárín epo ní Ṣáyé náírà. Owó tó wà lọ́wọ́ yín. Àti sẹ́yìn ló bá.
0: Ẹ kọ̀kọ́ béèrè pé owó wo.
2: Ìyá mo ní olówó èwo àgbẹ̀ ilé owó èwo bá ní owó bá síláàtì. Àmọ́ ní àṣọwó epo àbò ní ọ̀dọ̀ mi. Àti sọ́lọ́ ń gbé. Ó wà nílé. Àwọn ènìyàn yóò mú pa lọ. Èpo ọ̀kan lé o. Ó sọ pé ṣe àgbẹ̀kẹ̀lé tí mo ní. Bọ́lá gbẹ̀kẹ̀lé ìpá ìní bí lọ́ ni o. Gbẹ̀kẹ̀lé mẹ́fà ìní bí o. Ìdí ni mo gbẹ́kẹ̀lé pé ẹ̀ṣẹ́ ni wàá sẹ́ni owó kò bá bá ń sẹ́ni owó. Wọ́n pè káàkiri fún ẹni wọ́n jábá ń bá fún jábá ń bá lọ fún jábá bọ̀. Owó káàkiri ní ìtọ̀tọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ń tó ní bá fẹ́ gbà báyìí. Ká owó ojọ́ àìpẹ́ ìdí mi nu sọ́ni ká bá sọ káfíńwá pé owó ìṣọ́ka dání ẹ owó ṣọ́ọ̀ṣì owó bọ́ọ̀sì ń jẹ dání o mo jẹ́ tó wà lọ́wọ́ ẹ yóò ṣe ẹ tánjì.
0: Afa Abdullahi, owó wọn a sì mọ bàṣí rí o tí wọn bò yẹn láti rí pé.
2: Ó má bàṣí rí kankan. Kí o lọ jẹ gbèsè owó lápò
0: gẹ́gẹ́ tó sọ. Ẹ wẹ́n sọ yẹn bẹ́ẹ̀.
2: Ẹ̀gbọ́n ètò ọdún tó
0: mọ̀. Ẹ ṣeun. Ọlọ́run ọba mi o. Wọ́n ní kó bàṣí rí kankan. Ẹ wo ọlọ́run. Irú owó bẹ́ẹ̀ a máa bọ́ àṣírí gidi gan. 0916-893-1000. Number to wọle tara ni mo npe ma lodo e bi recharge card o. Tabi 0915-3-4-8-9-3. Tin yen ba busy e lo lele yi 0911-333. Hello e ka le o.
3: Ekale o.
0: Oruko yin ati bi e tin pe ya mi.
3: Oruko mi ni ami le lati Manja.
0: Lati
3: Maniya.
0: So se yin ri mama.
3: Ah, o se yin ri, o se ni ri.
0: Ah, e ja gbo.
3: Ah. Wo ko wo fun mi ni pe ko ruwo sowo.
0: Ehe.
3: Emi na ba mo na die die.
0: Ah, iru owo wo ni?
3: Owo ba.
0: Iru se nu egbe wo ni abi adugbo ni?
3: Adugbo ni mi sin ni ninu mi sin.
0: Ha. Na mani esa mo kowo yo wo ya ti ye yen lo mo le ba nfowo yi ja
3: a ba fi yi
0: ya mi ko lo mo je pa mi
3: awon gowo bayi
0: eh
3: awo aka
0: ah
3: ko lo won sa ko lo ru en ti ru re oba ti se ni so wi pe won gba
0: ah
3: se le ba gba ru egbete lo gba
0: ah uwo a si ma mo ba si ri o e ti mo wo
3: ah o loju a si ri
0: bo le se arowo pada folowo
3: ah awa tomo ku tomo ye ma ki ye ku ewu
0: eye o le mo sanu mi o leyin ba nlowo lo nti yi e se nda fun
3: yi mi
0: e se nda fun yi leyin na nti ah olo
3: se ni o
0: e seun ah ye ya mi e seun ikani West Radio na le ngba 89.3 FM lori frequency modulation tower.

0: ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn owó ohun téèyàn bá ti ń gbà báyìí yóò mọ dùn mọ́yàn téèyàn bá máa fẹ̀jẹ̀ ẹ̀yìn délé. ṣe rí ẹyìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì máa ń bẹ tó jẹ́ pé ẹgbẹ́ bá fẹ́ sọ́tọ̀ọ̀pù rẹ̀ nínú ẹgbẹ́ àbí ní landlord association irú kan bá ní ẹ máa ṣe fúru wọn. ṣe rí ẹni tó bá ti máa ń béèrè wípé ẹlòsà ẹdákun mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ ń pàdé owó wa ti ń bẹ èlólówó wá dì dada akapo ẹkọ ẹgbẹwẹ bóde. ṣe náà jẹ́ máa ń sakapo ẹgbẹ́ tàbí jẹ́ máa kówó owó mọ́ṣáláṣí àbísọ́sí. ṣe ẹ̀wọ̀n yìí pé ọ̀pọ̀lọpọ̀ owó òun ó lè mọ̀jẹ̀ kẹ́lò mi ò dé mọ́ṣáláṣí nkírun mọ́ ọ̀pọ̀lọpọ̀ owó ó lè mọ̀jẹ̀ kẹ́lò mi ò dé chọ́ọ̀chì gan láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tí ẹ gba sálárì ẹ jẹ́ fún iná pẹ̀rẹ̀ kan ẹ̀rọ bíbí ẹ̀rín ni bí ṣe wọ́n rí nù ṣe rí ìpè ń fẹ́ wọlé ẹ máa gbìyànjú mẹ́tẹ̀ẹ̀ta tí mo pè nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí ẹjẹ́ fún iná àwọn nọ́mbà lẹ́ẹ̀kan sí 0916-893-1-3 0916-893-1000 tàbí 0915-3-4893 0915-333-4893 ẹ jẹ́ fún ilé ẹlẹ́kẹta 0911-3333-3893 0911-3333-8 ẹ̀rí pé mo mọ̀ farabalẹ̀ pé ni fanfani ẹ̀yìn ìyá mi àti bàbá mi tẹ̀ ń gbọ́ mi ní. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ pé bóyá inú ẹgbẹ́ ń máa tọpinpin dáadáa tó jẹ́ pé ọmọ tọpinpin bóyá ṣe máa sọ̀tọ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀lú ìyẹn ti já ẹ̀já wò kejì ó ń jára wọn ni ẹ̀mí ìbínú ẹ̀já mọ̀ gbìyànjú ẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o. yẹ́sà orúkọ yín àti ibi ẹ ti ń pè. láti ológun ẹrú bàbá ẹ bá ń sọ̀rọ̀ sókè díẹ̀ sísà tó ṣe yín rí.
1: àwọn ṣe ní rí o.
0: ẹja gbọ́ bó ṣe ṣẹlẹ̀ bàbá.
1: mo ṣe arákùnrin meeting yìí o.
0: ẹ ṣàkápò tresorer.
1: ṣé ọba ti wá kówó fún mi ọba ti wá dé ọba ti parí meeting káwọn ọmọ ẹgbẹ́ náà yànnà owó náà tó lè yọ.
0: àwọn ọmọ ẹgbẹ́ wa bá yín kọ̀rọ̀ àkápò ẹ̀dàpọ̀ ẹ bò láti rí o.
1: ọmọ wa ti jọ́ tí wọ́n bá wa gbowó.
0: ẹyin o.
1: lábàdé ó wá ti bẹ̀rẹ̀ ti contribution fún yín ká máa dáwó ẹni bá wà náwó pípọ̀ fẹ́ sọ̀rọ̀. tó láàrin atán ti gbó yẹn ó ti tẹ́ sílẹ̀ pé kí ló fẹ́ sọ. tó a ti ní àkápò owó sanikẹ kó wa ń kọ́.
0: ẹyin o.
1: láàrin atán ti gbó yẹn ó ti gbó di next meeting.
0: ee sọ ọgbẹni wá wọn ti mọ ìpè kò sí bẹẹ sì fa gbùrù tí gbùrù ò ní fa gbó.
1: aran àti òkú náà ti èyí tí wọn gbà lówó ẹ kí wọn sọ pé òótọ ni tí ó di ọsẹ tí kò
0: kátó béèrè gbogbo yòó ní ti bẹ́ẹ̀lẹ̀ iná ó tẹ̀ tó kọ́kọ́ kọjá gbogbo dẹ̀ ń béèrè òun ẹja sọ̀rọ̀ gidi míì.
1: ó dàrọ̀
0: ẹ ṣe bàbá mi o ẹ má ègbé pò ń bẹ́ẹ̀ o ẹja tó gọ tẹ́lòmíì náà ó tún láǹfààní àti sọ ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: ẹ̀ka alẹ́ o.
0: ẹ kú ọlẹ́gbẹ̀ẹ́ rédíò yín o àbẹ́ bá yín nílẹ̀ díẹ̀.
2: Orúkọ mi ni Ìyáàfin Ọláìtàn láti Olódó.
0: Ìyáàfin Ọláìtàn láti Olódó. Sọ́sẹ̀ yín náà rí ni máa mi.
2: Sọ́sẹ̀ mi náà rí ni o.
0: Ẹja gbọ́ bó ṣe ṣẹlẹ̀.
2: Ọmọ kan lágbègbè mi ni ó lóun fẹ́ ra mọ sí mi ṣé lọ́lọ́ bá sì bẹ̀rẹ̀ sí jáwó sọ́wọ́ mi.
0: Ajé o.
2: Ni wọ́n bá di kọ̀. Nígbà ọmọ wa jáwó lórí 75 lọ́ba lóun fẹ́ gbowó òun. Mo bá wulẹ̀ ẹ fẹ́ àgbà mi. Owó ti tóye bẹ́ẹ̀ ọmọ ló ti tóye.
0: 75. Mo lọ dá tó pé
2: bàmú. Ìwọ owó fún ọmọ yẹn padà nìyẹn. Kìí ṣe owó tó bá kiri kankan o.
0: Lọ́mọ tó fẹ́ẹ́ ṣe fírídọ́ọ̀mù.
2: Àwọn ọmọ ti dùn bẹ́ẹ̀ lọ fẹ́ ra mọ sí ìlè mi.
0: Tẹ́ ẹ bá sọ fún pẹ́ẹ́ tí náà pẹ́rẹ́ yóò múdìlọ́ọ̀lẹ̀ ni.
2: Ìdí ẹ̀wùlẹ̀ tọ́ ń pé ìkòwò.
0: eyin so oke ni nbo we ti ona pe e ri mi
2: mo pada wo wo fun tori pe mo ka ku sere si ni ero olohun ba ni na pe nje ko ma ra ti ni o
0: ki yan mo wa lo dagba ya
2: da logo lowo olohun gbiyanju ora
0: olohun seun olohun seun
3: ah
0: olohun
2: seri
0: e seun o ya mi seri ta ma so pe so si ori o si ori ni o ti e ti keke elu e ka le o
4: elu e ka re
0: yes sir
4: Kitu.
0: Olo ni to kere o.
4: Oba si lo gbara na o.
0: Ami. Oruko yin ati bi e tin pe o.
4: Oruko mi si ayi ba tu os lati je.
0: Lati ko bo mo je. So seyin na ri ni baba.
4: Ah, o se me dia, se me dia.
0: Eja gbo o si sele.
4: Ibi ka degbele ni o. Ibi ka degbele ni na kako. Kawo yin ka to wo meeting na wo ti o lowo ti mo pe lo re pe.
0: Edakun loni yi ya ba ti pari pade mo ni diye bayi
4: pade o pelu mo ni mo ti gbo mi de ni mi ki fe ti mi ni wo yen raju mo mi wa di se le ta a se ko le lo to o ba di o ka lo foro mo sa ma fe do so lo da so aye te gojo te ko tin bere wo e ja da o lo wa da o ni so wa da o je se le ba fu ti mi sa wo yen o
0: ah
4: o ti po
0: eh sugbon ko sin to kegbe eyin la kapo je ko wo le lo
4: lo so ni awon to mo ya lo to mo ko fun mo ko fun ba ti kwade meti wa bi ene pe wo nko e ja da wo kwade
0: ah
4: doni owo owo sarajo doni ti mo so re
0: e si sanwo pada
4: mo ta ah na ta go so wa o ti elemi ti si wo se
0: ah aji
4: egbere ju ka lo ko ti wa bi gba na
0: ah
4: akapo lagbara gan
0: eyin akapo oju eyin akapo mo ri o elomi o si mo elomi o mo du treasure elomi o mo du treasure bayi
4: eh o pe e ti ba mo lakan du jani yo mo fi gba re mo mi
0: yo mo fi mu ni o
4: e ti ba di seri yo to mo ko to fe o fe traditional ti mo ba di be ni o to mo pe e kan la ni
0: ah e kan la ni abi o
4: ko le ba je o e kan la ni
0: eja to gbo telomi o so olorun masanu seri eyin opolopo awon nkan mi nbe to je ipe ah eyo ni more to lohun se fun ti o ba gbe sipo tori pe teri tesora ta ba won je mo gbowo pe egba e fi owo se ra ra won owo un to ba je won owo kebiti ni ibada se ra won owo kekeke ni to je pe te ba tin fun yin won mo ko le bayi won a mo brought here forward ya sa won te mo sakan te mo bi na ba so pe account brought forward kini kan won mo brought here forward won mo brought here forward ni o ba ti dowo nla elu e ka le o
2: elu elu e ka le
0: yes ma oruko yin ati be tin pe o
2: iya yo mi je not kan yo
0: lati sawia
2: lati kina
0: maniya o ya o iya mi
2: labiran
0: so se yin na ri ni
2: o ma je ni
0: ah e sa wo
2: o je ni ja
0: e sa wo
2: owo network bi e
0: ah
2: ah o ma fun ani owo yen lo so pe ka le bo ju kan
0: o
2: mo ja di ba
0: owo
2: yen ke owo to pa na lo ti la na o
0: lo
2: ka ti ba de
0: eh aje o
2: ni o ba so owo ko so ja
0: owo bo wole
2: owo za jo
0: ah
2: o ba ru awon ejowo lo
0: ka
2: ji de o ka ba
0: won
2: wa ah e wo lo ti lo ka ji wa ko si yan kan le
0: je
2: wa ni kene e wo ni o ji si kan le o ji ko la bi life ni o la fi ja pada
0: ah kene
2: awon mi ni o to gba agbaye aye ni te se wa ni o e wo lo ti
0: eh
2: njo wa lowo mi mo ko fun
0: ish e wo ji
2: ni lo ka ji o to se ye ku le meji ni mo mi agba fun lo
0: e wo
2: Ewo
0: mo ra yi.
2: Ewo mo da mu ti ki lorowo nzo.
0: Eh ni da mo ya mi ibana lo ni bu. E seun o. E seun ma mi.
2: E seun
0: ma. Yes ma. See rain of the mix.

0: tán bá ní kàn ní wo lẹ̀ ń gbọ́ yìí. Ẹjọ́ máa yé wọn wípé West Radio ní ìkàgá gbẹ́mọ̀gbẹ́ níbi tá a ti ń gbọn omi tá a ti ń gbọn omi ọmọ omi ìmọ̀ ọgbọ́n àti òye tó ń ti ẹ̀fẹ̀ tá a ti ń gbọn mu tá a ti ń bù ú mu lọ́pọ̀ yanturu. Tẹ̀rípa àti ń rọ́gbọ́n kọ́ àwọn àgbábọ̀ wọ́n lẹ́nìkan ìrìnrìn ìbàdàn láàrin nù tí ọba rówó yóò sì rọgbọn kọ mẹ. Ẹgbọ́n tó ṣe yín rí ẹgbẹ́ báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan.
1: Ibikíbi tí mo bá wà kárí ayé.
0: Mo kówó lẹ́yìn lọ wípé dákun Mr. Alágbájẹ́ ẹ mọ̀ bá gbowó ìyọ̀ wọ́ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ìjọ 1200 ìjọ 700 naira wọ́n bá náà ní ìdí owó. Ẹ̀yìn ti yáwó lò.
1: Olórin ọba ìlú Àyìndéra ṣe.
0: Wọ́n ní àwọn nídi owó bóyá nù mọ́sálásí ni ẹ ti ń gba fíṣẹ̀ bí lìlà ìjọ fún yín pé ẹ̀yin ẹ kàn máa gbà owó ẹ mọ́ bá wa kó owó torí ìjọ tá a bá nídi epo mọ́sálásí tàbí tá a bá fẹ́ ṣe àwọn nǹkan kan fẹ́ pẹ̀pẹ́ nù mọ́sálásí ẹ sàmọ̀ gbàjọ èyí wà wo mọ́sálásí ẹ wò yàn yàn yàn ẹ wò gbẹ. Kò sí kankan tá a lè fẹ́ ṣe nù mọ́sálásí epo wà nù jẹnẹrétọ̀ iná bẹ́ẹ̀ nǹkan. Ọlọ́run bá gbé bí ṣe ń ṣe jẹ́ Àwújá tí wọ́n fi ń pèrún lọ́ba yọnu. Mr. Alágbájá ẹ bá wa rà mí inú owó ọwọ́ yín o.
1: Ìbàdàn ìyá mi àtàgé tó bọ́dí tó bẹ̀rẹ̀.
0: Tàbí nǹkan míì ló tiẹ̀ wá yọjú. Bóyá ṣọ́ọ̀chì lẹ́yìn sì wà ní tí wọ́n á dáwó sí lọ́wọ́ ṣọ́ọ̀chì ẹ sàmọ̀ kò sọ́wọ́ ti yín. Ẹ sàmọ̀ bá wa gbà sọ́wọ́ torí àlefẹ́ nídìí àwọn owó kan ní pàjáwìrì. Gbogbo àwọn akówó lẹ́yìn lọ́wọ́. Ní jẹnẹrétọ̀ bá yọnu. Bóyá jẹnẹrétọ̀ tí wọ́n máa ń lò ní ṣọ́ọ̀ṣì bá yọnu. Wọ́n máa ní Mr. Alágbájá a nídìí láti tètè pe ẹnjìníà o nínú owó tí ń bẹ lọ́wọ́ yín o. Jẹ́ ìkọ̀kọ́ pe ẹnjìníà kò tètè wá sáfíìsì ẹ̀ná ká lè rí lò sáfíìsì lẹ́yìn ní báyìí báyìí báyìí. Nọ́mbà pe ẹnjìníà dé Nàìjíríà bá síwó dàálẹ̀. Wọ́n máa ní bóyá fàpẹrẹ bóyá wọ́n gbà bí 15,000 naira nísìtì kò sí nǹkan kan lẹ̀. Bó o lẹ ṣe ṣe àbówó míì lẹ tiẹ̀ kó pamọ́ sẹ́yìn lọ wípé kẹ́yìn ó gbà sọ́wọ́ ṣùgbọ́n owó ẹ̀yìn ti ń yá lò bóyá ọjọ́ wípé kí n sáré lò ó fi gbọ́ bùkátà kan màá rí padà. Ìgbà tí wọ́n bèrè ń bá àsìkò tó jẹ́ pé kò sí nǹkan kan lẹ̀. Bó o lẹ ṣe ṣe.
1: Ìyá àlá.
0: Bóyá.

0: development ìṣọwọ́ díẹ̀díẹ̀ tẹ́yìn tí ń bò wípé ẹ jẹ́ ayálò owó olówó kì í wá lọ́wọ́ ẹnikẹ́bi burúkọ pani àárín mi ní nǹkan kan bá ṣẹlẹ̀ ládùúgbò ní nǹkan kan yọjú ta ní bá ní pé nínú owó tí mẹ lọ́wọ́ yìí náà ni a ti sáré ya díẹ̀ lo mr alágbájá ẹbọlé ẹbóde o
1: àwọn
0: ogun sí ìkẹkẹ lẹ bó lẹ ṣe yanjú ẹ tó ṣe yín rí 0916 893 1000 0916 893 1 odo mẹta tàbí 0915 3 4 8 9 3 ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: yẹ́n sà orúkọ yín àti bí ẹ ti ń pè o.
2: olóyè ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ́ ọ.
0: bàbá olóyè ismail ọmọ ẹlẹ́yẹlé bàbá àgbàlagbà.
2: ìpéjọ yẹn ta.
0: ọjọ́ kan mọ̀ pẹ̀lú. àdúpẹ́.
2: ọlọ́run ni olómi ìyẹn kọ́ bẹ̀rẹ̀.
0: àdúpẹ́ o ó wà o.
2: intense oyi. ẹni wọn ni ẹni tí wọn bá fẹ́ lé lọ nílùú náà máa ń fi ṣe tẹ́sọ́rà.
0: kí lẹ́ o lè tó bẹ́ẹ̀.
2: ẹni wọn fẹ́ lé lọ nílùú náà máa fi ń sa kákò.
0: akákò
2: inú òjọ mọ́ọ̀kì ni mọ́sálásí ni ìjókòó landlord association ni tàbí klọ́ọ̀pù tẹ́ ẹ kójọ. kéèyàn ò bá ṣọ́ra èèyàn ò tan tí ò yẹ kéèyàn kà lásìkò ìgbà tí wọn bá ní ìdòwò wọn.
0: kí ló lè bí ẹni ẹ kó ọwọ ẹ kó pamọ ni.
2: ṣé rí owó tó ní kéèyàn kó sọwọ èèyàn nìkan kọ ló máa ń ná o. àmọ ọmọ ẹgbẹ náà ni ọpọlọpọ wọn lèèyàn ò ti já. àwọn ọmọ ẹgbẹ olóòótọ ọba tún já wọn. àwọn náà náà fún fúnná mọ pé ní ẹwọ ẹbẹrẹ owó wa.
0: owó tá a bá pa lónìí mo ní díẹ o.
2: kódà tìmẹ́ǹtì kan tó rà gan-an tìmẹ́ǹtì tó fi tẹ́ lónìí àròwó tá a kó fún lánàá ni o.
0: kábíyèsí.
2: tó àwọn ọmọ ẹgbẹ yẹn tó bá dá sàsìkò tí ìlú bá fẹ́ lowó tí ọba tí ẹ bá ní ẹja owó tẹ yá ẹgbẹ ti ń béèrè o. àwọn gangan náà ní rówó fún yàn. nírúwò ń dá padà fún yàn.
0: wọ́n ti náwó.
2: ọgbẹ́ ò sì mọ̀ sọ pé ta ni ó yá wa lówó wọn.
0: kò sí kankan tó kẹgbẹ́ pẹ̀lú pé tẹ́sọ̀rà yá wọn lówó tẹ́sọ̀rà lákówó lé lọ.
2: torí kọ́ kíni ó ti ṣèmírí ni o.
0: ẹja gbọ́.
2: nígbà tí wọ́n nídìí owó wọn ní tí ò yẹ kí n ta ni mo ta mo fi sowó ìjẹ́kàtìrí tú o.
0: kábíyèsí o.
2: kí yẹn sọra ẹni wọn kówó tí yàn ń sìn kí yẹn béèrè pé ìgbà ó lọ fẹ́ gbà.
0: kò sí tó kẹgbẹ́ pẹ̀lú kò sí ẹdúró ẹdàkùn sí kí lọ kàn mọ́sálásí pàlú gbé gbà ó lẹ fẹ́ gbà bí kí lọ kàn lálọ.
2: mọ́sálásí tẹ̀ ń wí tó bá jẹ́ pé ní ọ̀rẹ́ kan ló bá kówó tí yẹn pé kí yẹn fẹ́ náwó yìí o. mo mọ tí mo lè fowó ṣe mo mọ mo lè sọ 1000 sí 2000. èmi náà ò ní ná nínà kù náà tó bá jẹ́ pé owó olóṣù mẹ́fà pé ni oṣù mẹ́fà ní tòó gbà o inú kíkíà ni mo ń sọ o. ìyẹn tó fọkàn balẹ̀ yóò mọ tètè mọ pé business yóò bá fowó yẹn ṣe. àmọ́ owó ẹgbẹ́ owó orí tútù owó orí gbígbẹ́ lẹ́yìn ò bá sọ́ra yóò ta gbogbo tó orí sọ́dọ̀ ṣe fún tọ̀ ni ó tà.
0: olóyè ismail ẹ ṣé wo ẹ jẹ àwọn mi tó bọ.
3: ìyáwó sí o.
0: wọ́n ní téèyàn ọba sọ́ra gbogbo tó ń tàn ní ọ̀pá ẹ̀dẹ́kun ṣé èèyàn kan kọ́ ní ọ̀sà kò wó èèyàn kan sẹ́yìn lásà kò wó àzánì ìrìn owó ń pépà ká lọ fi sábẹ́ rọ́ọ̀gì tàbí fi sábẹ́ kápẹ́ẹ̀tì. ṣe báyìí sọ pé ṣèbí báǹkì ń bẹ́ẹ̀ lẹ̀ èbí wọ́n sàré lọ sẹ́ńsì báǹkì èèmọ̀ kan ni signatory kọ́ lẹ́ mọ́ pé ni àbí signatory lẹ́ mọ́ pé. àwọn signatories ní báǹkì ń kọ́ tí wọn lọ ọmọ sáyìn bówó ṣe jáde ṣé àmọ pé tí kan bá nídìí owó nu wọn ṣé wọn ò ní lọ gbà á wípé ọdà o ẹjẹ sáré lọ lù ú ọlọmọ sàánù mi o. ẹlú ẹ kalẹ o.
2: ẹ kalẹ o.
0: yẹ sà.
2: ọmọ adúyìn.
0: bàbá àgbàlagbà.
2: mo kúrò tó.
0: ọlọrun nímọ tó kẹ. yẹ sà.
2: èdè ẹgbẹ́ wa lálẹ́ yìí mà ló lágbára.
0: young group kọ́ yìí.
2: alákọ̀ọ́kọ́ young group ni àbí adúkọlára fún ẹni tí ọ̀bọ̀ tó dá ní dáadáa ọmọ jẹ ìṣọ́ra ládùúgbò.
0: kí ló lè tó bẹ̀.
2: torí pé ọ̀pọ̀lọpọ̀ pàdé tá a máa ń ṣe gbogbo iṣẹ́ tó dára rí lé ọmọ ẹgbẹ́ òní mọ́ o nígbà tá a bá dáwọ́ ọmọ ẹgbẹ́ tán ń bá jẹ tẹ́sọ́ra àwọn ọmọ ẹgbẹ́ tó nídìí owó wọn lọ bá lẹ́yìn.
1: ó fọ́ tẹ́fọ́ tẹ́kún ó fọ́ lọ́nbẹ̀ pé jẹ́

0: làwọn ọdọ padà.
1: Ebi ọ̀nà ìsọ wípé ẹ̀mọ tó ṣẹlẹ̀ ẹ lọ pe alága ẹ lọ bálága kẹ ẹ bá gbà kejì kẹ ẹ jẹ ká ò pé gbìmọ̀jọ.
0: Bẹ́ẹ̀ bá sọ ra ìyẹ̀fun fúlẹ́dà wá ní kà ní èké yẹn kò láàánú.
1: Kódà wọ́n lè dìbò yọ.
0: Nǹkan tí bá ń ṣe ní ìṣẹ́ni pé owó tó bá ti pa lọ Sunday àti ti tẹ́lá rẹ̀ gbọ́dọ̀ dọ̀dọ̀ alága. Tẹ́lá àti lọ sanwó báńkì o, ó bá gbé tilé fún báńkì.
1: Tẹ́lá yín rè o.
0: Torí àwọn nǹkan yẹn ó ti sọ ìyẹ̀bú, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ju ìyẹ̀bú ní kúrò àdúgbò. Bẹ́ẹ̀ máa ká sí náà, kò sí bí ó sì. Ṣé bá fẹ́ pa abẹ́rẹ́ kan mọ́tò láti ìjàmọ̀ ìdákòsówó lábájá
1: ní ọba di kọ.
0: Wọ́n ti kọ́lé yáwó ẹ̀rọ ó gán lé iná ó bá bùkátà lọ fẹ́.
2: Ìgbà
0: bẹ́ẹ̀ bá lówó dání ọmọ jẹ̀ sọ́ra o adéyẹ.
1: Ọ̀dà tí gbogbo ọmọ ẹgbẹ́ ọba wa lówó dání ńkọ́ aláṣà yẹn tẹ̀sọ́ra náà ni àbí wo á ni àbí wa gbà mí.
0: Báńkì là ń lò ní ìsìn.
1: Ṣé bọ́ kan ni wọ́n lọ.
0: Ṣé bá di kábínítì lásìkò owó tó wà ní báńkì.
1: Owó òjẹjọ ti lọ báńkì o wá ti gbọ́ o tẹ́lá rẹ̀ rí o.
0: A tó máa ń sọ pàdé owó wa ọwọ́ ẹ̀ lọ́wọ́ o. A ò fẹ́ gbọ́ pé lápájá yáwó o wọ́n tẹ́ bá ti yá.
1: Báńkì jóná ọ̀kan owó tèmi o.
0: Eléyìí ti wà ní òfin. Lọ́sọ̀ pé ẹni bá ti jẹ́ tí ò bá ti lówó dání pé a sa àjẹ amú rẹ̀ sí ìjọ níbi ọmọ jàkátò
1: ní gbogbo ibikíbi. Ìbò olóhùn.
0: Ìbò ìmọ̀ dá sí wọn lọ́wọ́.
1: Lákàpọ̀ ti máa wo àwọn ẹ̀mí.
0: Ìbò
1: olóhùn ẹ ṣe ń wo.
0: Àwọn méjìlẹ̀ wo.
1: Àwọn mí akápò máa ń wo àwọn kan tó ń pè àwọ̀ lọ́wọ́ tí ó máa wù wọ́n pé akápò
0: là fẹ́ jẹ. Tẹ́ ẹ bá ti rí ẹni kákápò bá wù. Ọkọ ẹ fowó òlù sówò ni. Yóò fowó òlù sí
1: tẹ́lẹ̀ ní kákápò bá ti rí. Bàbá ní
0: ìdìbò. Ọmọ ẹgbẹ́ tó rẹ̀ bá ti mú sẹlẹ kọmpétìfù náà kò ní kí èkì ìṣẹlẹ o sẹbẹ bá ti lé nínú pàdé kò ní kí ojú tébù ni
1: o ti di ibi ìṣe
0: ìtọ́ ń fọ ẹgbẹ́ tó ń fàdúgbò sí o nígbà tó bá bẹ ẹ lọ ní ìtòrí ẹ̀jẹ̀ kò wá pàdé mọ́
1: alówó
0: ìta dáa rí gbà.
1: Èyí tá a dá gan àmọ́ bí ẹ jù sí ọ̀dà ẹ ṣe wo ẹja ló gba kọ́ọ̀lù mi.
0: Ẹlòmíì wọ́n ni wọ́n lọ rí náà nǹkan wá gan ládùúgbò gan nǹkan ₦10,000 ó lè fi ₦15,000.
1: Bàbá ò ti fi tiẹ̀ lé. Ẹ ṣe wo ẹja gba kọ́ọ̀lù ẹlòmíì
0: náà.
1: Yes sir, young groovy. Ẹ mọ́ gbàgbé láìpẹ́ láì jìnà a lọ sí abala ibi a ti ń ṣe o. Ẹ̀lú ẹ kálẹ̀ o.
3: Hello sir.
1: Yes sir.
3: Olórí Ismail Ọmọlẹ́ ẹlí náà.
1: Ṣókí ni ẹ bá mi ṣe o.
3: Ẹ rí owó owó orí tútù owó èṣù ni.
1: Owó Bàṣírí mọ̀ ni.
3: Owó kélekèlé tá máa já fún ọ tá máa já fún ọ kélekèlé ni wọ́n pè.
1: Ọjọ́ wa ń tiri.
3: Ojú ti làwọn ó gbà. Ó dé nígbà tí mo ní òjò tí mo wà. Táǹsà kan jọ táǹsà àwọn yẹn jọ táǹsà àwọn yẹn jọ. Èmi ńlá lága. Èmi náà ní akápò tí mò ń kówó sọ́wọ́ pé àti
1: ìyáwọn ìyá dáadáa nínú ìlú gbàdá. Ẹ̀tí ìyẹn gbìmọ̀.
3: Àti ìyẹn gbìmọ̀. Ọlọ́run owó táwa ń dá sí mi lọ́wọ́. Ìkòsọ́wọ́ ìkòsí báńkì mi tẹ̀mí náà lè tọwọ́ bọ̀. Mo bá ń da fún ẹ̀gbọ́n mi kan òun náà wà ní báńkì sá mo sá ń da fún ẹ̀gbọ́n yẹn. Ṣé rí jọ sí wá kakuléètì owó yẹn báyìí gba ẹ̀ láàárọ̀ kó ní onígiri 3,000. Nígbà tí a bá sí irú owó, owó bá ń lọ oko bíi 120,000. Gbogbo ọkàn wọn tí wọ́n yáwó lọ́wọ́ mi pé bí ilé owó ń dá padà. Ọlọ́run ló mo ti ń jọ tọ́jọ́ pé náà lọ ra òkú báyìí. Mo kàn pé bọ́dà mi yẹn ni Èkó ló wà. Mo ní owó tí wà lọ́wọ́ yíyẹ o.
1: Ẹ bá ń kú
3: fi ránṣẹ́. Ẹgbẹ́ yẹn ti ní kí n send account number mi
1: nìyẹn.
3: Bá ti send owó yẹn sí mi. Jọ́ kejì ẹ̀wò mo ṣe nígbà yá ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ tẹ̀lé ẹ̀ lọ́rọ̀ rò kó.
1: Yọ yà kálukú lẹ́nu ni.
3: Ó yà wọ́n lẹ́nu ni.
1: Ọlọ́run ọba ẹ ṣeun
3: ẹ wò
1: ẹ ṣe gẹ̀ẹ́sà.

kílẹ̀ tún dúó ṣe náà. Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.